0: Hello?
1: Hello? Esa. Kò já sórí afẹ́rẹ́ àbí nẹ́tíwọ̀kì ó dá.
0: Hello?
1: Bá mi.
2: Hello, doctor.
1: Ah, káàdì ṣe báyìí. Ok, tó gbé náà méjèèjì. Hello?
2: Hello?
1: Tiyin ò ní bàjẹ́, ẹ ṣeun. Àwọn àgbà wa méjì ló wọlé papọ̀ lẹ́ẹ̀kan náà. Ẹ ṣeun.
2: Doctor náà.
1: Abi,
2: tọ́wọ́ sí tọ́wọ́ padà ní ẹjọ́ tẹ́wọ́fẹ́ sàánú bàbá ẹ̀ tẹ́ẹ̀bẹ̀ pọ́pá nǹkan etí ẹ̀ràwó ìrìnàjò ẹ̀dá ogun ayérayé ni ọmọ ọmọ yín máa bá yẹn báhùn.
1: Ẹ ṣeun.
2: Lórí ẹ tó nínú ọmọ ètò yá jù tí wọ́n bá rí fún ọ̀ká tí wọ́n á ti fún ọ̀fún ọ̀ká tí ìjọba ti mọ́ kí wọ́n lọ bí wọ́n ti máa pa màálùú alápatà. Kan lọ bèrè òróró màálù
1: ọyọ kan. Òróró màálù ẹ̀hẹ́.
2: Kan ra ìjà lójú díẹ̀. Kan rọ àtàrí sí ọmọ àtàrí sí. Dọ́kítọ̀.
1: Oúnjẹ yín o.
2: Bá ti di ọjọ́ kejì ó ti ṣe.
1: Ẹ̀hẹ́.
2: Ká máa jẹ àtàrí yẹn fásọkùnrin ni ká mú mẹ́sà fún un tásìbẹ̀rẹ̀ ni ká mú méje fún. Bá ti ní ìlòkùn ni yóò gbàgbé inú rírun.
1: Yóò gbàgbé inú rírun.
2: Tápẹ́ fún ọ̀ka ni a ń rí. Gbọ́dọ̀ ká lè má yà á rí ìfún màálù tí wọ́n pa.
1: Òróró màálù.
2: Wọ́n lè má ta fún wọn gan kán lọ bẹ̀rẹ̀ kan. Kán rọ máa tari fi bá wọ́n rọ máa di àtàrí mẹ́fà wọn bá lọ bí ọba gbà náà ní kán rọ sínú ẹ̀. Àwọn jòjò dànù.
1: Ṣé ìfún màálù ni àbí òróró màálù?
2: Òróró
1: màálù.
2: Ẹ̀rọ kan péré. Yàtọ̀ sọ nípa
1: àti mẹ́ta.
2: Ọmọ yìí pọ̀ ju. Gbọ́n mo fẹ́ dá wọn padà sí ilé ìwòsàn.
1: Ẹ̀kẹ́.
2: Olùgbé ní ẹ̀kọ́ táwa kọ́ ní mẹ́díkà. Lóbìnrin máa ti wọ láti àádọ́ta láti 48 years ọmọ ogójì ọdún àti mẹ́jọ. Ni obìnrin ti ń wọ
1: menopause.
2: Wọ́n ń pè kan ẹ má jẹ́ máa dárúkọ ọkọ̀ kan. Hali rẹ̀ wà hali menopause wà. Ṣùgbọ́n náà bá ti pẹ́ǹtó maximum gangan ní 52 years sá. Tọ́ba ti pé àádọ́ta ọdún àti méjì. Tí báyìí pàánù ọlọ́run tàbí ètò ọlọ́run manufọ́sì rẹ̀
1: ti jáde. Kó tiẹ̀ kó wọlé.
2: Káwọn wá lọ sí ìtùkọ́ máa náwó káàkiri kí wọ́n lọ síwádìí káwọn ti wọ manufọ́sì àbí wọ́n ti wọ manufọ́sì kan já gbọ́.
1: Ẹ kú làákàyè mo dúpẹ́.
2: Dọ́kítọ̀.
1: Ẹ ṣeun o.
2: Ó dàbọ̀.
1: Ẹ kú òde
2: tòun yóò. Àwọn
1: ẹ̀rọ àwẹ̀rẹ̀
2: àjò
1: ẹ̀dá. Tiyín ò ní bàjẹ́ tí a ṣe rè ìyákun bá mi play inter kìnìyàn ìrọ̀rọ̀ má ti gbé kọ̀ o ti gbé kọ̀ bẹ́ẹ̀ yẹn olúwa lóye o okun bàbá mi mo dẹ̀ fẹ́ kẹ́ dáhùn béèrè mo ṣe ní kẹ́ ní sùúrù ẹ̀yà àgbà tó kàn.
3: Ṣé rí ẹni tí inú ọlọ́run kádàrá wípé yóò rí nǹkan gbà. Ṣùgbọ́n nǹkan mẹ́ta mo fílẹ̀ bọ̀ tọjọ́ ti lọ this is 124.
1: Bẹ́ẹ̀ni.
3: Àkàṣọ àti máa sọ fẹ́rẹ́. Kí ẹni ẹ lọ ra tàgírì ní àárọ̀ ọ̀la. Kán gbé kéékèèké sínú apẹ. Kan wa kan blala kan fi sọ́n fún dídí atari kan sí. Tá a máa ti jó ntọ́ba wù wọn ni wọ́n fi lọ àgàgà tí ẹ bá rí omi ọ̀sán wẹ́wẹ́. Wọn ò tún gbọ́ ronú rúnrún mọ́ láyé. Ẹ̀kan wo lò.
1: Ẹ̀kan náà ni kò pẹ́ mi kì í ṣe
3: mi. Ẹ̀kan náà ni kò pẹ́ mi kì í ṣe mi. Tọ́ba ti lò lẹ́ẹ̀kan kò gbọ́ ronú rúnrún mọ́ láyé.
1: Kábíyèsí elédè
3: wa yìí.
1: Mo dúpẹ́ àbá mi. Ẹ wá ní sùúrù ṣẹ́jú kan. Ẹ jẹ́ sáré play cassette àbí kí n play voice note yìí. Kẹ̀ wá bá mi dáhùn ẹ̀ káfí ẹ̀ kásẹ̀ rẹ̀ lẹ̀. Ọya bá n play látòdò ẹ̀mẹ́ náà. Maríkọ Mari play. Kàn ṣe. Ó yà.
4: Ṣé wọ́n wà lórí kọ́? Kọ́ ti kọ́ wọn. Kò ní láòdì tó.

0: kan le o te pa ta e ku se o na ma fin se e do sa mo fe mo ni di ranowo ni eh last be 2 years ago ni mo ti notice pe nkan kan buwo le si mi ni agu ara so iti nkan yen gba wole ati gba yen bayi ori a ma fo mi san mi o ma wi kara mi o ma wi tori mi o ma dide a de ti kirika kirika ami ma ni ofa ni ami ma ni abilu ni so bi ti mo se wa lo last won ni emi kan ni so e jo ntoro le ba fi oro yi sita fun awon agba pe awon de ri iranlowo tan le se fun mi ni ori e ori mi a ma wuwo pe o ma fo mi lati nu opolo wa jade sita e jo sai ba mi fi sita fun awon agba pe awon le ba mi ri nkan se si fun awon
1: ninu meta okan niyan bi ipe ma sai yen ka fi ka sere le fun ti ta re elo ta lo wa loju opo itori mo ti wo number yen
2: mo ba ti jani
1: ti yin o ni baje ah mo sa gboro da number mo lori
2: awon se so pelu wonu lati ma sai
1: ti yin o ni baje baba mi oya
2: mo kan ti o bo ni so ti mo gbo ni bi ti wa ti wa ba le ri ti bo mo bo mo wa
1: bo mo bo mo
2: bẹẹni igi tó gbé orí bọmọbọmọ dání
1: lọ ìwé ìròyìn ẹ
2: igi tó gbé dání kọ ọrọ ajé díẹ nínú ìgbẹ wọn àwọn àgbẹ kéékì òkú kọ kó sínú ike mímú kọ
1: omi
2: wọn àwọn àyìn àtàárẹ òjìjì kan tọkọ gbọdọ jí náà kọ yìn sílẹ wọn àwọn àwa ẹtù bọ òrìjìnà. Wọ́n ti ń dín yẹn wá tó mẹ́rin sí i. Tó ń wá lọ́ra àdí òjú dá àdí òrìjìnà tí wọ́n tù sí ọ̀sẹ̀ ìkẹta pọ̀. Tó bá dijọ́ kẹta, yíyá yìí bẹ̀rẹ̀ sí ní mú nígbà sí kan lára
1: nígbà
2: sí kan lálẹ́. Tó bá lè rí ṣe bí lè gbé bá mọ́ tó bá dijọ́ mẹ́jọ wá tó fi first note ti ọ̀pẹ́ ránṣẹ́.
1: Mo dúpẹ́ bàbá mi ẹ ṣe mo dúpẹ́ o ẹ kú ohun tó nínú mi dùn pa láǹfààní àti dáhùn ìbéèrè màmá yẹn kó tó ti pa kó lórí ètò láàárọ̀ yìí. Ọdẹ ṣetán ọdẹ ń darí relé. Àgbẹ̀ roko tán àgbẹ̀ ń darí wo bùdó. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Elédùmarè ọba tí ọ̀dà wà dáa. Gbogbo ẹ̀yin àgbààgbà mo kí yín ẹ kó àṣeyọrí ẹ kó àṣeyege. A tún ti gúnlẹ̀ lórí ọjà ti tò ní àná dalẹ̀ lọ́jà tiwa. Gbogbo èyí ta dé lórí ètò lẹ́nìí adániwáyé ti bá wa dé dóde ọ̀run. Gbogbo ń tà sì tú lórí ètò lẹ́nìí adániwáyé ti bá wa tú. Àṣẹ Ọlọ́run ti ṣíwájú ó tún ti kẹ́yìn. Gbogbo àwa tá a nípèníjà kan àbó míì. Èyíkéyìí tẹ bá lò nú ìyẹ̀jú táwọn àgbàlagbà filẹ̀ yóò bá yín lára wọn. Ìjọ̀n tó wà lábarapá tó wà lálàáfíà àláfíà ara tiwa náà ní di fíafíà sì ní dẹrù àrùkánú ayé. Mo kí yín ẹkú àṣeyege o. Tá a bá bójú tá a bá bọ́ imú àwọn àgbà sọ wípé àgbọ̀nsàlẹ̀ báyìí ni wọ́n máa ń parí rẹ̀ sí. Bẹ́ẹ̀yẹn bá sì gbálé tó bá gbáta àkìtàn ni ó padà darí rẹ̀ sí. Ó ṣètò ní adániwáyé fàṣẹ rẹ̀ sí. Àwa náà ó lẹnu ọpẹ́ láìpẹ́ láì jìnà lórí ìpèníjà wa. Àgbà rẹ̀ Elédùmarè. Gbogbo àwọn tó wà lórí TikTok mo kí yín ẹ kú iṣẹ́ o. Ẹ̀sùn tẹ wà ń bẹ̀ pẹ̀lú wa. Gbogbo alátìlẹyìn ọmọ tìjàni tó ran iṣẹ́ yìí lọ́wọ́ lọ́nà kan àbó mìíràn. Ẹ̀yin tẹ̀ ń fàdúrà ràn wá lọ́wọ́ àti àtìlẹyìn tọ́ lágbára. Àtàwọn tó ń pinnu lẹ́mi pé nínú ìrìn àjò ẹ̀dá àyájọ́ ọdún àyájọ́ rẹ̀ tó ń bọ̀ lọ́nà yìí. Ayẹyẹ ọdún kẹta rẹ̀ yá àwọn náà ó kópa tó lágbára táwọn èèyàn sì ti bẹ̀rẹ̀ báyìí. Ìlú ò ní pin yín nípa. Bàbá wa ń sọ nípa ìwé. Nọ́mbà tẹ lè fi pè wá tẹ bá fẹ́ ràwé wà rí. Ẹ mú kékeré kọ nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta yìí sílẹ̀. 08054 1879 81 08054 1879 81 tàbí 08055 47 1669 08055 47 1669 08055 0547-1669. Number eleketa tetun le pe wa sire
3: 0913-321-3057.
1: Online meteta ti mo fi sita WhatsApp line ni won. Chat awon eyan mi lori yi. Kan send message

A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Allahu la ilaha illa huwa al-hayyul qayyum. La ta'khudhuhu sinatun wa la nawm. Lahu ma fis samawati wa ma fil ardi. Mazal ladzi yashfa'u 'indahu ila bi'idni ya lamma baina yadi wa ma khalfahu wa la yu'itu nabi shay'in min 'ilmi ila biman sha'a wa siya kursiyyu samawati wal ardi wa la ya'uddu ismuhuma wa huwa al-'aliyyul 'adzim. Alhamdulillahi rabbil alamin ar-rahman ar-rahim maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqim. Siratal ladina an'amta 'alaihim. Ghayril maghdubi 'alaihim waladdallin. Amin. Wa salatu wa salamu ala sayyidina Muhammad sallallahu alaihi wa sallam wa ala alihi wa ashabihi wa sallimu taslima katsiran. Amin. Nje ka tumo kire wa kabo sori akoto eto alalubarikele ta pe ni alaye sin Islam. Alaye ẹ̀sìn Islam la pètò yí ètò ní Alaye ẹ̀sìn Islam. Ní Kanomoluabi Splash FM 105.5. Ilé ìta wà nílé funfun Báláwú Fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Eléyìí tó máa ń wáyé ní gbogbo ọjọ́ Friday báyìí nídájí. Kété tí aago kan àbọ̀ bá ti lù báyìí. Gbogbo ọjọ́ Friday. Aago kan àbọ̀ àárọ̀. Òun lètò ìmọ̀ ńlá ànfààní àti gbìnàyà. Ilé ìta pè ní Àlàyé ẹ̀sìn Islam. Àlàyé ẹ̀sìn Islam ò lètò yìí. Ètò ní Àlàyé ẹ̀sìn Islam. Ìyẹn ní Kẹ́ni Ọmọlúàbí Splash FM 105.5. Ilé ìta wà nílé funfun Báláwú Fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. La fi ń kíra wa káàbọ̀. Masha Allah, yóò da kò ní bàjẹ́. Bẹ́yìn bá fẹ́ láǹfààní àti mọ ọba ṣe ń ṣe nílé agbára. Ẹ kàn máa lọ sórí ìkànnì ìbánidọ́rẹ̀ta mọ̀ sí Facebook. Splash FM 105.5 Ìbàdàn. Splash FM 105.5 Ìbàdàn. Lórí Facebook. Ẹ mọ wo bí mo ṣe ń ṣe nílé agbára. Kété bẹ́ẹ̀ lẹ mọ wo. Ẹ bá ti wá ń wò ó, ẹ̀kàn mọ́ wò wá lásán. Ẹ kọ́mẹ̀ntì ẹ bá wa láìkí bá wa ṣíẹ prógrámù yìí kó lọ fà dáadáa. Akíogbo Mùsùlùmí káàkiri àgbà ńlá yé pé a tún kọ́ ọlá Jímọ̀ Tòní. Jímọ̀ Tòní kò ní jẹ́ ọkàn tó kù nínú ayé wa. Ànífi Jímọ̀ Tòní, ànífi dágbére fáyé. Jímọ̀ Tòní yóò tún wá bá wa láyé bá wa láàyè. Kò ní bá wa nínú sáré. Yàkìlá haúlá wa làákú wọ́tá ilá bílọ̀. Jímọ̀ Tòní ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹwàá ọdún 2026. Eléyìí tó ṣe déédéé. Ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù kẹrin. Jùmọ́dà Thani Ìjira 1448. Tá a bá ń sọ̀rọ̀ nípa oṣù Ìjira. Ilé ìtawà Mùsùlùmí máa ń lò òní lọ́jọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù kẹrin. Ilé ìtawà mọ̀ sí Jùmọ́dà Thani Ìjira 1448. Jímọ̀ ilé ló gbẹ̀yìn nínú oṣù kẹrin. Ilé ìta mọ̀ sí Jira kàlẹ́ndà. Ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run já ṣe lókèpẹ̀. Ká mọ̀ fi Jímọ̀ Tòní, ká mọ̀ fi dágbére fáyé. Àlàyé ẹ̀sìn Islam ò lè tò yìí.
ètò ni àlàyé ẹ̀sìn Islam. Abala mẹ́ta ló pín sí. Abala àkọ́kọ́ lórí ètò yìí. Abala wá sí ọ̀rọ̀ Ọlọ́run ni. Ibi tá a ti mọ́ dá a lẹ́kọ̀ọ́. Ta bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Mo máa ń sọ̀rọ̀ kankan wípé ọ̀rọ̀ Ọlọ́run tá ń sọ yìí kò sẹ́ni tó fẹ́ sọ tuntun, ṣùgbọ́n olùgbàgbé ni wá. Ní àlùkọ́ọ̀nù ìfìlẹ̀ ká máa rọra wa létí. Láàárọ̀ tòní a tún bára wa sọ̀rọ̀ Ọlọ́run. Ìyẹn ni abala àkọ́kọ́ lórí ètò yìí. Kíní wa máa jẹ́ ìbaraẹnisọ̀rọ̀ Ọlọ́run. Àfẹ́ lẹ́kọ̀ọ́. Ó jẹ́ kó wa pé wọ́n pín èèyàn sọ́nà márùn-ún. Tá a bá ń sọ̀rọ̀ nípa èèyàn tó jẹ́ èèyàn dáadáa. Ó ní Abdul Nas Mọ́kẹ́nà fi Hamsatu Isol. A bá ìwà márùn-ún kan àbí ìṣesí márùn-ún kan lọ́dọ̀ ẹni tí wọ́n ń pè léèyàn tó jẹ́ èèyàn rí. Ìṣesí márùn-ún kan àwọn nǹkan márùn-ún kan lábà lọ́wọ́ ẹ̀ tí wọ́n ń pèyàn léèyàn. Márùn-ún yẹn láfi dá a lẹ́kọ̀ọ́ láàárọ̀ tòní. Àwọn ìwà márùn-ún tó dáa ta lè bá lọ́wọ́ ẹni tí wọ́n mọ̀ pè léèyàn. Tá a bá ti bá wà márùn-ún yẹn lọ́wọ́ ẹni tá a fẹ́ lọ́dọ̀ àwọn èèyàn yìí. Nǹkan tó márùn-ún tá a fẹ́ kà fúnra wa yìí. Tá a bá ti bá lọ́dọ̀ àwọn èèyàn. Irú ẹni bẹ́ẹ̀ èèyàn ni, ṣùgbọ́n kì í ṣe èèyàn gidi. Tó bá fẹ́ jẹ́ èèyàn gidi, nǹkan márùn-ún yẹn láà bá lọ́dọ̀ rẹ. À ń bọ̀ lápá abẹ yẹn. Abala ẹlẹ́ẹ̀kejì ni abala hadith ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam. Ibi tá a ti máa ń bá a sọ̀rọ̀ ànábì wa Muhammad. Àwọn ọ̀rọ̀ tó pójú owó, àwọn ọ̀rọ̀ dúndùn tó kọ́ni lẹ́kọ̀ọ́, òun labẹ́lẹ́ ẹlẹ́ẹ̀kejì. Abẹ́lẹ́ ẹlẹ́ẹ̀kẹta, òun ni abala tá a pè ní abala àdúà. Àdúà la mọ́ fi so lẹ́nu rọ̀, a ṣàdúà fúnra wa. Ṣé mọ̀ pé n tó ń da ń fàdúà, n tó kù díẹ̀ káàtó náà tó ń fàdúà. Ọ̀rọ̀ Nàìjíríà fàdúà, ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa náà fàdúà. Àdúà ló dẹ́ ń gba agbára kọ́. A tó ṣàdúà fúnra wa láàárọ̀ tòní. Àjọ ṣe ni àtàwọn àtẹ̀yìn, àjọ nídìí àdúà ni. Kò ní bàjẹ́ yóò máa dá síbi ìdí nílá. Lórí Facebook, ẹ máa kọ́mẹ̀ntì lórí Facebook. Mo bá fẹ́ láǹfààní àti máa wo bá ṣe ń ṣe ń lé agbára. Splash FM 105.5 Ìbàdàn. Ẹ lọ wá bẹ́ẹ̀ lórí Facebook. Splash FM 105.5 Ìbàdàn. Tẹ bá ti dé ẹ mọ láǹfààní àti máa wo bó ṣe mọ́lẹ̀ rokoṣo. Ìyẹn nílé agbára. Orúkọ tèmi ò yípadà. Ọmọ yín olólùfẹ́ yín náà ni. Fọ̀dílà tó ṣe é. Àlàájà lè ìmọ̀ọ́m. Sheriff Dean Giwa Akinlápá lorúkọ mi. Ó já sọ pé alájì aláràfa jímọ̀. Kò ní bàjẹ́ insha Allah. Ọ̀gá wa tún dé Ọláwíwo lóòtú ètò yìí. Kò ní bàjẹ́ yóò máa dá síbi ìdí nílá. Gbogbo ẹ̀mí àti àlàáfíà ara bani ṣe fọgà wa. Àti gba àwọn ọ̀gá lọ́gà tó kù nílé iṣẹ́ alálùbáríkà yìí. Dọ́lápọ̀ Akídàpọ̀ òun lajáná sí àgbà. Ó jẹ́ kẹ́ mọ láǹfààní àti máa gbé wa ketekete káàkiri àgbà ńlá ayé. Òun ló wà lójú 76 àtàwà yìí. Àjọ ṣe mọ́júmọ́ ni. Wà ń gbọ́dọ̀ lápọ̀ Akídàpọ̀. Masha Allah. Bákan náà, Ayọ̀mídé lọ sìn. Ló jẹ́ kẹ́ láǹfààní àti máa wà lórí Facebook. Ló gbé wa sáyé. Lóníkẹ́mọ́ wà káàkiri àgbà ńlá ayé. Àjọ ń ṣe àjọ wà náà ni kò dẹ̀ ní bàjẹ́ insha Allah. Bó ṣe bá jẹ́ lápá abẹ yẹn nìyẹn. Bẹ́ ẹ ṣe ń láǹfààní àti wò wá lórí Facebook yẹn. Ẹ máa kọ́mẹ́ǹt. Tẹ bá wò wá, tẹ bá kọ́mẹ́ǹt ànímọ̀ pé ń wò wá. Bó tẹ bá ti ń kọ́mẹ́ǹt, a mọ̀ rí orúkọ yín. A lè mọ darúkọ yín pé lágbájá náà ti ń wò wá. Kódà ilé kọ àdúgbò tẹ ti ń láǹfààní àti máa wò àbí tẹ ti ń gbẹ wá káàkiri àgbà ńlá ayé.

0: àlàyé ẹ̀sìn ìsìláàmù lẹ́tọ̀ yìí. Nìkanomọlúàbí splash FM 105.5. Ilé ìta wà nílé funfun Báláwo fẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Yóò da kò ní bàjẹ́. Ìṣọ́ ọlọ́ra máa. Tó bá rí bẹ̀ síwájú ká tó máa lọ bí Abalawa àṣẹ ọ̀rọ̀ Ọlọ́run. Ustaz Akewi. Àjọ wà nílé agbára ni. Àádẹ́jọ sí bá a sì jọmọ ń ṣe lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. Ká tó wá máa lọ kẹ́lìbà nǹkan ti wà nílé agbára. Orí pé àdíìsì wọn tó kọ́ wá lónìí. Tẹ́ ẹ bá rí àwọn tán fi rú wá. Kọjá bẹ́ẹ̀. Ilé ìtòtò ṣe wá láǹfààní. Àwọn ìtìmọ̀ wa. Wọ́n kẹ́lìbà àpọ̀pọ̀ ti wà ńlẹ̀. Ká tó dibi abala àdíìsì yẹn. Wálé ẹ̀tọ́ fọ́dàlù mọ̀ṣá rọ̀fà.
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى ثم الصلاة والسلام على النبي المصطفى سيد الأنام محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحابه ومن والاه اهدنا الصراط المستقيم Afọ̀pẹ́fọ́ ọba ti ń jẹ́ Allah, ọba dáadáa, ọba pàtàkì, ọba gíríkì, ọba olóore ojoojúmọ́, aláàánú gbàdégbà, ọba tó jẹ́ pé látara àánú rẹ̀, òun náà la tún fi láǹfààní láti tún máa lè wà lórí ètò fún ti ọjọ́ Jumá tòní. Ètò wo là ń sọ bí ò ṣe àlàyé ẹ̀sìn Islam? Tekanis class 1055 èyí ti ń bẹ nílùú ìbàdàn ní àyín ló ọba àdúpẹ́ orí gbogbo tó ṣe fún wa ọ̀dọ́ ìrúwà lẹ́bàdàn èyí tójú wa rínú orí olúwa àdúpẹ́ èyí tójú wa orí olúwa àdúpẹ́ rẹ̀ ọlọ́mọṣà ìgbà ọpẹ́ wa èyí tá a tún ṣe lónìí ọlọ́mọṣẹ́ lọ́pọ̀ ókù táwa àtẹ̀yìn olólùfẹ́ wa olùgbọ́ wa gbogbo ibi tẹ́ ti ń gbé wa ọlọ́mọṣẹ́ lọ́pọ̀ ókù tá a ṣe Jumá tẹ̀lé Ọlọ́run àti rí alẹ́ rẹ̀ báyìí látàlẹ́ àná àárọ̀rù rẹ̀ báyìí ọ̀sán rẹ̀ ọlọ́mọṣà ìṣẹ́niríri fún wa àti kíṣọ̀ látòlì Jumá náà ọlọ́mọṣà ìṣẹ́nirọ̀rùn fún wa kò sì gbà níjọsìn wọ́n wàá sí lọ́kàn òkúta kí láyé ọ̀làlá ọ̀làlá kúwọ́tà ìlà àbẹ̀là Abbas Mohali Ustaz Akewi ojúlówó màálùú Ìbàdàn lórúkọ tèmi mo kì í pe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
0: Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh.

abala kọ́kọ́ là ń lọ báyìí. Abala tá a mọ̀ sí abala wá sí ọ̀rọ̀ Ọlọ́run. Ṣé ẹ gbàgbé? Gbogbo níta bá ti ń délẹ̀ báyìí níbi wá sí ọ̀rọ̀ Ọlọ́run. A máa sí ojú òpó lẹ̀. Ìyẹn fẹ́ ìyẹn lólùfẹ́ láti pè wọlé. Bóyá nǹkan tá a gbé wá ni o. Bóyá nǹkan mìíràn tó ń ru yín lójú nẹ́ẹ̀sì Islam ni o. Àǹfààní wà láti béèrè béèrè. Ìyẹn lórí ẹ̀ á dẹ̀ dá yín lóhùn. Lágbára Ọlọ́run. Tó bá rí bẹ́ẹ̀, mo ti sọ nǹkan tá a fẹ́ fi bá a sọ̀rọ̀ Ọlọ́run. Ìyẹn níbẹ̀rẹ̀ pé téèyàn bá jẹ́ èèyàn dáadáa. Àwọn nǹkan márùn-ún kan la gbọ́dọ̀ bá lọ́wọ́ rẹ̀. Abdul Nas, Mákẹ́nà fi Hamsu Hisol. Èyàn máa bá àwọn nǹkan bí nǹkan márùn-ún níwà níṣe. Wọ́n mọ fi nǹkan márùn-ún ròyìn ẹni tó bá jẹ́ èèyàn gidi. Ṣé ẹ̀ pé èèyàn pọ̀ ọ̀nà tán pín èèyàn sí ó pọ̀ gan. Àwọn nǹkan márùn-ún yẹn láfi bá a sọ̀rọ̀ Ọlọ́run láàárọ̀ tòní. Lágbára Ọlọ́run. Ká máa lọ bẹ̀ ká bá rásìkò láre. À ń lọ bí wá sí ọ̀rọ̀ Ọlọ́run lẹ́yọ̀ sọ́ka, inṣá Allah.

0: sore fun o ki wo na de dupe ore dupe ti o ba ti mo ore ti o ba ti mo ma se ndupe lowo e to ba sore fun to je pe owo awon e lo ma nwo o wa tun se owo awon to ba tun wa fun ni nkan ti o mo pe du iru eni be won ni ki se yan gidi o je le kerin ele karun eleyi ta fi si oju opo sile alhamisa ayakuna lil mauti musta'idan iwo to ba je yan to mo pe yan ni e won ni ayakuna lil mauti musta'idan ojojumo tile ba tin su tile ba tin mo won ni ko ma reti pe iku ode njo kan elomi jaye jaye aye to nje yan bi gba to je pe ko ni ku mo ni elomi jaye bi gba to je pe aye tun wa leyin aye olorun lo mo ya aye te elomi ti je o jaye ori omi o jaye ori epo o je tinu odo omi tori afefe saye ti o ti je tan o de elomi ti je alaye maye re sugbon bo se nje yen ko reti ku be iku de denjo kan alemotu ya ti bagteten iku yo de lojiji ni ko ni so fun yan gbogbo ere to ba tin gbigbe se aye ti o mo reti ku nijo pe o le de kia kia won ni ru eni be ki se yan be mo de je ka gbo osi won ni ka ma pe si le de kuna so gbogbo to ba de yan to de yan gidi ninu aye ko ni daye bi ti o ni ku onu aye mo yo mo reti ku njo kan ba reti ku njo kan gbogbo dara te yan mo se fun yan nu aye lu e ko mo se e ja mo se dada sira wa tori pe gbogbo to kojo yi na wa pada fi le njo kan ni ele karun niyan o gbogbo to ba pele yan gidi yo se kini yo mo reti ku njo kan yo mo pese le de ku tori mo ja gbe o si nbe yo kunjo kan ko se nti oni ku o
1: yaju ata lori mi
0: iku gugu alajegbese ku sugbon nla kin fe gbo pe a iku bawo irode ni a pada kunjo kan na ni tori ide eleyi eni kokan wa gugu ta ba nse gugu ta ba nje iwa ta ba nwu atawon nkan ta ba wu ka ma se nnu aye tile ba ti mo falyastaida lilmaut oye ka ma pese ile deku ni o tori ide eleyi o dowo eni kokan wa mararun niyan eleti afe eleko gba si wa lara yi pe afdalunas eni to lolaju ninu awon eyan kan le pele eyan ma kana fi hamsu isal awon kan marun ta kakale yi o ni o mo wu ni wa ni o mo se nise akoko an yakuna ala ibadati rabbi muqbilan yo je ni ti o mo sin lo ni gbogba yo doju ko ba to ni oni doju ko yan oni doju ko okuta abi ko mo pe nkan mi lọlọrun ọlọrun ba to ni nikan oni o doju ko elekeji an yakuna naf'u lil khalqi sa'iran oni pe yo mo se yo je ti o mo se awon eyan lanfani tawon mo pe anfani nbe lagbara lo waja yo se fo mo ya yo se fe bi yo se fara yo se fore kura yo se anfani yen sadugbo inu masalasi gbogbo ayi teyan mo sanfani si teyan ba ti lanfani lati se afiko se ni o elekeji niyen eleketa an yakunu nas min shari amini o je ti o ki fa buru sa awon eyan tawon eyan mo pe ki se alaburu eyan kan pe lagbaja ko si wa buruku lowo re iru eni be won pele eyan gidi bo to ba ti ni wa buruku lowo to pa buru nbe lore o le se kura tawon ni pe lagbaja se o sa bururi abo n lo se lagbaja ni su tawon ni ah ta lo ta le so po se lagbaja ni o o mi si me sugbon lo se won o le gberi iwo je abi bi nkan buruku gbogbo wa ti fi nkan buruku se yan ko n se yan gidi sugbon to ma n se dada won mo gberi eje gbogbo ti o ba ti laburu lowo to n fa awon elokan balẹ ti o le fa buru sa awon eyan won o ka ko eyan o je yan daadaa arabia elekerin an yakuna ama fi idin nasi aisan iru eni be oni ma wo wo awon eyan siwaju ko to se nkan pale to wo awon na tayin ba fun ni nkan you to ma appreciate pe a ese adupe tori pe to ba fun ni nkan kekere to ba dupe o tun le gba pupo sugbe lomi o mo pe du lo wen to ba se nkan fun o more tori di eleyi iru en be o kin se yan eyan gidi ele karun an yakuna lil maut musta'idan iru en be ko fe ma je yan gidi o je yan pataki yo ma se kini
1: gbo to wo ba se
0: yo ma pe sile de kunjo kan
1: ma be mi o fe ni lo lasan
0: oni ma ja ibi pe ko ni ku ori aye telomi nje bi pe ko ni ku mo ni o ibade ti ku bayi gbo to nbe lowo yan lori dukia yo ku lowo re lojiji na ni
1: eni lo ku lo joge
0: ye to ba ti ku ba na ni o ti ku lowo re yo di teni eleni ori di ele yo dowo eni kokan wa o je abalawa si fun ti taro to ni ile ta gbe lonjo si wa lanfani si wa lanfani tan o wulo fun alaya ta lo kiya o ma bi akila hawla wala quwwata illa billah oruko mi odila to sheikh al ajal imam sharif din giwa akilapa on loruko mi o ja so pe alaji alara fa jimo ko ni baje insha allah ama si ojo opo sile bayi ka do si ojo opo sile
1: ma je opo ma je oji o
2: wa ba mi se kiya
1: jibi de yan ni la
0: mo fe fi asiko ki omo lojo bi mo jagbe o si nbe afi ki a ki won awon tan bi wa tan ko wa niyan ka fa asiko ki omo lojo bi gbogbo ojo kewa ninu osu kewa o lojo bi bami fodila to sheikh al ajal imam muhammadu kazim adiwo ajisafe akilapa baba khalifa akilapa niyan ojo kewa ninu osu kewa gbogbo dodun o lojo bi won eleyi to ti ko layo ko ni jase mo fun yin e ma so polopo odun laye 50 ti pe 60 70 80 90 100 110 120 130 140 150 155 years te ba lo 155 years laye flashing lo ma je ninu owo nu alafia o le ti ma lo olowo khalifa akilapa
1: o le se bi o ti
0: Alhaji Muhammadu Kazim Adiwo Ajisafe Akilapa Happy birthday to you long life and prosperity igba odun ko dabi flashing
1: lo je tete sadio
0: e ni fare lugba e ni fosi lugba gugu emi ati alafia ara o le ma se ele te wa se yi oni je ko te se laye yin mo opolopo ele se loke pe bi akila hawla wala quwwata illa billah oye ya si ojo opo sile awon number meji de lanfani ati pe wa sile leyi ma pe number yen le meji meji number to wole agbara wa lati ba fi dase to yela nkan ta so ni abi nkan mi to ba nru wa loju nu es islam anfani wa lati se kini lati ba wa dase laaro to ni o ti wa bo se abala le kita mo si abala hadith ora nabi number la koko 070 14 47 5770 egbo number ele kan si 070 1 4 4 7 5770 number ele keji 070 6949 3000 070 6949 3000
1: pari e leda.
0: E tri ati odo meta.
1: Mo pari e.
0: Number me je lo wole agbara wa.
1: E ijoba.
0: Lati ba fi dasi to laaro to ni.
1: Ti mo bi de ni la o oba mu mi tolo ye.
0: 070-6949-3000 3 ati odo meta awon number e lo wole agbara wa lati ba fi dasi to laaro yi enikan ti wa ni apa bibayi o assalamu alaikum
3: wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh
0: oruko yin ati bi te tin pe wa
3: oruko mo ni dikira abuja 6 ayin ona lati kopo yi mo ya
0: e ka bo sori eto isa
3: yes sir as a kumbo ramadan to bawa na ya talafia
0: amin
3: akwetu
0: e si adupe
3: oda
0: na
3: oda
1: ni ma je fini rabae
0: ma sha allah
1: ma je fini rabae ile umi mo be ko
4: ile umi mo be
0: ẹnì kan ti wà lápá bíbá yìí ọ̀sánwà lẹ́kùn.
3: Wà lẹ́kùn sàmàmùsílẹ̀.
0: Orúkọ yín àti ìbítẹ̀ tí ń pè wá.
3: Ẹ̀ka lọ.
0: Yes, mo ẹ̀ka àárọ̀ ma, àbí sáà ni.
3: Ẹ̀ka àárọ̀.
0: Yes, sir.
3: Akú àgbo ètò.
0: Yes, sir.
3: Abdulrahman ló kọ́ mi láti ayégbé ní ọjọ́.
0: Ẹ̀ka bọ̀ sórí ètò sà. Amin. Amin.
3: Ẹ
0: ṣe adúpẹ́ sá. Ẹ ṣeun láti ọjọ́ ojú ni ti wà. Ẹ ṣe adúpẹ́ o. Ẹnìkan náà ti wà ní apá bíbá yìí. Assalamu alaikum.
5: Assalamu alaikum.
0: Wa alaikum assalam wa rahmatullah. Orúkọ yín ibi tẹ́ ti ń pè wá. Ẹja ló ni bú Mr. Romo de látàbẹ́ òkúta. Ẹ kábọ̀ sórí ètò yìí. Yes, sir.
5: Akin o se ti wa ko ni baje fun yin.
0: Amen.
5: Eh ni tenugo bi owo.
0: Allahumma amin.
5: Eh ma mo se la gboro Olorun.
0: Allahumma amin ya Allah.
5: Ni waju ni eh ni dewe yin.
0: Amen.
5: Ile se slash se ile se no ni ju la gboro Olorun.
0: Amen.
5: Ati pe lowo yin gbogbo awon wa se te se fun wa. Awon eko te nko wa Olorun jo la pa lara wa.
0: Amen.
5: Especially ọ̀rọ̀ pípẹ́ mẹ́nuba gbogbo apáta àgbọ́dọ̀ máa pèsè lẹ́fun kú ni wọn gbà tá a bá jí àgbọ́dọ̀ máa mọ̀ pé ikú ń bọ̀ kó lọ́jọ́ kàṣẹ́rì máa lọ́wọ́
0: àdúgbò
5: lọ́wọ́ yín o a máa rí ń bá pẹ̀lú ògùn ọlọ́run
0: ọlọ́run ní ká dúpẹ́
5: fún sáà wọ́n làlá lánàá wọ́n là kó wọ́tà lánàá ilà abẹ́lá ilà nígbà fẹ́.
0: Ẹ ṣe àdúgbẹ́ àmín Allah. Ẹ ṣeun ojú ni tí yín masha Allah.
1: Ọ̀tá mi gbọ́wọ́ gbọ́wọ́.
0: Bọ́ ṣe bá ń gbẹ lábẹ́kúta náà nìyẹn.
1: Ọba máa wò wọ́n.
0: Wọ́n tún gbọ́ Dìbàdàn kò ní bàjẹ́ fún yín. Ẹ ṣe àdúpẹ́ o masha Allah. Ẹnìkan ti wà ń bíbáyìí náà. Sàmà àlékún. Wà álékún mú sàlám wa rahmatulah. Orúkọ yín ibi tẹ́ ti ń pè wá.
6: Orúkọ ti ní Sulaiman.
0: Láti bolẹ̀ pé.
6: Akinyele.
0: Masha Allah, Iba Adasito.
6: Olorun joba je fun.
0: Amen.
6: Mayin si ni joba.
0: Allahumma amin.
6: Ibi Adam Muhammad.
0: Sallallahu alayhi wa sallam.
6: Ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ wa. Gbogbo ìgbàlẹ̀ máa sọ bí àsọ̀rọ̀ ọ̀rọ̀ yín pé gbogbo ìgbàlẹ̀ àti ẹ̀kí ké síwájú. Àmọ́ alákọ̀ọ́gbàlẹ̀ ni àwọ̀ ẹ̀dá tọ́lọ̀n dá. Láti máa mo fi tì wọ́n padà àkọ́kọ́ náà nínú tẹ́ ẹ sọ ni pé àwa tá a bá jẹ́ mùsùlùmí ẹ̀sìn islam ká mọ ọlọ́kùn kúndùn wákàtí márààrún kájẹ́kọ́ jẹ́ ọ̀ràn èèyàn fún wa sọ́rọ̀ láti bá níjọ́ ní kíámà ẹlẹ́ẹ̀kejì nípa ìwà rí ọ̀dọ̀ wa ọ̀dọ̀ wí ni àti gbogbo wa káwùwà rí ọlọ́run tó wọ́n ní bí àṣẹ ni àfa ọlọ́jà rí nífẹ́ ìmọ̀ yìí sì ní jọba.
0: Amen.
6: Ya sọ̀rọ̀ yín ẹni ní ọlọ́run ròyìn ànábì pọ̀ púpọ̀ nínú àlùkòhán nínú ọlọ́run ti ròyìn ànábì pé kí ànábì lọ́mọ̀ọ́rún kì ju àwọn ànábì tó síwájú lọ wípé àmọ́ ìwà rí dáadáa ní ọlọ́run ti ròyìn ànábà muhammad
0: sọ̀rọ̀ lọ́wọ́ àlùkòhán
6: so ibi wa owo wa ya olorun olojo ni olorun ni ti fun si olorun ni pa leyin
0: Allahumma amin
6: ni se apolo ni jo baje
0: amin
6: e ma ti wa
0: amin
6: la hawla wa la quwwata illa billah alhayyul qayyum ya abadu ni
0: eshadu pe eshun ese amalori mashallah eshadu pe
1: ko ba mi se ni dia ti wo na ba nfe
0: mashallah enikana tu wala kwa bi salam alaikum
7: wa salaam wa rahmatullahi wa barakatuh
0: oruko yin ati tetin pe wa
7: laji iman kun bade
0: lati adulu lati
7: ilu boko ni kun ayo
0: ilu ibokun okay, Louis Boho. Okay, Louis Boho, mashallah.
7: Now,
0: yes, sir. Amen. Amen. Sallallahu alayhi wa sallam.
7: Ọlọrun ni jọ rẹ yi
0: amen
7: ọlá ni wa mama
0: sallallahu alaihi wasallam
7: wa ajita ti ani ọlọrun bo ta ba sanu
0: amen
7: ana pa mi ni ọlọrun bo ta ba jọ ba jọ ba ya tun
0: amen
7: ọlá dara ti won se wa ni do na ka ni do me ni ọlọrun ba tan le ko
0: amen
7: ai ti hola
0: amen بسم الله الرحمن الرحيم قل هو الله احد لا صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اشهد
7: بالسلام
0: واشهد نعم اشهد اويان ايبين ولي تلرا وان انكن وا بي السلام عليكم اوركو يبدا تي نبي وا
6: لاتي لارو
0: لاتي لارو hello eh ipin e ja tanfani ba pada wa ba pe pa pada
1: iyanjo
0: e ko won pe bi lati laro tanfani ba wa e pe wa pada assalamu alaikum wa
6: alaikum assalam wa rahmatullah
0: oruko yin bi te tin pe wa
6: ah famdo lati wo
0: lati
6: wo do famdo wa
0: okay ah afabdul wahab ma sha Allah e ku jo meta sha la fi alewa amin ya Allah amin
6: e to pa ni to ba fi number yin le
0: na ma sha Allah e da kun ma pe number mi mo tin expect ke pe mi na ti pe number yin to wa lo mi yen o lo mo nam
6: mo na mi o pa wo be
0: oda adua wo gba sibi number yin le fi pe mi abi inshallah rahman lagba olorun mi na ma gbianju lati mu ma si pe yin lagba olorun inshallah gbogbo le nko ara le waja ara le waja te ba si ara le yan bayi eyan ti re yan nanu eyin ninu ba ma bi awon eyin ara ti ara ile nanu ko ni baje
1: olorun wa ba
0: ara le waja
1: oko baye yin ani mo yo ba nla
0: oni baye yo mo da sibi din la
1: o do wa ba
0: me a bi je tabi je mo ni a eni yi mo fe ri won mo wa number won ti be wa ro olohun sawon na o number mi na na wa pe mi mashallah assalamu alaikum
8: hello
0: e ka ro sa
8: e ka ro sa
0: oruko yin bi te tin pe wa
8: mr slime na lata be kuta
0: lata dugbo labe kuta
8: Elewe
0: ran mashallah
8: sa Allahun pada leyin o
0: amen atayina sa
8: kunin leyin lagba lo
0: amen
8: arogo tan bi le ti ma ngbo program mi tele
0: nam
8: mo to ti gbo se abe tan bi mo ti ma ngbo program mi tele
0: okay
8: but bi o se bi le ko mo tun wa ngbo yin lori rede mo wa wash wash ta se ina de ko mo tun mo pa kila pa lo tun si program ngbo
0: a fi suru ko lowo sanu anso bada anso labe kuta
8: imanyuni dufu
0: amen
8: eh obo da ni ngbo ni pa yin na labi loro oro yin a je ko te oro nfa wa na
0: amen
8: anu olon ko ni fa na sile ko pin sile
0: allahumma amin ya rabbi
8: mo ni ntumo se ngbo program always labe kuta ka bi mo ni bi te wa inu ibadu
0: ẹ ṣeun kò ní bàjẹ́. Ami.
8: Ọpẹ́ tún lẹ́yìn rẹ̀ máa máa dúró lágbára Ọlọ́run.
0: Ami Ọlọ́run.
8: Amina
0: Allah. Ẹ ṣe àdúpẹ́ àmọ́ lórí ẹ̀yin tá a jọ gbọ́ tààrọ́ ẹ̀ka tó jọ gbọ́ tí ìrọ̀lẹ́ lábẹ́kúta náà laago márùn-ún ààbọ̀ rọ̀lẹ́. Ẹ ṣe àdúpẹ́. A fi sùúrù èrò pọ̀ lójú òpó yẹn náà ni. Èèyàn bí wá mi lọ fẹ́ pe nọ́mbà kan.
8: Inú mi dùn pé mo rí ń gbọ́ lálẹ́
0: yìí. Ẹ ṣe àmì àmì àmì ẹ ṣeun. Ẹ ṣe àdúpẹ́. Ẹ ṣeun. Ẹ ṣe. Mashaala. Bí a ká wọ ẹyọ kan sí àbí méjì. Àwọn abọ́ sí abẹ́rẹ́ lẹ́ẹ̀kejì. Àwọn tàbẹ́kúta wọn tó ń pè. Èèyàn méjì ti pọ̀ láti ìlú Abẹ́òkúta. Ìrọ̀lẹ́ òní láago márùn-ún ààbọ̀ rọ̀lẹ́. Mo tún wà ní Splash FM Tàbẹ́òkúta. 1067 106.7 yẹn nílò Abẹ́òkúta.
1: Ọbọ̀kúnmọ́ tó ló yẹ mí, ìtọ́ mi mo.
0: Ọlọ́run ní jó bàjẹ́ yóò máa da síbi ìdìnnà lá. Bí dẹ̀ máa fi sọ rẹ̀ sọ́wọ́ àtẹ̀yìn náà àtẹni kọ̀ọ̀kan wa náà.
1: Olúwa bá mi ṣe kíyà o.
8: Olúwa bá mi ṣe kíyà
0: o. Ọ̀rọ̀ Ọlọ́run.
1: Má jẹ́ ọpẹ́ má jẹ́ ojì.
0: Òun la ti gbọ́ èyí táwọn ẹ̀dẹ̀ ń pè.
1: Tó
0: bá wá rí bẹ́ẹ̀. Eléyìí tó dáa jù gẹ́gẹ́ bí mo sọ síwájú ni pé ká gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ká dẹ̀ mú lò. Torí pé tá a bá gbọ́ tá a bá mú lò kò lè ṣe wá láǹfààní. Eléyìí tá a gbọ́ Ọlọ́run jó ṣe wá láǹfààní. Ó mọ̀ jẹ́ ìbàlẹ̀jẹ́ aburú fún wa láyàtà lọ́kẹ́ a ó mọ̀.
1: Ìyànjú ọ̀tá lórí mi bá mi sọdọ̀fọ́.
0: Ẹja mọ lọ sí abalẹ̀ lẹ́ẹ̀kejì. Ṣùgbọ́n fún àǹfààní àwọn tó bá fẹ́ pe nọ́mbà mi. Bóyá fún ìkéde àbí ìpolówó ọjà. Abẹ́yìn ní nǹkan kan tẹ́ fẹ́ bá wa.

A'udzu billahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. Walhamdulillah. Wassalatu wassalamu ala man lan nabiyya ba'da sayyidina wa habibina Muhammad bin Abdullah wa ala alihi wa sahbihi wa man wala ihdinas siratal mustaqim. Atudupe fun oba tinje Allah ti o tun ti n ba wa se eto to ni lo were were were bayi inu eto alaye esin islam ati ri abala alakoko eyi ti n se abala wa si oro olohun nibi ti haji sherif giwa kilapa ti won tun ti gba kini on si wa la gege bi ise won to si je pe o wa ki emi ara ko wa wa abi oba ti n je Allah to se to ni rorun fun baba en yo tito ni badan lariun o tun ku to ni labe okuta oba to se ti badan rorun mo sai bani se tabe okuta na rorun gbogbo ojo gbogbo gba olon jo ma rorun olorun kun so ata ni ku la ilaha illallah wala hawla wala quwwata illa billah en yo ni abala elekeji na la bo si yi e tin se abala oro annabi al hadith ibi ta tun ti man salekun ogbon ta ti salekun ima ati lekun lagboye esin islam lati le ko asiwaju eda annabi wa muhammadu sallallahu alayhi wa sallam eyo ita ba tun ri gbo bo se yo kan bo se meji lo njo se wa ni anfani ara annabi yiti akoko gbe yewo fun toni le ita siwaju eda annabi wa muhammad sallallahu alayhi wa sallam ti won tin so pe innal abda la yatakallamu bi kalimati ma yatabayyanu fiha yazillu biha fi an-nari ab'ada mimma bayna al-mashriqi wal-maghribi rawahu al-bukhari wa muslim muttafaqun alayhi sharik bi hadithi tufaysani lani ki daju aswaju edani won so oro na ki wa ni ti won so fun wa nibe ni wi pe wọ́n ní ẹ̀rí ó ń bẹ nínú àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dá nínú àwọn ọmọ èèyàn tá a jẹ́ rúsìn olúwọ bàmọ́ tó jẹ́ wípé yóò mọ sọ̀rọ̀ jáde lẹ́nu ṣùgbọ́n tó jẹ́ sí pé n tí yóò mọ sọ yìí kò ní yẹ kò ní gbò ní n tí yóò ṣe sábà bí àti gbé jìnnà sí iná ọlọ́run ní tí ó ṣe dédé bí ìwọ̀ oòrùn àfo tí ń bẹ láàrin ibi tó oòrùn ti ń wà tíbi tí ti ń yọ ẹ̀yọ́ wọn ni annabi ní ń bẹnu àwọn èèyàn tó jẹ́ pé ọ̀rọ̀ ẹnu wọn iná yóò máa ṣe sábà bí èyí tí wọ́n fi jìnnà síná ọlọ́run ẹ rí pé eléyìí tó dáa ni tí túmọ̀ sí pé béèyàn bá jẹ́ni tí máa ń sọ̀rọ̀ dáadáa lẹ́nu tí ń sọ̀rọ̀ yáyì ọ̀rọ̀ tí ń sọ pẹ̀lú ìpayà ọlọ́run ọ̀rọ̀ yìí túmọ̀ sí pé gẹ́gẹ́ báwọn yorùbá ṣe máa ń wí wá ní ọ̀yọ́ ọ̀rọ̀ ní máa ń mú idà lápò ọ̀rọ̀ ìkan náà èèyàn á sì máa sọ tó jẹ́ pé òbí ò ní wọ́n mú lápò folúwa rẹ̀ annabi náà wá sọ pé lọ́dọ̀ ọba tó ni wá náà ọ̀rọ̀ náà máa kóríire báyàn a sì máa làyàn níbi ìyá ọlọ́run tó túmọ̀ sí pé wọ́n ń rọ̀ wá kájẹ́ tí ó máa fẹnu wa wíì tó dánú ọ̀rọ̀ ká tó sọ ká gbé yẹ̀wò ṣé n tí mo fẹ́ sọ yìí ṣé n tí ó dùn mọ́ lọ́nu ni ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ṣé n tí ó kóore bá mi ni àbí tí ó múdàkejì wá torí pé nínú ọ̀rọ̀ míì annabi wa muhammad sallallahu alaihi wasallam wọ́n tún sọ náà pé wa inna al-abda la yatakallamu min sakhati llahi la yuliki laha balan yahwi biha ani nnari bánabi ṣe láọ̀rọ̀ ó láwọn kan nínú iná tí wọ́n ó dẹni kí ọlọ́run tán dọ̀ máa lùjánná annabi ní tún bẹnu àwọn èèyàn náà tó jẹ́ pé àwọn náà ó mọ sọ̀rọ̀ lẹ́nu tiwọn náà kódà wọ́n sá mọ sọ ni wọ́n sí ẹ̀ níbò láwọn níbùkùlá ibi tó rí ó já sí ẹlòmíì ní ẹnu ẹ̀ a ní bí n bá sì sọ̀rọ̀ sí ọ ó sì fẹ́ lọ pokùnso
lóòótọ́ lóòótọ́ tó bá sì sọ ọ̀rọ̀ lóòótọ́ bẹ́ẹ̀ ni ọba lọ pokùnso ó kéré tán olúwa rẹ̀ ó mọ̀ mí lójú. Lọ́rọ̀ kò bá kùn gbé ẹ̀yìn bó bá jẹ́ sí pé èèyàn ń sòdodo ọ̀rọ̀ fún èèyàn ìyìn ló wá jẹ́ pòdodo ọ̀rọ̀ ó wá ó tọ́ọ̀chì máìnd ni a sọ fún ìyìn ló bá sunkún àbí kẹ̀kẹ́ èèyàn sì ń dà. Kódà ọ̀rọ̀ ọlọ́run tá à ń sọ yìí a máa bá èèyàn wí débi pé yóò gbomijé lójú èèyàn èèyàn ò dáa. Nígbò bá rí pé ohun tí mò ń ṣe láìdáná mọ̀ ń sọ yìí ọlọ́run mọ̀ gbọ́dọ̀ kú lórí eléyìí. Ṣùgbọ́n tó bá jọ wá kó wá lọ jẹ́ pé ọ̀rọ̀ àṣàdá ọ̀rọ̀ èébú ọ̀rọ̀ ìbáni aburú téèyàn ò ṣe kán máa wá fi ẹ̀sùn rẹ̀ kan èèyàn iná ẹni ẹnìkan wá sọ síyàn débi téèyàn fi mómi lójú ẹni ó sọ̀rọ̀ ti dáràn wájú ọlọ́run ó ti sọ̀rọ̀ sọ. Ẹ̀yin o nínú ọ̀rọ̀ òun náà ni èpè wà èpè ọ̀rọ̀ náà ni táwọn kan máa ń sọ bẹ́ẹ̀ lomiín bá tó bá da èpè lẹ̀ báyìí ẹ̀yin kódà ẹ mọ̀ fọ́ di etí ni ẹni ọba ti já sí pé èyí tó òun máa ń sọ nú ọ̀rọ̀ nu ìtajà àkìlápá sọ tán yìí ọ̀rọ̀ náà ni ṣebí làwọn gbogbo wa gbọ́ táwọn èèyàn ń pè láti lé tínú wọn ń dùn tí wọ́n ń ṣàdúrà yìí ọ̀rọ̀ nu bẹ́ẹ̀ lomiín kódà tẹ já àfàtàfàtàfà rẹ̀ bó bá jóun ná fún lọ́rọ̀ sọ báhun ihun tẹ́ ẹ mọ̀ gbọ́ ihun tí ò ní dùn métí gbọ́ ni àbí àtirírí níbi ìjókòó ẹlẹ́sìn àáfàá tí wọ́n fún lọ́rọ̀ sọ tí sì ń wọ́n àwọn èèyàn lépè ní gbangba ayé. Kódà mo rí kan ọmọ mọ̀ fún ara rẹ̀ sọ ni èmi bẹ́ èèyàn èmi máa ń dépè fún èèyàn ni irú èèyàn wo leléyìí lẹ́sù kó fẹ́ gbowó wá sọ pé bẹ́ẹ̀ bá mówó wá kinní kan ó ṣe kinní kan. Gbogbo àwọn ọ̀rọ̀ báyìí bá a bá sọ kì í máa lọ bẹ́ẹ̀ wọn a máa tọ́jú rẹ̀ pamọ́ de ni. Àrántí ayé àkùrá nìkan tọba àlékíọlá sọ pé wà mọ́ yàǹtẹ́kù wà mọ́ àwọn àfáà ti rántí báwọn pé ọlọ́run ní ẹ ní wígbólóhùn kan jáde lẹ́nu yín ìlàlàdá hírọ̀ kí ibo náà àti ìdè àfi kó jẹ́ pé ẹ wí sọ́wọ́ mọ̀láíkà méjì kan rọ̀kíb àti ìdì tó jẹ́ wípé wọ́n ọba yín tọ́jú rẹ̀ bó bá jẹ́ èyí tó dáa ní ẹ̀yin o alákọ̀ọ́lẹ̀ dáadáa yóò bá yín kọ́ tí níbi tí ọba yín fi pamọ́ sí bó bá sì jọ́rọ̀ bú náà ni alákọ̀ọ́lẹ̀ iṣẹ́ bú yín náà ó ti níbi tóun náà fi pamọ́ dé yín. Ẹ̀yin o àwọn ọ̀rọ̀ yìí hadith yìí wọ́n ń kọ wá pé ká jẹ́ ẹni tí ó mọ sọ èyí tó dáa lọ́rọ̀ á rí pé inú tí ajáàkín lápá fi bá wa sọ̀rọ̀ nípa ìrìn èèyàn tán èèyàn rí òun náà ni pé kó jẹ́ ẹni tí ó mọ hùwà rí ká jẹ́ ẹni tí ó mọ sọ̀rọ̀ rí iṣẹ́ rí pàtàkì nínú iṣẹ́ rí òun náà ni ọ̀rọ̀ rí wà pàtàkì nínú iṣẹ́ bú òun náà ni ọ̀rọ̀ bú wà ká jẹ́ ẹni tí ó mọ sọ àhán wa ká mọ tá a mọ fi sọ nítorí gbogbo ohun tá a bá rí a sọ kò mọ níbi a ti sọ o rárá kò mọ níbi tá a ti sọ wọ́n tọ́jú ẹ̀ dè wá dọjọ́ alkiyama níbi tí wọ́n ti gbé máa fi san wá ní ẹ̀sán abẹ́lúwọba allah subhanahu wa ta'ala gbogbo ohun tí a bá tí ó mọ jáde lẹ́nu wa lọ́rọ̀ ọlọ́run ṣe ni eléyìí tí ó mọ jẹ́bàálẹ́jọ́ dáadáa fún wa èyí tá a sọ tí ó mọ dìbàálẹ́jọ́ aburú fún wa ọlọ́run mọ́ṣáláì mọ́ sọ wa níbẹ̀ kò là wá níbẹ̀ nínú ọ̀rọ̀ mi ànábì ojú oyé wa pé kò fẹ́ nínú tí yóò sọ ọmọ èèyàn dẹ ọmọ iná jù méjì pàtàkì ni ọkọ̀ ẹ̀jẹ̀ tún sọ báyìí ànábì ni ẹni ọba le mú dáhùn lójú tó le mú ṣàrídájú dídáàbòbò àwọn ihò méjì kan tí ọlọ́run fi sí ara rẹ̀ pé òun náà ṣe ládé òun náà fi ń dóńtọ̀ náà lójú wípé àlùjọ́nà ọlọ́run ọba ó ti di ẹ̀tọ́ fún un àfàìkú rẹ̀ báyìí ó la fi wà àlùjẹ́nà wọ́n ní kí làwọn ihò náà ànábì ní ihò ẹnu wa yìí tòun ta hán ti ń bẹ ńbẹ látara ọ̀rọ̀ tá a máa fi sọ àti ihò èyí tọ́lọ́run fi sí agbede méjì ara wa lọ́wọ́ ọ̀sàlẹ̀ ohun ẹ bá ti lè fi tó lè rí i dájú pé ihun tó dá lòun ó mọ fa àwọn ihò méjèèjì ń ṣe ọ̀rọ̀ tó dá lòun ó mọ fẹnu òun sọ abẹ́ òun ibi tó dá ibi tó lẹ́tọ̀ọ́ lòun ó jọ máa wà bí lòun ó jọ máa wọ̀bẹ̀ ànábì ní kóńtọ̀ náà ó ṣèkí ni kó fọkàn balẹ̀ lórí pé yóò wà àlùjẹ́nà abẹ́lúwọ̀bà allah subhanahu wa ta'ala kó dákun kó ṣọ́ wa kó là wá gbogbo ohun tá a sọ tí wọ́n ní ẹ lọ pé wá o
ọ̀rọ̀ a máa dọ̀ràn síyàn lórí gan láyé tá a wà yìí kó tó yàtọ̀ sálùkìyà mọ̀ láyé yìí nínú òfin orílẹ̀-èdè nàìjíríà àwọn òfin kan bẹ tó yẹ pé ọ̀rọ̀ ni ó sọ ẹlòmíì di ara ẹ̀wọ̀n ẹ̀yọ wọn ni defamation of kinní kan nkankan ọkùnrin kan bẹ lẹ́nu ẹ̀ lọ́wọ́ ní tiẹ̀ báyìí òun náà sọ̀rọ̀ ni ó sọ nígbà tí ó sì tún wá sọ kò tún rí tọ́ àwọn àáfàá lòun tún ló lọ sọ tiẹ̀ sí lọ́rọ̀ ọbú ńbẹ lẹ́nu ẹ̀ báyìí bóyá kọ́lọ́hún là bí ó sì abọ́nà ó sì bá wínà ó tẹ̀nà ẹ̀ ká tó wá sọ tàlìkìyà mọ̀ ẹ̀yọ ọlọ́run ó sọ wá yóò là wá ọlọ́kùn sọ àtàyè níkùlù aláìrẹ̀ gbéyà ìtọ́ láti lọ wá àárín jù báyìí lọ ní abala hadithi fún ti òní lórí ìtọ́ àlàyé ẹ̀sìn islam ti kọ́ni splash 1055 abẹ́ ọlọ́run ìta àsọ náà kò fún wa ní àgbọ́yé rẹ̀ ọlọ́kùn sọ rẹ̀ títí ọjọ́ mẹ́jọ táàtúmọ̀ aláǹfààní àti pàdé abbas muhali gustav akewi ojúlówó ọmọ ìlú ìbàdàn lórúkọ tèmi mo kí wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Allah masha Allah bẹ́ẹ̀ bá ní tẹ́ ẹ fẹ́ bẹ́mi náà sọ gẹ́gẹ́ bí ajakilapa ṣe lé lẹ́hùn ẹ̀yọ àwọn táwa ń ṣe nu tántánu ṣe ọlọ́run tí àgbélọ́nù bẹ́ẹ̀ náà bá fẹ́ ka jọ ṣe pọ̀ ẹ̀yọ ẹ pè mí sórí 0803-504-7921 0803-504-7921 masha Allah.

ràn mí, ọ̀rẹ́ mi ọ̀wọ́n. Jésù Olúwa ò fẹ́ gba ọpẹ́ wa. Ẹni tó láyé àti ẹ̀kún rẹ̀, ogoma ní forúkọ rẹ̀, gba ọpẹ́ wa, gba ọpẹ́ wa, gba ọpẹ́ wa. Ọlọ́run àná, Ọlọ́run òní, Ọlọ́run ọ̀la, ipa wa, agbára wa, ẹ̀mí wa, jẹ̀gbọ́n-jẹ̀gbọ́n ayé wa, gba ọpẹ́ wa. Ẹni tó fẹ́ wa, ká tó fẹ́.

0: gba ope wa lekan si gba iyen wa ogo foruko re ogo foruko re ogo foruko re ogo foruko re gbogbo eni to feran oluwa e gboro oluwa e ra anu gba gbogbo eyin te n gbon adua yi loruko jesu e ra anu gba e rowo olorun be lo ma ri a o ma yan a ma gbe oga jesu oluwa wa Matthew e wo awon eniyan bi an se gba ibukun olorun ni ojo Thursday ni challenge e wo anu bo se soro fun awon eyan Matthew wo ti awon tolo n saanu fun wo ona ti won gba da ise eni ti an gba se re bi an ba da pada wo ona ti olorun gba bi alaisan dide gbogbo eko la le ma parimo lori radio wo owo iyanu owo agbara atowo anu en to sami anu soro lori re emi ko ni mo n soro emi lo n gbe na mi soro anu soro lori re Matthew mo n bo sinu jebu ni aro the 10 10 10 eyin ara jebu ororo ti mo gbe bo lati Jerusalem gbogbo eyin te n pe pe ejo baba wa na ni die ororo ta gbe bo Jerusalem aro ojo Saturday on the 10 ojo kewa osu kewa emi n bo wa so tele si aye yin ago mejo ni o laaro ni CPTech ni Ijari church wa to wa ni CPTech ni Ijari e ma tiri wa our pastor wa ti wa nbe lati do Friday mo ti ma gbadua laaro Friday bo ba daro Saturday mo ma de be gida emi ati Jesu ati ma je mo re mo gbadua gbogbo aba won ami okunkun lori re o ya ko sidanu mo gbadua loruko oluwa anu soro lori yin mo ni anu soro lori yin mo de gbadua eni to da yato yo saanu re mo ni yo saanu yo saanu gbogbo eyin soldier of Christ patapata ojo Monday o ni ipade soldier of Christ ni ori oke no mo wo ni ilu apatere awon wo la npe ni soldier of Christ number 1 gbogbo eyin te gba fun Christi gege bi oluwa ati olugbala gbogbo eyin te mo pe te ba ni idojuko oruko Christi to fun yin lati yanju ogun na number 1 awon iranse olorun ma nfarahan ninu ipade yen gbogbo won de ma nwa lori oke number 2 gbogbo eni to fe ri woli to de fe tete ri won ni ojo Monday yen emi ki ku lori oke lojo Monday ori oke no mo wo nilu apatere pe moto re ko ma bo sibe lati Iwo Road te ba ti de Iwo Road e wo moto to nlo si Oyedeji e wa so kale ni apatere ori oke no mo wo ni Lagelu e ba ti so kale ni apatere e ti tori oke e ka bere baba Eke 47 gbogbo aye lo ti mo be aro ojo Monday ma bo ago mẹsan si agogo méjìlá o ma ni agbára lorúkọ Jésù yóò dara fún ọ ohun tó ń là kọjá yẹn o borí ẹ o láǹfààní àti rí mi èmi àti ẹ ó jọ sọ̀rọ̀ a ó dẹ̀jọ gbàdúrà papọ̀ ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony Jésù olúwa wa Matthew ohun tí mo fẹ́ kó o máa ṣe lákòókò yìí Matthew sọmọ mo fẹ́ kó o fẹ́ràn ọlọ́run ju ti tẹ́lẹ̀ lọ o pé kennedy gbogbo àwọn tí mo study ẹnu bíbélì ti a ga ti a lókìkì torúkọ wọn ò parẹ́ wọn fi tinútinú wọn fi fẹ́ràn ọlọ́run so mọ̀ pé John 3:16 ó sọ kinní kan ó ní for God so loved the world and gave his only begotten son to us abi that whosoever believeth in him will never perish but have everlasting life ó ti fẹ́ wa now àwọn tí wọ́n wá máa gbádùn ọlọ́run àná gbọ́dọ̀ fẹ́ràn ọlọ́run Matthew wọ́n gbọ́dọ̀ sí kinní pé tó o bá fẹ́ gbádùn ọlọ́run wà jẹ́ kí n fi àwọn èèyàn 24 kan jẹ́ n fi ìgbé ayé wọn jẹ́ n fi hàn bí a ṣe fẹ́ràn ọlọ́run tinútinú wọn máa gbọ́ ń tọ́rọ̀ ọlọ́run sọ ìwé òwe chapter 8 nígbà tó dé verse 17 máa gbọ́ ń tó sọ o mo fẹ́ àwọn tó fẹ́ mi tó bá ń wà mí ní kùtùkùtù Matthew ohun tí mo fẹ́ kó develop nínú ayé rẹ sí o nífẹ́ ọlọ́run wọ́n ń kásá àwọn kan ti fìfẹ́ ọtí wọ́n ti fi bọ́ tọ́lọ́run àwọn kan ti fìfẹ́ ẹ̀ṣẹ̀ wọ́n ti fi bọ́ tọ́lọ́run àwọn kan dẹ́sẹ̀ débi pé wọn ò ṣetán láti ronúpìwàdà mo sọ fún wa mo ní gbogbo àwa tá a wà nù ayé pátá láti tọ́ ẹsẹ̀ kan tàbí òmíràn wòrí ṣùgbọ́n n táwa fi jẹ́ ọlọ́gbọ́n ò nípa àyípadà bóònù àṣìṣe wa ẹ ń bá sọ pé òun ò wá yí padà ìyẹn lọmọ èṣù ṣùgbọ́n lónìí mo ń sọ nípa ìfẹ́ ọlọ́run tó o bá lè sàmì ẹ̀mí àti agbara lati fe olorun o ya ko wo na re lo matthew be yan ba fe ga so ngbo mi o nto gbe si waju o ni fe olorun o e je ma mu won ni kokan e je wo baba wa dafidi o loruko re mo bo se fe na olorun to for samuel mo fe olorun se ra won ti mo nda ko yi mo fe olorun de oju oku be ti ko ba pa won ki ko se kini o ki ko pa won awon o le gba ki wo si ko ma ta solo ba wo nke ni akoko o ni dafidi for samuel chapter 17 verse 25 to 26 ma gbo n to so me
1: mo
0: wi pe
1: eyin ori
0: okunrin o goke wa o fe pe israel ni ja lo se wa
1: yo
0: se pe
1: eni to ba pa okunrin na
0: en ba pa
1: oba yo si fi oro pipo fun
0: en yo
1: yo si fun ni amore obirin yo si so ile baba re di omi na
0: en yo
1: en
0: yo
1: dafidi si fi fun awon
0: o wi pe
1: o duro ni odo re pe ki na o se fun
0: ki la si fokun na to ba pa ma yi
1: to si mo egan na
0: to egan leleyi
1: lara
0: israel ta lai kola leleyi na matthew o bo se challenge ko lati pe leyi ti o ko lai leyi ti o di born again lo wa mu soro bayi si awon atunbi loju ese o lo confront matthew sugbon orun gbeja re daddy to ba ye pe yin le bi dafidi te wa wa loju ogun lojo na se je ko lo se mi le je ko ma temi o lo sugbon mo ye fi emi re le look at the love ki se ife ilu re sugbon ife olorun mo gbadua o gbe n to n gbo mi agbara lati fe olorun ju o n ko n lo o ya ko bale aye re matthew so fe ga fe olorun ma gbo sa ma gbo sa abraham genesis chapter 12 ma gbo olorun so fun pe abraham e jade kuro ni ile baba re
1: yo atukuro
0: lọdọ
1: wọn ara rẹ atukuro nile baba rẹ si ile kan emi o fi
0: han
1: emi o si so di orilẹ
0: ede
1: emi o si bu si fun
0: wa matthew mo wa n bere lọwọ abraham
1: wọn
0: ni bo lo n lọ o ni mo n lọ ile kan wọn ni bo ni n jẹ ile kan o ni mo n gbo nkan ọlọrun de lo n ba mi sọrọ ilẹ to n sọ yẹn mo n lọ ọbẹ ibẹ ni maa ti ma a wọn ni ọgbẹ ni inu gbọlọhun ọlọ yi níbi kìnìún wa amọtẹkun o tun lo n jẹ to jẹ loju ọna o ni ama wọri look at the law already lati pa ọmọ rẹ o ma ko gbe ọbẹ lọwọ o fẹ pa isaki lọjọ naa lọhun pe o ya iwọ isaki n ma ba lọ ṣugbọn lọjọ yẹn bó ṣe gbe ọbẹ le lọrun o yun ọrun ọmọ yẹn matthew ọrun ọmọ ti dòkúta o ti gbe ọbẹ yẹn le o yun siwaju o yun sẹyin ọrun ọmọ òkè lẹẹkan náà o kan gbọ ni angẹli kankan sọ pé abrahamu o nawọ rẹ o mu ọbẹ lati dungu ọmọ angẹli kọ si latọrun o wi pe abrahamu nyo
1: o wi pe
0: ma fọwọ kan ma de yan o gbọdọ pa ni mo ma pe iwọ bẹru ọlọrun matthew ẹran laye n pa lónìí èèyàn mélòó ló nífẹ̀ẹ́ ọlọrun matthew ẹran laye n pa lónìí èèyàn mélòó ló ṣe kí ni o sẹmi nífẹ̀ẹ́ ọlọrun sẹwọ nífẹ̀ẹ́ ọlọrun nta abraham ṣe èèyàn mélòó ló lè fi ara ẹ sílẹ ní ipò yẹn o ni mo fi sọ fún ọ pé tó o bá fẹ́ gbádùn ọlọrun ohun àkọ́kọ́ ìfẹ́ tó jinlẹ̀ pẹ̀lú ọlọrun nípa bẹ́ẹ̀ á dẹ̀ gbé ọ̀gá ọlọrun sọ fún abraham ó ní mo pa mo fi àgbo yẹn mo fi rúpò rọpò.

0: Breathe through it.
1: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
2: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
4: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
5: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ wa?
6: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa, láwọn náà ṣe fúnra wa.
7: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
8: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Bàbá Túndé Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
4: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807-112-4000.
4: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
10: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. So clean, it's your time to shine.
11: Splash FM 105.5.

mọ àwọn tó ń bara aláradá nínú ayé àyàmọ́ rẹ wá dára ìrìn láyé ìka ènìyàn ni ò jẹ́ máa bọ̀ kájọ gbóhùn àdúrà sókè wípé olúwa gbàrà mi fún mi kíákíá nìwọ náà yóò bẹ̀rẹ̀ sí ní máa dára tó wù ẹ́ wà máa ṣe bí ọba lẹ́yìn tí the lord mayor his eminence apostle dr sm

0: tọ ìka àkọsílẹ̀ nínú eré yìí ó tún wọ́n sí wípé ibi tó bá fi ọlú máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá márùndínlógún 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
2: 10% ní gbogbo ìgbà tó bára dátà
1: tẹnu lásánkọ
2: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
1: smart cash látọ̀dọ̀ Airtel.
3: Growing moments are filled with chances to be active and learn.
4: Did you see, Mom? I made such a big jump.
5: Great job, my boy. You get better with each game.
3: Choose Lactogrow 4 to support your child's active growth. Lactogrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
4: I feel so strong.
3: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.

0: tí parí tí yìí ni.
1: Bámi, tí yóò dùn rárá bí etí àǹtí Ṣadé máa ń pò fún wa.
0: Àbá, mílìkì tí mo máa ń lò ní gbogbo ìgbà náà ni kí ló dé tó fi yàtọ̀?
2: Nítorí pé ẹ ò lo mílìkì tó ní ọ̀rá wàrà tó pé ní ẹ̀gbọ́n mi. Ọ̀láńdẹ́ Full Cream Ever, aṣẹ́rẹ̀ mi nìyẹn o. Ó kún fún ọ̀rá wàrà tó ṣara lóore, ó sì ní adùn tó dára púpọ̀. Tí ẹ bá fi ń po tí yín, ẹ ó máa rí ìyàtọ̀ nínú adùn rẹ̀.
0: Ọ̀láńdẹ́ Full Cream Ever, mo rò pé ó wọ́jú mílìkì tí mo máa ń rà lọ ni.
2: Rárá o, kò wọ́n rárá. Iye kan náà ni pẹ̀lú àwọn mílìkì mi. Ra àpò mílìkì 120g, àpò kan ìwọ̀n mẹ́ta ni.
3: Ọ̀láńdẹ́ Full Cream Ever 120g, ra wàrà tó kún, adùn tó yàtọ̀ ní iye tó tọ́, àpò kan ìwọ̀n mẹ́ta ni. Yan Ọ̀láńdẹ́ Full Cream Ever, kò sì máa lọ síwájú pẹ̀lú agbára wàrà màlúù.
4: Lọ́dún 2020, àwọn ayé sọ wípé okòwò yóò ní pé, ṣùgbọ́n báyìí ọ̀pọ̀ ti sun.
5: Fàdí mi, ọdún yẹn ò rọrùn rárá o. Ṣùgbọ́n ò ń lọ sẹ́nu iṣẹ́ rẹ̀ lójoojúmọ́.
6: Ẹ jọ̀ mo fẹ́ fowó yìí ránṣẹ́.
7: Payment received in
8: okay.
4: Mo ti wà níbí o, mo ti rí ìdàgbàsókè, àwọn olùbárà sì ń pọ̀ sí.
9: Fún ọdún mẹ́jọ gbáko, àwọn alágbàtà OPAY ti wà lárọ̀ọ́wọ́tó gbogbo agbègbè tí wọ́n ń fi tọkàntọkàn dá wọn lóhùn.
10: OPAY is okay.
11: You won't send your packet go anywhere for Niger. Oh yeah, now you get another way. DHL Domestic Select. They go carry and go by road, and you no go burn your pocket. Plus, you still get the DHL service where you sabi and trust. If na speed you want, no worry. DHL Domestic Premium still dey. Make them fly and go quick, quick. So if you want speed, Domestic Premium. If you want save cost, na Domestic Select. Now you know where to fit your business. DHL Domestic Select. E good, e reliable, e dey go everywhere for Niger. DHL Express. Excellence simply delivered.
12: Just one Puroro and better bottle start. All the hot shots, the sweet goals. Ball with a scatter dada and make mind court. To the tiki taka and San Gallo. The kind ball where we define.
13: Yes, sir. It does set. Touchlight the Premier League, La Liga, Serie A, Champions League, live on Top Super Sport. Recharge at GoTV today. Or new customer fit get GoTV decoder. We carry 1 month jolly subscription for 15,000 naira. Make you enjoy for house or anywhere with GoTV stream. GoTV. Love it.

0: Mucinate, effective anti-malaria for all ages. Marketed by Genit Pharmaceuticals Limited.
1: If symptoms persist after 3 days, please see your doctor. Read the leaflet inside.
2: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́ fún yanu ìkàkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò bá túnà ká àkọsílẹ̀ tó bá ti lè tajà kan bọ́ sí òmíràn nítorí wípé kò wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìkàkọsílẹ̀ nínú eré yìí o túmọ̀ sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí kí ló wá dé títí lè fowópamọ́ rẹ fi

0: Bẹ́ẹ̀ni àròyé òkùnkùn kájọ.
1: Ọlọ́run.
0: Àròyé ò kájọ.
1: Ọlọ́run sẹ́.
0: Mi rí àròyé tó lè ṣe.
1: Pé.
0: Pé epo wọn. Epo wọn.
1: Sori bi to de bayi nisin. Ma wulẹ fi kinan koko rẹ fi ko mi papa mọra. Excellency ti sọrọ.
0: Pé kini.
1: Wọ́n láwọn ti fún wa ní oṣù kan.
0: Pé pé.
1: Lọ́wọ́ yìí kákan wọlé epo. Ká sì mọ epo. Lówó tó dínwó. Tí o jù bẹ́ẹ̀ lọ.
0: Lélu.
1: Iye tí ayọkọ ni yóò jẹ kini. Wọ́n dínwó àbí wọn dínwó. That's a question. Wọ́n dínwó fún wa. So kí wàá ní kàkàrí rí
0: pé. Ṣé nígbà tó ti wá dín owó báyìí? Ṣé èrè ti ń bẹ pé owó ọbẹ̀ ọ̀sọ̀ sí ọmọ pé? Sọmọ bọ́ sẹ parí lé ní báyìí.
1: Sori tó bá jẹ́ tó lówó ọbẹ̀ yẹn.
0: Control U-turn.
1: Owó tí wọ́n dín ò tí
0: tó kan.
1: Owó tí wọ́n dín ò tí tó kan. Ṣe ti ń gbọ́. Ìgbà pé tó ń bọ̀ tẹ́lẹ̀ nu.
0: Ṣe ti ń gbọ́.
1: Tí mo fi ń sọ lẹ́ẹ̀kan.
0: Bàbá bèrè
1: wọ̀ bẹ̀. Káni mo mọ̀ pé bí o fẹ́ dé ní ìyẹn ni. Wọ́n dín kankan gbà
0: náà. Wọ́n dín
1: kankan
0: gbà
1: náà.
0: Wọ́n dín owó ọbẹ̀ owó oúnjẹ owó aṣọ àwọn olóde gbórí sí aṣọ ẹbí lọ́sọ̀ọ̀sẹ̀ àràbùkátà ẹni.
1: Ẹ jẹ́ aṣọ olóde
0: kí ló wá lé ayé wá ṣe tó bá lè ṣe yẹn.
1: Kí ló wá aṣọ olóde bò
0: ó. Kí ló wá ṣe ń bí.
1: Aṣọ olóde bò ó ẹ mọ̀ pààrọ̀ ẹ mọ̀ pa kẹ́tẹ́kẹ́tẹ́. Ẹ mọ̀ pa kẹ́tẹ́kẹ́tẹ́.
0: Kẹ́tẹ́kẹ́tẹ́
1: tọ́
0: àmì ìbéèrè.
1: Táwa dìbò káta ti ń bẹ nílẹ̀ yìí ò mí kí lẹ̀ ṣe mí.
0: Torí pé ẹ̀tọ́ rẹ ni.
1: Ẹ máa lè mọ̀.
0: Ojúṣe rẹ ni.
1: Ẹ máa lè mọ̀.
0: Ẹgbẹ́ dákun ẹjọ́ ẹ jẹ́ ká máa ṣeré bẹ́ẹ̀ lọ ní tiwa. Nítorí pé lápá kan ní ti ọmọlúàbí ń bí inú ayọ̀ làwá wà o.
1: Ọlọ́run.
0: A gbé ayọ̀ ọ̀hún gẹ̀ẹ́gẹ̀ẹ́gẹ̀ agbèdé ó yá ẹ̀yin náà máa dúró sójú òpó ń bẹ̀. Wákàtí kan ọ̀hún gẹ́gẹ́ bíi wákàtí lọ́nà ọgọ́rùn-ún níye ni. Tẹ́fọ́ tẹ̀dọ̀ ròyìn dé oúnjẹ òwúrọ̀ yín la gbédè o. Ọyẹ́ ẹ máa lọ sí àṣà ayélujára ní àgbáyé ojú òpó Facebook. Ẹ kàn ṣe àwárí ẹ̀ nínú ìtọ̀nà /FM105.5 Ìbàdàn. Ẹ like ẹ love bẹ́ẹ̀ ni kẹ bá ni pin. Mẹ́wàá mẹ́wàá ẹ̀. Ẹnì kọ̀ọ̀kan ni.
1: Bó ṣe wà nìyẹn.
0: Bó ni gbogbo ìrìn àjò oníṣẹ́ ti tò tó mú.
1: Ọlọ́run.
0: Tẹ́ ẹ dágbére. Tẹ́ ẹ dágbére nílé.
1: Weekend ti bẹ̀rẹ̀ o.
0: Ẹlòmíì lọ kú tọ́nu ní
1: ìsìn. Àwọ̀ gbòòrò.
0: Ẹnì kejì rẹ̀ ò tí mọ̀. Bọ́ọ̀bù àwọ̀ gbòòrò mọ̀ jẹ jìnà.
1: Àwọ̀ gbòòrò.
0: Mọ̀ kọjá
1: fẹ́lẹ́lẹ̀. Weekend ti bẹ̀rẹ̀ látàsìkò
0: yìí lọ. Mọ̀ kọjá fẹ́lẹ́lẹ̀.
1: Àsìkò tí sì ń bẹ nísìn. Kéèyàn ibi èèyàn bá ti ṣe sí. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bí èèyàn bá ti gbìn sí.
0: Gbogbo òkè àdó tó fúrúgbìn sí.
1: Má gbọ́dọ̀ ká èrè.
0: Èmi ẹ̀ ni oníkọ́.
1: Kákáre.
0: Oníkọ́. Tí n bá ti eléṣe tẹ̀ ẹ̀yìn ara ilé tó ti yẹ yín.
1: Ọ̀tán.
0: Ìmọ̀ owó ọlọ́lé ni.
1: Kí la dé.
0: Kò ní sáyẹ̀
1: bọ́ ọlọ́ bí kankan ni.
0: Ibi a ti
1: fúrúgbìn
0: sí. Ẹ jẹ́
1: ká ká
0: ní Aládé ńlájà lorúkọ tèmi. Ìyẹ́ ìròyìn ni àwòkọ́ṣe eré ọmọ tán sọ tán sọ tán gbùráyè. Àpẹẹrẹ eré ọ̀mọ̀lúàbí one.
1: Yí o.
0: Orí yín ó wà ńbẹ̀.
1: Kúnlé ọmọ anífowóṣe náà lorúkọ tèmi ojúlówó ní ìka ìpèsèǹtà yín náà ni Ilíásù lorúkọ tẹ̀ sọ ọmọ lọ́jọ́
0: Súná. Ilíásù ni bẹ́ẹ̀ ni gbogbo yín lẹ wọ̀
1: wúwá jọ́nà. Àbàlà méjì ìpamọ́ méjì kundi kan sólò náà fi ń ṣe pákéjì ẹ̀ lọ́jọ́ yẹn.
0: Kómọ́ báyìí ni
1: ẹlẹ́rìn dòdò ń rí. Yóò bá àrọ́bá.
0: Àjẹngbọ́.
1: Àrọ́bá tẹ rí yẹn grandfather yálàyà mọ́dà yáàtàn.
0: Bẹ́ẹ̀ni.
1: Iná ń pè.
0: Wọ́n jẹ kundi.
1: Lọ́wọ́ yẹn ẹ̀tẹ̀lé wa.
0: Wọ́n fa lówó ọmọ
1: wọn
0: wọ́n gbàdúrà àfáńjọ náà.
1: Wọ́n jù wọ́n ìgbẹ́lẹ̀. Ok, àwọn ògèrè orí ìròyìn. Iná láfi ṣíde gẹ́gẹ́ bí ìṣe wa. Ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé. Lójú òpó Facebook wa iṣẹ́ ń bẹ tẹ́ ṣe lápàbẹ̀. Ẹ máa lọ láti lọ láìkí ẹ̀. Ẹ fẹ́ràn ẹ̀ kẹ bá ní ṣíà ẹ̀ dáadáa. Lójú òpó lápàbẹ̀ yẹn. Bẹ́ẹ̀ bá ti ṣeré bẹ́ẹ̀ lọ́wọ́ ọbẹ̀ yẹn. Làkàsọ́rọ̀ ni kò sí ní tó bá dé ju wípé ayọ̀ iná ni. Ẹ kúlé o ọmọ Nàìjíríà gbé ti fòtẹ̀ dọ̀rọ̀ ìdí. Látàkàtà ti wà báyìí.
0: Ó dà ẹ̀yin tí mo wá bí ẹni tó mọ owó wípé kà á gẹ́gẹ́ bí àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa bí wọ́n ti ṣe àkọsílẹ̀.
1: Ọlọ́run.
0: Kò ní àfikún bẹ́ẹ̀ kò sí àyọkúrò. Ó yá lápọ̀dọ̀ tèmi ẹ jẹ́ ká lọ tààràtààrà sọ̀rọ̀ tábìlì àjọ tó ń ṣe kò kárí ètò ìdìbò wa ní orílẹ̀-èdè Nàìjíríà. Èyí tá a mọ̀ sí àjọ INEC wo ni a ti kéde ẹ̀ báyìí o. lepo ya ewa e ma foko yin le e ma gba card idibo alalo tojo yin ni bo oro de duro ipinle ti benue only yi lo ti kan wa kugu agbon yebe se ti gboyin laaro oni
1: okay lori oro ibi ti nkan de duro lori epo robi ati nto won gogogo owo oko to gbanu soke
0: gogogo ti poju o
1: ijoba apapo
0: opo
1: won ti sere be bayi o won sere bi abi won o sere be eyin le le so lọwọ yi federal government ti nje joba apapo won ni won ti mu edinwo de ba owo epo
0: e se o
1: iye to wa je mi le so ninu akori
0: okay
1: ni sibe sibe awon egbe alatako won bere si ni soko soru le ijoba apapo ko ba atiku obedient ndc apm won ni federal government takun le beru
0: olohun
1: ki lo le yo de life is era wa fa mo nigeria
0: afẹ gbo
1: ibo leleyi oro n bo lori e laipe laijin
0: o da je kemi na gbe yin de be won ni egbo Bekono loko bipa kutse ni o ipade awon mejeje yo mo doju ala
1: yes
0: won ye egbo egbe nu egbe osise oba ni orilede Nigeria NLC won ni ati fun ijoba apapo le ni gbedeke ose meji o
1: kilode
0: lori nto ti wa jabo yin na ni
1: ewo mo jabo
0: pe dakun ejo ntori olohun owo epo robi le ye e to lo soke gegege e ba ni gbe wale won ni yen akoko e bere keji won ni eri bayi bi ipele owo osu osise to wa ni akaso akoko minimum wage won ni ejo e ba ni fori eti bi kan e se ise yen e je ko ta ta ta ta ta
1: show talent
0: nation lo je kari e
1: go ko ti talent
0: go ta ke ani o
1: e jo won yen talent
0: go ta ni no aye
1: ko le gbe nu soke
0: aye ni lo mo
1: e ba ba ba
0: e wo le se
1: okay won ni awon agobaniro ti awon ko ajinigbe jigbe ti olohun ti se won layo ni riri bayi mama ti foju kan mama ti foju kan mama loro ba dayo lo dido na nigba ti awon iko agobaniro yi ti onikaluku bere si ni ri obi e ha eti o bomi loju bomi loju a oluwa se to je gin gbaro banuje to je gbaro banuje iru ofo
0: ko ronun
1: sugbon lawon o se o lapa be yen na
0: awa na dupe lapa be yen na won yo da je ka lo sakata wa lati leyin ipolongo ebo ti obi won ni a se be won tin salaye fun ti kere ti kere omo orile de Nigeria o pe e ma ta card idibo yin o e ma ta gba raisi won ni tori na nkan e ma je irin ajo odun merin mi mo iresi abo kan abo meji abo meta o kolo won ba ko sanu wa nbe abola ikeji ohun na lo gbe alo si ipinle ti Bauchi won ni o ti se alaye wipe edakun ejo ejare e mu ayipada ti ilana to se atoto ba le ejo seria nitori wipe ohun na ni ipa to nko eyan fun idagba soke afomo ilu lawujo awon ipinle ti won tin se amulo ele ejo ti seria e wa iroyin the punch lo je ka ri yen gbo a o gbo yebe o se ti gbo yin laaro oni
1: okay ile igbimo asofin agba orilede Nigeria na tin fi owo gbaya wi pe idaniloju nbe wi pe awon ipinle bi merin le ni ogun ni won se atileyin fun idasile olopa ipinle
0: okay,
1: nile wa Nigeria bi oro ti se nle lori e bayi
0: okay
1: ama mechi soro igbakeji oludije fupo are lati nu egbe oselu ti ADC Rotimi Amechi ni oni sharia fi ene kon sa se ori re ba ti lana nikan lo le dibo fun are Bola Tinubu no bi mi talk am na Amechi talk am
0: okay
1: daily post loko kika la vire mi
0: abina
1: ise ta ba si ropo ipako
0: e pako iwe iroyin lo ti e
1: iwe iroyin loko
0: abina
1: awa ka ni
0: iwe iroyin lo gbe iwe iroyin na lo ko ada na je ka tun wo wa tori pe oro miran tun bo ta bombo o won ni egbo baye awon egbemo eleyi ti won se agbekale e wipe e se iwadi alagbara oko ofurufu to dede ja to si je ti ile ise omo ogun oju ofurufu ile yi won ni ki won se iwadi alagbara o ke lo fa saba bi isele abadi ohun eleyi to dede se be to si tun gba emi awon eyan kan abola ikeji ohun e je ka tun wa lo sori oro to bo ta bombo eyan pelu awon igbimo kele to nse ko kari oro to ni nse pelu idagbasoke eka oro aje ni orilede Nigeria awon na se alaye oro won ni egbo orilede Nigeria n te so we waju be oro aje re o se kini on gbenu soke so but that funding here when you work out total 7.5 billion naira
1: okay
0: one in na lo wa fun awon olutopinpin oluse wadi alagbara kan ise wadi opolo nu etiale ni merin ole ni adosan nebo wa ni oro deduro ewe royin lo ko te futedo ni o ka egbo laaro ni o
1: amechi na lo tu soro lapa bi lati nu we royin ti daily post yes. Gege ba ti lanfani ati ri
0: on tun da
1: oni seri idapada owo rawo owo ori epo ti atiku nsoro nipa re yi ke se lati bi awon oloro lati pase wa baje o
0: okay
1: ki se pe yo da owo rawo owo ori epo pada ko wa le ni awon kari kari ti o ma ni owo lo rebusi ti o ma je mekunu no bi so e fokan bale lapa be yen ama o iko ipolongo ibo fun senator Sharafadin Abiodun Ali nemo tin fi eso kan egbe tin tuko sakoso lowa bayi ni ipinle oyo
0: okay
1: wi gbe eyin na nu o eyin na nu o olohun si nbe won ni bi won tin se agbateru ikolu lotu ikolu loti lasiko ipolongo tin be lode lowa bayi fa won egbe alatako ki la se ki le se wa tala wa se o won ni lowo yi won ni ese we agbeje ma wa o eje konikalu ku ma tin se inte ba ni lo te fi polongo ni ke mu bode yato si na che bas gbos si akata won olu polongo ni pele oyo o
0: oda eje ka tun wa wo lapodo temi o tori bi pe oro won baye ona lo tun gbode kan eni to je alaga fun ajo eleto idibo lorilede Nigeria ona tun se alaye lana wi pe baba ni ka wo wa se ri a fe lu jibiti a fe ba nkan je a fe dale ro a fe gbapo ti ibo a fe tabo
1: a fe rabo
0: o ni en ba se manamana manamana
1: sa si ku onbe na lati jo ni
0: ah en ti oni gbo ni
1: gbapo ti ibo
0: ah o di fa fomo ti eni lo gbade ilu won bode
1: ah
0: to si lo re fe ta de bayi ko to di po fi gba mu ko lo won gba wa ko lo wa wa baje iwe iroyin lo gbe
1: okay
0: egbo laaro oni
1: awon akori lo ni ran ran lati lanfani ati dabole fun yin
0: ile kon pupo pupo ju
1: amare bi yan amare re bi osun kan re ti network re full lo kan idada
0: o wa nbi
1: e buki ni nje
0: mo jeri e
1: abo mo ni so da mo ni buki ni nje
0: se le lo ma tele obi nbim
1: se ibe la wa
0: obi nbim bembe
1: omo omo
0: o tun wa pa ko do lisi o olisi jeje
1: e ta ka polo oja so ri ibi ta fa europe mi si yen
0: eh eh
1: be mi o si nbe
0: ara lo sora
1: mi si nbe
0: lo sora
1: buki
0: ma gbe agadagodo
1: wa o mi jare so gbe se yen wa
0: o gbe wa
1: so gbe wa
0: o dun ga o gbe wa won ni han le mo dakun pe owo yen fun wa ogbogba ni o
2: e ku le o ibi n pa ka si nkan si ni la
3: e kaabo iya mi ki le wa je bayi o
2: ah iwa na mo fe ounje to yeruku lala to si ta lenu mo fe ko lo tirin ko ma si se meyen meyen mo fe ko sokutu o ko gba yagi yagi mo si fe ni kia kia se le se sa
3: be ni iya mi Golden Penny Noodles lo le se
4: Golden Penny Noodles bi o se fe lo se ri je gbadun ojulo wa dun Golden Penny Noodles
2: Ṣe wọn ọkọ mi bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
3: Ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
4: Golden Penny Noodles ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.

0: Breathe through it.
1: Ọjọ́ iwájú pé ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wàhálà ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama àbí ó fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A levels. Ààyè wà fún ọ ní WMOU. Ààyè àti kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ sọ HND di BSc náà wà, ìyẹn HND conversion àti BSc top up. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fanilápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn tàbí number 1A, Ọba Akran Avenue, Ikeja, nílùú Èkó. Pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ at WMOU Nigeria, West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga kó o dẹni ìtayé ń wárí fún láwùjọ.

0: ẹlòrè tábìlì kan ní ti ọmọlúàbí.
1: Oh yes.
0: Agbede bẹ́ẹ̀ ni ìrìn àjò ọ̀hún ọbẹ̀rẹ̀ báyìí o.
1: Ọlọ́run.
0: Ẹ̀yin èèyàn wa náà ní àti ayélujára ní àgbáyé agbé òṣùbà káre fún yín. Ẹ máa bá wa like, ẹ bá ní love, ẹ bá ní pin ní mẹ́wàá mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan. Ẹ bá ní ta ní àtàríporo, ẹ pin ní jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ kẹ́ máa fi èròǹgbà yín ṣọwọ́ sí wa níbàámu pẹ̀lú àwọn ìròyìn tá a bá tún yẹ́bẹ́yẹ́bẹ́ sí ẹtí ìgbọ́ yín. Ọ̀dẹ̀ jẹ́ ká lọ sínú ìròyìn àkọ́kọ́ lápọ̀dọ̀ tèmi o. Níbi tí àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ ọba àti NLC nígbà tí wọ́n ṣe àlàyé tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà létí o. Wọ́n ní ẹgbọ́ nítorí ìbòdì ọba àgbọràn. Òun náà la fi sọ létí ọmọ wọn o. Wọ́n ní ìyanṣẹ́lódì òní gbèdéke ọlọ́sẹ̀ méjì. Òun náà làwọn máa ṣe tán láti bẹ̀rẹ̀ o. Léyìí tó sì jẹ́ wípé àwọn ń pè ọ̀rọ̀ méjì péré. O náà ló ń tọ́jẹ àwọn lógún báyìí.
1: Kí lọ̀rọ̀
0: wọn ní ọ̀rọ̀ àkọ́kọ́ Ole Azuz.
1: Yí ò mẹ́.
0: Wọ́n ní náà ní wípé owó epo rọ̀bí ilẹ̀ Nàìjíríà èyí tó jẹ́ pé ó di mí ọjọ́ ọwọ́n gogogo báyìí lórí àtẹ̀. Wọ́n ní ẹ jọ̀wọ́ o ẹ bá ní fà á wálẹ̀. Wọ́n ní lẹ́yìn èyí ìdúnàádúrà tó wáyé lórí ìpele owó òṣìṣẹ́ ọba tó wà ní àkàsọ àkọ́kọ́. Wọ́n ní èyí kàn àwọn náà tún ṣe ìpàdé ìjíròrò wáyé ìfẹnukò wáyé. Wọ́n ní ṣùgbọ́n ṣá o láti àyè àgbà náà títí di àsìkò tí a wà yìí àwọn ìpínlẹ̀ kan wọn kò tíì ṣe àmúlò rẹ̀. Nígbà tí ẹgbẹ́ òṣìṣẹ́ ọba tọrọ ọ̀hún kàn wọ́n mú àtẹ̀jáde ọ̀hún bòde bọ̀m̀bọ̀ ní kété tí ìpàdé àwọn ìgbìmọ̀ abẹnugan ẹgbẹ́ eléyìí tó ń ṣiṣẹ́ fún ìdàgbàsókè ẹgbẹ́ òṣìṣẹ́ ọba ti NLC ní orílẹ̀-èdè Nàìjíríà wáyé lọ́lùlulẹ̀ ti ṣe Àbújá o. Níbẹ̀ náà ni ààrẹ ẹgbẹ́ ìyẹn Comrade Joy Ajaero wọn ni ó buwọ́ lu àtẹ̀jáde hun pé ẹ̀gbọ́ mọ́ kọjá lóko mi mọ́ ọjọ́ kan báyìí òun náà ni a máa ń ṣòfin rẹ̀. Wọ́n ní ó sì ṣe lálàyé o wípé ní pápá ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ẹ tètè kéde rẹ̀ báyìí. Ẹwé epo rọ̀bí orílẹ̀-èdè yìí o ẹgbẹ́ wálẹ̀ pátápátá porongodo ó ní kò tán síbẹ̀. Ìpàdé táwọn ṣe o ní ọdún ẹgbẹ̀wọ́ ọdún okòó lé mẹ́rin ìyẹn ọdún 2024 ó ní ṣàmọ̀ pé ìpàdé ń wáyé ńgbà náà ọlá àjọ jókòó ni. Àwọn aṣojú ìjọba àpapọ̀ ilé wa Ole Azuz wọ́n wà níbi ìpàdé ń ọlá jíròrò afẹnukò lórí gbèdéke owó oṣù òṣìṣẹ́ ọba eléyìí tó kéré jùlọ tá a mọ̀ sí minimum wage ó ní látàyà àgbà náà àgbọ̀ nǹkan kan wọ́n gé àṣàkẹ́ ìjọba létí lọ ó ní wọn ò mú owó wọn ọ̀sán bẹ́ẹ̀ ni àwọn òṣìṣẹ́ ọba àwọn wá wà lẹ́nu borí ọ̀bárù ẹnu ò ní jẹ́ o wọ́n wọkọ̀ lọ bí iṣẹ́ owó gele mọ́ ó ní ẹjẹ́ mọ̀ yí pé kó yàtọ̀ sí ẹni tó mú pọ̀ tọwọ yàrá àpè tó tún lọ sọkalẹ̀ síbẹ̀ ni ọlọ́run mọ́ fìyà jẹ̀dá láyé ó ní torí náà o ìgbésẹ̀ méjèèjì yìí ẹ̀ bá ní ṣiṣẹ́ lórí ẹ̀ àfààyè ṣiṣẹ́ lórí ẹ̀ ńkọ́ ìyanṣẹ́lódì ọlọ́sẹ̀ méjì ìwé ìròyìn the nation ló jẹ́ ká rí gbọ́.
1: Ẹ ṣàjèbù rẹ.
0: Lẹ́yìn àṣìṣe èmi náà ìyanṣẹ́lódì o
1: máa ṣàkíyèlé fún ọ. Máa ṣàkíyèlé
0: fún ẹ torí pé èyí owó ń jẹ òní fílẹ̀ owó ọ̀bẹ ò fílẹ̀.
1: A ṣe nọ́mọ̀ lápá abẹ yẹn.
0: Àbí Fìlàní kẹ́yìn lọ́mọ gẹ́
1: o. Yàá mọ̀ ṣe bọ́dọ̀ rẹ náà mo gẹ̀ẹ́sì.
0: Fìlàní ló mọ̀ gẹ́ o.
1: Ibi tó yẹ kí n gẹ̀ẹ́sì náà mo jù sí.
0: Kéèyàn ọmọ lọrin gbòdúró.
1: Fọkànbalẹ̀. Ok, yí ẹjẹ́ lọ sí àkàtà ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí gbé. Ṣùgbọ́n tó ti bẹ̀rẹ̀ sí ní di sọ̀kò. Sọ̀kò.
0: Ajé o.
1: Sọ̀kò. Ajé o. Láti àkàtà àwọn ẹgbẹ́ òṣèlú alátakò nílẹ̀ yìí. Wọ́n ní igbákejì ààrẹ ní ìgbàkangbà kan rí tó tún jẹ́ olùdíje sí ipò ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Atiku Abubakar àti àwọn ikọ̀ Obedient Movement. Tede orí ẹgbẹ́ ti NDC àti ikọ̀ ìpolongo sí àkàtà ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ ní ìpínlẹ̀ ti Ọ̀yọ́ láti ìpínlẹ̀ Ọ̀yọ́ kódà tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé o náà ni orí àwọn kọ́ ìṣẹ̀dá àwọn òní jẹ́ àwọn ó gbàgbàkugbà débi tọ́mọ Nàìjíríà ó padà máa gbàgbàkugbà. Kí ni wọ́n fi ń lo àwọn ọmọ Nàìjíríà yìí ná? Wọ́n ní ẹ̀dínwó lórí owó epo kí lẹ fi ń rọ̀ wọ́n ní mu wọ́n sì ń rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní mú ẹ̀rẹ̀ báyìí wọ́n sì fi ń yí ẹ̀ lójú
0: pẹ́
1: fún ọgbọ́njọ́ ọmọ Nàìjíríà ẹ rí ẹ̀dínwó owó epo tí ẹ bá ti wọlé fódìdí ọgbọ́njọ́ gbére. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà náà kéde ẹ̀ lánàá tí í ṣe ọjọ́bọ Thursday wípé iléeṣẹ́ elépo rọ̀bí orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Nigerian National Petroleum Company Limited wọ́n ní èrè tó bá yẹ kí wọ́n máa jẹ lori owo epo won fi le for ma Nigeria egbe lohun to bi
0: Allahu akbar
1: eni oluwa logo
0: ogo folugba la o
1: won ni ere to ye ki awon le epo yo je NBCL yi to ba ye ki won je lori epo won foju fo patapata for ma Nigeria ni ile ise are na ni eto nbe nle bayi ti won ti se lati pase ati leyin are orile de Nigeria bo lati nonbu won ni wa gbo o eleyi ki se idapada owo ran wo owo ori epo lati le je ka ro tu ama Nigeria ni bagge lori awon inira ti owo epo robi to ti bade ati bi owo epo ti gbowo lori atowo oko nile yi bo ti se gbowo lori ama nigba ti awon egbe oselu alatako ti won bere si soro lati pase eni ti se oludari ibara lu soro fun egbe oselu ti African Democratic Congress iko ipolongo ibo fun nbe Frank Shaibu oni atiku se apejuwe igbese papapa ti akata le se are te sare gbe un gege bi iberu bojo in to se se ko pada teyin e bode layin ibo isokiu e lo rodi won ni atiku won lo lori ohun ko koda iseda omo Nigeria oko leyi ki lele yo lori epo robi na epo bentiro ka lo ra e lo gan ni ere ohun te ni won o ma yo to omo Nigeria o wa gbalu ti won o gbajo le lori lati ma dunu baka na ni iko ti obedient movement awon na ni ha presidency why now why now that's it for omo Nigeria leki won ni oju omo Nigeria ti ja bayi won ti mo nti won se bigbo e ma fi eleyi e ma fi tan won je nitori bi ati ri bi pe eto dibo gbogbogbo todun 2027 o nba lona dedede e wa fe fi guguru gba bredi lowo won won ni ko si ntojo oludari iroyin ati ibara lo soro onye kadike on lo soro yi gege bi ohun na ti bere si ni tenoboro lori re ama pelu ebe na olubadamaran pataki si are lori oro iroyin ati ato gbogbo bayo onanoga o se alaye e wi pe sari igbese ti ijoba apapo gbe lati le mara de omo Nigeria ki gbogbo o si le ma kun won bi dodo afan papa fun odidi ogbon jo yi ere to ba ye ki le se lepo ro bi ti NNPCL ki won je won safoju fo re for my Nigeria be ba ti debe to ba je wi pe ye ti epo n pade latoja to ba je wan tiri n lo pade latoja wan tiri na won ta fun won o ni fere kankan si
0: okay
1: Sibiro Ilanka.
0: Of course.
1: Sifu Dedoro Izini.
0: Bene, bene.
1: Asota Dini.
0: Oh, baby.
1: Shakim Bembe, Don Bembe.
0: Yes, yes.
1: Tinu Ere Lori Sirisi.
0: Oh, yes, baby.
1: Tola Saro, Taro, Esu Resu Dino.
0: Oh, yes, baby.
1: E filin di gabi, to kufu ni.
0: Okay, now.
1: E tin do foto loju.
0: Abi.
1: E tin do foto loju.
0: Wan benu si ni.
1: E filin di gabi, to kufu.
0: Yeah, ina egbe, yo kuwa, yo so fun yinye. E ja lo se ka ikede ati kulo oje ekonde mo lo abi. E ma se ta, ta kmise kuro ni be. Ero yin pa mbi o. A to si e ti gbo yin yebe yebe ni
2: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she is live on TikTok.
3: Wait, this is finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
2: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
4: Just one Puroro and better bottle start. All the hot shots, the sweet goals. Ball with a scatter dada and make mind court. To the tiki taka and sangalo. The kind ball we will define.
5: Yes, sir. It does set. Touchlight the Premier League, La Liga, Serie A, Champions League, live on Top Super Sport. Recharge at GoTV today. Or new customer fit get GoTV decoder. We carry 1 month jolly subscription for 15,000 naira. Make you enjoy for house or anywhere with GoTV Stream. GoTV. Love it.
6: Let

Bẹ́ẹ̀ni akọ́rọ̀ ìròyìn dé láàárọ̀ tò ní akíkí ẹ̀ka àbọ̀ padà sékànnì ti ọmọlúàbí. Ìkànnì àdáni àkọ́kọ́ rè bẹ́ẹ̀ ìkànnì àkọ́kọ́ ni tó ń gbóhùn sátẹ́gùn láti ààfẹ funfun Báláú. Ẹ̀yin lólùfẹ́ wa ní àti ayélujára ní àgbáyé. Àdúpẹ́ lọ́wọ́ yín Èṣọ̀lá Kúrẹ́t Àjibọlá Johnson Ìdìnàbọ̀ Ògún Ṣèyí Tán Ìmáfojì Peter. Àdúpẹ́ ní ọwọ́ yín Beatrice Mba màmá wa títí dínà. Àdúpẹ́ lọ́wọ́ yín o. Ọlárẹ̀wájú Jẹ̀lílàt Ọ̀lájùmọ̀kẹ́. Àdúpẹ́ lọ́wọ́ yín Yomi Okunadé. Àdúpẹ́ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan yín. Ẹ máa bá wa ṣeré bẹ́ẹ̀ mẹ́wàá mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan ni. Ọdọ ẹ jẹ ká lọ tààràtàrà ò sórí ọrọ kan tó bọta láti àkàtẹ tó jẹ gómìnà wọn nípínlẹ Akwa Ibom nínú gbólóhùn gómìnà Umo Eno ẹni tó ṣe àlàyé ọrọ pẹlú ìlànà atótónu rẹ ò sórí tábìlì tikẹrẹ àwọn ìjọba ìbílẹ gbogbo eléyìí tó jẹ mọkànléní ọgbọn ọtọ tó wà ní tìbútòrò ìpínlẹ rẹ lásìkò tó ń rọ wọn pé ẹ wo ẹ dákun ẹ jọwọ jàre ẹ jẹ kí ọwọ gbogbo kó takú sórí tábìlì ẹ tètè jígìrì fún ìlànà ìṣọkan àti àtìlẹyìn kíkó èròjọ ìlànà ìpolongo ìbò ṣe àtìlẹyìn fún ààrẹ Bola Ahmed Tinubu GCFR nígbàtí ẹnà ẹni tó tẹ̀síwájú nínú àtótónu rẹ ọ wípé bàbá ní pé ká sọ ní tòótọ́ ṣe rí àtìlẹyìn tóun sọ nípa rẹ ọ ó ní kọ̀tán bẹ́ẹ̀ bá ṣàtìlẹyìn fún ààrẹ Bola Ahmed Tinubu àtìlẹyìn yín náà tún gbọdọ̀ dúró tán fún ẹni tó jẹ́ ẹ̀rọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí ìyẹn Godswill Akpabio ó ní òótọ́ síbẹ̀ o àti òun fúnra lára àwọn torí wípé ojú àwo báyìí ona ni àwo fi ń gbọbẹ o lásìkò tó tẹpẹlẹ mọ àwọn ìyanu rẹ níbi ìpàdé alágbára kan eléyìí tó pè tó sì ní ṣe pẹlú gbogbo àwọn alága ìjọba ìbílẹ mọkànléní ọgbọn èyí tó wà ní tòkẹtìlẹ ìpínlẹ ti Akwa Ibom. Abala ìkejì ọrọ ọhún náà ló gbé wa lọ tààràtàrà sákàtà àjọ elétò ìdìbò léyìí tó ti ń ṣe àlàyé ọrọ báyìí wípé ọjọ kẹsànán nínú oṣù kẹwàá ọdún tá a wà níbẹ gbogbo ètò gbéra tán o àwọn ìlànà a fẹ ṣe àyẹwò àkọsílẹ orúkọ ẹni tí àyẹwò ọhún tó ní í ṣe nípa fífowókọọlẹ gbígba káàdì ìdìbò alálòtọjọ èyí tí ó lè fún ọ ní àǹfààní láti máa kópa nínú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé tó bá di ẹgbẹ̀wọ́ ọdún o kò ṣe bẹ́ẹ̀ ó lé méje ìyẹn ọdún 2027 nínú gbólú ọ̀hún eléyìí tó jẹ́ pé ẹ̀ka ti ìpínlẹ̀ benue fún iléeṣẹ́ àjọ tó ń ṣe kò kárí ètò ìdìbò wa ní abẹ́nú ó náà ní ṣe àlàyé ọ̀rọ̀ rẹ pé bó ń ṣe ń kéde rẹ̀ hùn lọ́dọ̀ àwọn ò nípínlẹ̀ benue ọjọ́ ìkẹsàn-án oṣù kẹwàá sí ọjọ́ karùndínlógún oṣù kẹwàá ọdún tí a wà níbẹ̀ ó ní ẹjẹ́ mọ̀ wípé gbogbo àwọn agbègbè pátá èyí tó tó 84 ó lè rúgba arú ẹ̀ tó wà ní tòkẹtìlẹ ìpínlẹ̀ àwọn ó ní iṣẹ́ ọmọ ṣe ń bẹ̀ kódà o tó fi mọ́ àwọn òpin ọ̀sẹ̀ gbogbo aago mẹ́sàn-án òwúrọ̀ sí aago mẹ́ta

0: ìròyìn láre o fún gbogbo ènìyàn. Ẹni tó bá fẹ́ ọrọ̀ ajé tó yọrantí lórí okòwò àti ìdàgbàsókè ọrọ̀ ajé, FX Hub Global and Tag ló ń pe gbogbo wa láti wá kọ́mọ̀ nípa ẹ̀rọ ìmọ̀ lórí ẹ̀kọ́, Innovation Education and Digital Technology. Tí o bá jẹ́ ọ̀gá ilé iṣẹ́ tàbí oṣẹ́ ọwọ́, ẹni tó ń wá iṣẹ́ kejì láti fi mọ́wọ́ bẹnu, ọmọ ilé ẹ̀kọ́ tàbí oríṣi àwọn àǹfààní tó jẹyọ nínú okòwò, dára wá kọ́ nípa ẹ̀kọ́ ìdánilẹ́kọ̀ọ́ àti ìdàgbàsókè tí ó sọ ọjọ́ ọ̀la wa dọ̀tun. Darapọ̀ mọ́ àwọn ògbóǹtagìrì akọ́nilẹ́kọ̀ọ́ okòwò ìgbàlódé yìí láago 11 gbẹ̀rẹ́ lọ́jọ́ Sátidé 10 October 2026 ní MOV21 Event Center Ring Road Mbàdàn. Pàbàǹbarì rẹ̀ ni pé ọ̀fẹ́ lowó ìwọlé o. Yára débẹ̀ káyè ìjókòó tó tán. Fún àlàyé sí tẹ WhatsApp number rẹ tàbí Ìbàdàn sí
1: 08034386572. Lẹ́ẹ̀kan sí 08034386572.
2: Splash 105.5.
3: I be flash on my colour.
2: Tune in and listen everywhere you go.
4: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she's live on TikTok.
5: Wait, this is finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
6: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the My MTN NG app and live it 100.

0: see me? Yeah, it's a boy. Oh, it's a pretty thing, but Jamosi.
1: Òkè tí ń ti lúwà láwùjọ ìròyìn rí ìdárayá ńlẹ̀ yìí adéronke adéṣọlá olórí sport máa ń gbé wá débẹ̀ anytime any day jáwọ́sí on Splash FM 105.5 Ìbàdàn àwòdì tó rí bàrà lọ́rí yẹn ni lékèlèké tó rí kẹfún tún lọ mọ́ ni gínigí sí ni o olórí sport tún ti padà ní lápọ̀tò ẹ ò ní wò ó tán.
2: Ó dà ẹyin tèmi Adéronke Adéṣọlá olórí sport Ìbàdàn ká máa vinga mú títíde láti máa ja yín sí láti máa gbé yín débẹ̀ tí mi ìdẹ̀ ní ja yín lẹ̀. Ó ti ṣọ́jọ́ ẹ̀ ní kan kú jẹ ẹ ní gògì àárẹ̀ ẹ ní máa yan fónà ẹ wọ ẹ ní ṣàwúrẹ̀ igi ẹ̀ wà ní bọ́ sí òkùnkùn ààyè. Ókè ẹsìn galu ẹ má fọ ẹ jẹ amúra wa.
1: Dédédé mo tún gbé dé o. Ìbàdàn Kamavinga tún ti ṣetán láti máa já wa sí àwọn àròyìn eré ìdárayá lọ́lọ́kọ̀ òjọ̀ kan láago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú lóòrọ̀ kùtù 10:20 a.m. ní gbogbo ọjọ́ Monday, Tuesday, Wednesday àtọ́jú ẹ ti Friday ní Splash FM 105.5. Ẹ wò ó kò ṣe mọ̀gbọ́ ní jáwọ́ sí.

wọ́n gba wa fún bí o ní 2022 àti 2024 bẹ́ẹ̀ kò sì dúró ń bẹ̀ wọ́n dẹ̀ tún lọ kópa nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé fún àwọn ọ̀dọ́ tó dorí wọn wà lábẹ́ ogun ọdún lórílẹ̀‐èdè Argentina àti Chile ìyẹn lábẹ́ àwọn olùkọ́ni méjèèjì ó lẹ wá wá tìgbà náà àwọn owó àwọn wọ́n sọ ní wọn ní san lọ́la ségesège báyìí ní í ṣe ìyẹn látọ̀dọ̀ àjọ nff sápò tàwọn ó ní bẹ́ẹ̀ sì rèé òun la amúgbálẹ́gbẹ̀ẹ́ olùkọ́ni àkọ́kọ́ lábẹ́ ladan boso ó ní gbogbo àwọn àjẹmọ́nú gbogbo àwọn owó tó yẹ kán fún àwọn lábẹ́ ìgbà tí ẹni tí í ṣe general secretary wọ́n gbà náà mọ̀wé sanusi mohammed tó yẹ kí wọ́n ti fún àwọn àwọn ò rí nǹkan kan o àwọn ò gbọ́ nǹkan kan àwọn ò gbọ́ pa àwọn ò gbọ́ po àwọn ń ké sàjọ nff àtàjọ nsc owó tó bá yẹ kán fún àwọn bákan náà kẹlẹ́ẹ̀bẹ̀ sùúrù òun náà sọ̀rọ̀ kódà nínú ọ̀rọ̀ táwọn agbálẹ̀gbẹ̀ olùkọ́ni sọ wọ́n nígbà míì wà àwọn ọmọ ń lo owó ara wọn láti fi gbé fláìtì táwọn bá nífi kàbàgà ó yá kàlàbàsà àbújá ni àbí àwọn ìrìn mi tó yẹ káwọn ní nínú orílẹ̀-èdè nàìjíríà ó lè jẹ́ wípé gbogbo àwọn tíkẹ́ẹ̀tì àwọn ló yẹ ká mọ búùkù ẹ̀ fáwọn pé wọn ò tíì fún àwọn lówó àwọn òrówó òṣùgbà àwọn ò rí kankan gbà àwọn tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ olùkọ́ni ọkọ̀ jẹ̀wé orílẹ̀-èdè nàìjíríà àwọn náà ni

0: àwọn ọmọ yìí wọn sojú orílẹ̀-èdè wa nàìjíríà bóyá wọn lọ sojú ilẹ̀ gẹ̀ẹ́sì àbọ̀ lọ se ojú ikọ̀ míì láti ilẹ̀ láti òkè òkun a wà mọ bú wọn wípé wọn wá sojú ilẹ̀ bàbá wọn wọn sojú ilẹ̀ bàbá wọn eléyìí tó túmọ̀ sí pé wọn ní wọn ní àti kékeré ni èèyàn kan ti pẹ̀ka òkò ẹ já wo ikọ̀ ẹgbẹ́ àwọn ọmọ kékèké yìí ọmọ míì wà tó yẹ pé owó tẹ bá yẹ pé ẹ bá fún òun náà ni ó fi maintain ara rẹ̀ tó bá yẹ sọ nípa àwọn àgbà ọ̀jẹ̀ gan tẹ́ ń jẹ lówó gan wọn complain ká tó wá sọ nípa àwọn ọmọ léńje léńje yìí eléyìí tó túmọ̀ sí wípé wọn kòkù lápọ̀dọ̀ tèmi wọn jẹ́ kí kóríyá kó wà fáwọn ọmọ yìí láti jẹ́ pé kí wọ́n lè máa sojú ilẹ̀ bàbá wọn nígbà tí wọ́n bá ń jẹ irú àwọn ọmọ báyìí lówó tí ẹ sè ní tí ẹ sànà tàti tó ń láǹfà láti máa sọ kò gbogbo nǹkan pé àti ẹ̀ jẹ́yàn lówó ná kò yẹ kí ròyẹ máa láǹfà láti máa ṣẹlẹ̀ ná ó yẹ kàn tiẹ̀ kọ́kọ́ lọ pa lóná ṣùgbọ́n tí ẹ bá tún wá ń jẹ àwọn ọmọ báyìí lówó kí lẹ fẹ́ jẹ́ kán máa sọ tó bá dọ̀la.
1: Bẹ́ẹ̀ni
0: tó bá rí àwọn kan tó fún aláǹfààní kò sí náà kò sí bí wọn ti ẹ̀ ṣe ní fẹ́ rí kò sí bí wọn ti ní fẹ́ lọ gbogbo náà ládẹ̀ ń bọ́ àwọn kan tó wà lókè òkun pé wọn sojú lẹ wọn wàá sojú orílẹ̀-èdè nàìjíríà bóun náà ṣe wá kò sí náà gbàdá pé láti ilẹ̀ náà ni àwọn náà
1: ti
0: gbogbo ṣe lọ
1: ọlọ́rẹ́ o mọ ẹ àwọn agbábọ̀lù kọ $5,000 àwọn táwọn jólùkọ ní $7,000 ó lọ́nà wọn mọ̀ fún àwọn nǹkan táwọn tó ti wá jà wọn ti wá pọ̀ jù pé ṣáwọn ikọ̀ àgbọ̀jẹ̀ nìkan tán lè rí fi campaign tán lè rí fi ṣe ojú ayé nìkan náà mọ̀ ń ṣálò náà mọ̀ ń fún nìkan public àwọn tó kù kọ.
0: ẹ ṣe rí gbogbo kínní yìí náà ó dàbí pé àìsàn kan tó ń ṣe wọn àwọn tó ṣàwọn ojú tó bọ́lá láfẹsẹ̀ gbà lórílẹ̀-èdè wa nàìjíríà náà ni pé mímọ di owó mọ́wọ́ mọ́ ju owó lẹ̀ torí ẹ mọ̀ pé tá a bá sọ nípa kínní yìí báyìí ẹ mọ̀ pé àwọn ọmọ yìí wọ́n lọ kéde pé wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ ṣiṣẹ́ wọ́n ti ṣiṣẹ́ tẹ gbà wọ́n fún pé kẹ wá san owó wọn kí lẹ fẹ́ jẹ́ káwọn máa jẹ ẹ kí lẹ fẹ́ jẹ́ káwọn máa jẹ kí báwo lẹ fẹ́ jẹ́ káwọn náà ṣe máa live life ara wọn ẹ wá ń gbòdò owó ẹ ń ṣe yá bí ọkà ẹ ń sọ pé kíní kẹ ń sọ pé kíní kéde tó túmọ̀ sí wípé kò yẹ ká máa gbọ́ wẹlé mọ́ bí iṣẹ́ ìrọ̀ àjọ bóyá wọn mọ́ pa rẹ̀ ni ṣe orílẹ̀-èdè wa nàìjíríà ó dàbí pé nǹkan kan tí èèyàn ò bá mọ̀ a máa ń fẹ́ fi tipátipá tí kò kù fi síbẹ̀ àwọn tó wà di kíní tí wọn bá mọ̀ pa rẹ̀ mọ́ ẹyọ ọwọ́ kò ń bẹ̀ fáwọn míì síbẹ̀ ẹyọ ọwọ́ kò ń bẹ̀.
1: kẹjọ ẹ ṣe àwọn àgbọ̀njẹ nìkan náà ni ẹ mọ wípé gbogbo àwọn kíní ló nípele láti
0: under 17 pé wọn jẹ àwọn àkàndá náà lówó gbogbo nǹkan báyìí kò yẹ kí tí kò tí ẹ yẹ kí máa sọ kò tí ẹ yẹ kí máa gbé dórí afẹ́fẹ́ gan tó yẹ kán ti máa ṣe gbogbo kíní báyìí bẹ́ẹ̀ tún jàkàndá lówó gbogbo àwọn tó ṣe ti ń jàkàndá lówó náà ṣe ní jẹ àwọn ọ̀jẹ̀wẹ̀ náà lówó kò sí bí wọn ṣe ní jẹ wọn lórí ẹ̀wọ̀n kúdẹ káàtó ìfàsẹ́yìn lélẹ̀ kan jẹ́ nínú eré ìdárayá lórí èdè wa nàìjíríà fún wa.
1: ó tẹ ikọ̀ super falcons orílẹ̀-èdè nàìjíríà ìyẹn ikọ̀ àgbọ̀jẹ̀ obìnrin wọn bẹ̀rẹ̀ iṣẹ́ ìríjú wọn láti lọ kópa nínú ìdíje olympics tọdún 2028 ìyẹn la 28 òun náà ná pé orílẹ̀-èdè amẹ́ríkà olympics ó ti wáyé lọ́dún 2028 tó dẹ̀ jẹ́ pé figagbága onígbèsè méjì eléyìí tí wọ́n máa gbá orílẹ̀-èdè comoros náà ni wọ́n kojú o tó dẹ̀ jẹ́ pápá ìṣeré Remus Stars tó wà nílùú Kẹ́nẹ́ ni ó ti láǹfààní ìyẹn láti wáyé ìgbésẹ̀ àkọ́kọ́ figagbága náà èní òun náà ló máa wáyé ìgbésẹ̀ kejì tó wáyé lọ́jọ́ kẹtàlá oṣù kẹwàá ọdún tá a wà yìí eléyìí tó túmọ̀ sí wípé ọjọ́ mẹ́rin àbí márùn-ún síra wọn náà ìlú Kẹ́nẹ́ náà méjèèjì ó ti wá wáyé ṣé ẹ wá rí nípele yìí ìpele eléyìí tó kàn orílẹ̀-èdè nàìjíríà ti mẹ́ tí wọ́n kojú orílẹ̀-èdè comoros àwọn tiwọn south sudan náà bíi 30-0 náà wọn aggregate léyìn tó túmọ̀ sí wípé kí super falcons kí wọ́n má fojú di ẹnì kankan ká má fojú di anybody wípé wọn lè dà wọn lágbo náà orílẹ̀-èdè morocco dr congo ló yẹ kán kojú yẹn ní bíréèkì yìí ṣùgbọ́n orílẹ̀-èdè morocco wọn lè kojú dr congo mọ̀tò orílẹ̀-èdè congo àwọn ti ní wípé àwọn ò kópa nínú ìdíje olympic qualifiers wọn lọ wọn wá tí wọn nù ipa tòmìnira nàìjíríà ó kojú comoros kò yẹ kó di ìnira sí wa lọ́rùn wípé comoros mo ti dijú ẹ̀ mo ti sọ jù nù bí kan kó bíi márùn-ún àbí mẹ́fà aggregate náà bá jẹ́ bíi 13-0 àbí 17-0 kò ní dà àmọ́ níbi tí ọ̀rọ̀ bọ́ọ̀lù aláfisùpá nàìjíríà tó dé dúró báyìí agbẹ̀lọ́mọ kojú dẹni bọ́ọ̀lù tó rà wá gan bí káwọn yẹn mú wa kan upset wa kan náà wa.
2: ẹ ṣe rí kì í ṣe pé bóyá pé ìfojúdi àbí lórílẹ̀-èdè nàìjíríà nìkan tàbá wo ganlẹ̀ adúláwọ̀ tó fi mọ́ lọ́kùnrin lóbìnrin oníkálukú ti jí ko si kokan to se
1: so bondo re mo
2: ko si kokan to se so pe ah iko le yi nina nina ni le to tumo si pe seri ti nkan te o ba ti mu nkan lere aten to kere aten to tobi ti o ba ti mu ni bakan na emi ro boyo ye ko je nkan nira tori pe kini te o ba ti foju o pe ah eleyi kere o ara oju kan ba ile yo fi mu gugu ko patapata lo tumo si pe ti mo ba to ma mu pe ah awon ta fe lo ba play yo ah o le ju wa lo result o ma ba bo be eto ro ni sugbon te ma wo pe ah iko eleyi kere to wa di pe wa dori papatan ti ko iwa lagbara ju yin lo to won ba result to ye ko ma ba result to ma pe ah ko mo ro si super falcon ba o lo se je emi ri pe ke se ko ya pe afoju di kankan be bi se wi pe to ba si dori papa oju to ba fi mu iko to tobi oni ko ma fi mu iko to ba kere na
1: ka mo foju di anybody
2: ah ko sa foju
1: di mo ko se le go afon o tete gbo o da o ye ka se iko to kan lo nisin lori ka se ko tori pa lo sojo ja sugbon asiko ati lo taja si to se ri se ni tin be lorun temi e gbo orun temi ki se ti gbese ni olorun gbese owo ni ta je ni a da gbowo na ko le poju ta ba wa pada de e mo pa won fi gagbaga ninu awon league marun to gbagbaga jo ja ke jade ile europe o ti pada de opolopo yen inu won ti dun pa e ah bọ́ọ̀lù lẹ òkèèrè bẹ̀rẹ̀ tí ẹ̀rí tàbá nípa ọ̀pọ̀lọpọ̀ yẹn láìkì bọ́ọ̀lù lẹ òkèèrè tàwọn international break lọ́nà ló lẹ́mí rẹ̀ ó sì ti padà dé náà ó dá ẹjẹ́ adágbó kò lè pojú owó mú àfojú òpó káàṣì ẹ̀lẹ̀ 347-5104-5150-150-150 ẹ̀kú kalẹ̀.
3: Supreme noodles, boom boom. Supreme noodles, boom boom.
4: Sit up, supreme noodles.
3: Supreme noodles, boom boom. Supreme.

0: Sidap Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom boom.
2: Sidap Supreme Noodles.
3: Ẹni tó wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rí lè gbá. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bíbọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀? Ṣe ẹ̀tún fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rẹ̀ pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala ọkọ̀ tí ẹ bá wí ní ìgàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ gẹ́gẹ́ back to back. Lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàṣí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù gan. Tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí, ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹ bá wọn ní gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹ̀sìn Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágelú FM 96.7. Ó máa lágbára dùn ní yògbàyògbà. Owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. Nínú ẹ bá wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dìmìlọ ní àtúntún. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: one finger down, now him be say, you self they like go where he pay you pass. So, why your choice for bank go come different?
1: You self don't try, for this your hustle. Download Smart Cash app today. Make your money come the hustle for you. You go get 15% interest per annum for your savings. No shishi as charges for any withdrawal way you do. All now free of charge. And get up to 10% cash back for data bundles. No be cha-cha-cha. Terms and conditions apply. Smart Cash, now by Airtel.
2: Well, if follow come o.
3: Yes, now follow come. As you dey buy your DSTV, eh? Remember say 1 month DSTV and gas subscription follow the decoder where you just buy so. And for GoTV, the tori na the same o. As you buy the GoTV decoder, the thing carry 1 month GoTV jolly subscription join body. Ben you, man je keni keni ogbe omara. Ora yo je gbadun ayo pelu DSTV ati GoTV to ship baje. 15,000 naira pere ni DSTV kan bayi. Atagbada ati decoder atelembi re papo papo ni. To si fosu kan woran yo lori ikani yangala ise kobo. GoTV na pẹlu decoder re ati antenna re 15,000 naira pere ni to si wo ikani jo ni lori re fosu kan le san sile kan tete lo gba ti e bayi ko to tan because ti won ba ja to wa nle ba ti tan promo do pe nu wo awon bi to ti le rire number 114 MKO Abiola Way Ring Road Omogapo Building Ibadan number 44 Oyo Road Samanda by Hexagon Lounge Ibadan Alaji Awe Shopping Complex along Odife Road opposite Hope Junction Ibadan to fi modo awon ojulowo alagbata DSTV ati GoTV to ba sumo julo DSTV ati GoTV ìgbádùn tí ò ní pẹ̀kún.
4: Òórùn dídùn tó peléke kí ló ń sí ọ̀rẹ́ mi.
5: Èyí ni àṣírí bí mo ṣe ń se àdídùn oúnjẹ fún mọ̀lẹ́bí mi. Sedap Supreme Noodles ni o.
4: Ìtọ́wò yìí yanrantí. Kí ló wà nú ẹ̀?
5: Adìẹ lódi gidi. Òun sì ni èlò àṣírí adùn tó kọ yọyọ nínú Sedap Supreme Noodles.
4: Bẹ́ẹ̀ ni o. Noodles aládùn tiwa, èyí tí a dàpọ̀ dáradára pẹ̀lú adìẹ lódi gidi. Ó sì ní eré àdáyébá tí ó jẹ́ kákòókò oúnjẹ jẹ́ ayọ̀ fún ìdílé. Jẹ́ ojúlówó ọmọ bíbí Nàìjíríà.
6: Flash FM 105.5.
7: Ẹ káàbọ̀ padà látọjú ọjà ìkànnì Flash 105.5 FM ilé fún Bọ́lágbó Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn náà lẹ́wà lórí ètò ìjà wọn sí ẹ lè wo wọn kàn ní ìbánidọ́rẹ̀ Facebook Flash 105.5 Ìbàdàn bẹ́ẹ̀ bá tẹ̀síkẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́mọ̀ òbí kan ṣe náà lè agbára láàárọ̀ tòní lójú òpó káàṣì ẹ̀ star 347 star 1004 star 1 hash òun náà lẹ́fìta láti jẹ ìyẹn ni àpá bẹ́ẹ̀ jẹ́ lọ sínú ìròyìn tó ní ṣe pẹ̀lú eré ìdárayá Formula 1 ìyẹn eré ìdárayá ìwakọ̀ díje Formula 1 torí wípé Singapore Grand Prix yóò wáyé yẹn lópin ọ̀sẹ̀ ṣùgbọ́n George Russell awakọ̀ Mercedes eléyìí tó jẹ́ pé DNF ló bá dé fún lọ́sẹ̀ tó kọjá ìyẹn nínú eré ìje rẹ̀ ìyẹn ni Bahrain Grand Prix òun náà ni wọ́n ti ní ọkọ̀ tuntun òun náà ni ó mọ̀ wá ìyẹn lélẹ́ bí wọ́n bá ti fẹ́ wa ọkọ̀ tuntun ìyẹn fún eré ìje kan. Hello ẹ káàárọ̀ o ṣe ta káṣẹ̀ láàárọ̀ àbí ṣe ta lọ́sẹ̀ yìí orúkọ yìí àti ibi tí mo ti ń pè yín. Láti Ìbàdàn Mr. Mutiu ẹ ti jẹ 50,000 lórí káṣẹ̀ láàárọ̀ yìí àwọn kọ́sítọ́mà kẹwọ́ pè yín láti bèrè àkàndé tèo sí yín ẹ ti káṣẹ̀ nìyẹn ẹ fi yẹn ṣe weekend yìí kò ní bàjẹ́ ẹ tún jẹ sí o ẹ ṣàmì ire o ẹ ṣe o gan ni nice weekend ẹyìn o ti lọ bí yẹn ẹ bá ti tó bí ìṣẹ́jú mẹ́ta sí ní afẹ́jú bá ṣe 100k ìyẹn fáwọn èèyàn ní àní weekend yín gbọ́ lọ́dún ó di dandan ok gẹ́gẹ́ bí mo ṣe ń ṣàlàyé lọ bí o bá ti fẹ́ gbé ẹ́ńjìnì tuntun ẹ́ńjìnì ọkọ̀ tó bá ń lò o gbọ́dọ̀ fi sábi eré ìje mẹ́fà ẹ sì mọ̀ pé George Russell kò ṣẹ̀ṣẹ̀ mọ rí wàhálà pẹ̀lú àwọn ọkọ rẹ̀ ìyẹn ní àkókò eléyìí tí a wà yìí tó wá jẹ́ wípé ọkọ̀ tuntun eléyìí tí ó lò ní Singapore Grand Prix owó ẹ̀yìn òun náà ló ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n àǹfààní wà fún láti jáwé olúborí ìyẹn ní sprint race wọn eléyìí torí pé kí ni sprint race ń bẹ ìyẹn ní ọ̀sẹ̀ sprint kan tó kù ìyẹn ní sáà eléyìí tí a wà yìí nínú ìdíje Formula 1 òun náà nù lẹ́ni báyìí ìgbáradì àkọ́kọ́ ti kọ́kọ́ wáyé sprint quali ìyẹn qualifiers mi wọ́n ṣètò fún sprint race lọ́la bí wàá ní dédé aago kààbọ̀ lọ́sàn án òní wá ti wá ń di lọ́la sprint race ó wálé qualifier gangan yóò wáyé ìyẹn ní ọ̀sán ọ̀la kó tó wá di pé eré ìje gangan ó wáyé ìyẹn ní ọjọ́ sunday bẹ́ẹ̀ sì rèé weather forecast wọ́n lápá bẹ́ẹ̀ mọ̀ pé Bahrain Grand Prix rain ojo òun náà ló ṣẹlẹ̀ ìyẹn ní Malaysia ní Sepang ibi tí eré ìjọ ohun tó ti wáyé lọ́sẹ̀ tó kọjá tó yẹ pé wet race òun náà nàdúbò tó yẹ pé ńgbà àwọn ọkọ̀ ńgbà tó ń tààtì àwọn ọkọ̀ ìwò nínú odò níṣẹ́ náà ń kú pì wọ́n ní láti sún eré ìje síwájú kó tó di wípé o padà bẹ̀rẹ̀ ní àkókò mi òkè orílẹ̀-èdè kenya òun náà ni àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ ilé tó ń rí sí lílo àwọn oògùn ilé tí wọ́n buwọ́lù ìyẹn anti-doping agency wada ti àgbáyé world anti-doping agency àwọn náà ṣàbẹ̀wò sí orílẹ̀-èdè kenya ṣáájú eré ìdárayá orí ọ̀dàn ti tàgbáyé tí wọ́n máa gbàlejò ẹ̀ ìyẹn lọ́dún 2029 torí wípé láti bí ọdún 2017 àwọn eléré ìdárayá orílẹ̀-èdè kenya tí wọ́n tóbi tàbáwò wọn kaka wọn lé ní méjì mẹ́ta bí 140 kenyan athletes 140 nínú wọn òun náà ni wọ́n ti fẹ̀sùn kan pé wọ́n lo àwọn oògùn olóró tó yẹ kán mọ̀lúkẹ́ bí eléré ìdárayá orí ọ̀dàn wọ́n ajọ́ ọdún ẹ bá fẹ́ gbàlejò ìdíje lọ́dún 2029 ìyẹn world athletics championship àwọn nǹkan tẹ́ ẹ ṣe báyìí orílẹ̀-èdè kenya gangan fúnra wọn wọ́n gbọ́dọ̀ káwọ́ sókè ọwọ́ wọn gbọ́dọ̀ funfun nẹ́nẹ́nẹ́ ni ó dáa ẹ jẹ́ wa lọ sí ròyìn eré tó ní ṣe pẹ̀lú eré ìdárayá bọ́lá àfigbá lórí kankéré torí kòkó gọ́ọ̀fù lẹ́yìn ìgbà tó já ẹtí elisa martins nà jáde nínú ìdíje china open àmì mẹ́fà sí mẹ́ta wọn wà bíi pé bóò lára bóò ló ṣe fíù ó ní wípé ìbú ẹlẹ́yàmẹ̀yà oríṣiríṣi òun náà ló ti ń wáyé o lẹ́yìn ìgbà tóun àti ọmọ orílẹ̀-èdè china ìyẹn zinsun tí wọ́n jọ kojú ara wọn tó dẹ̀ jẹ́ wípé ó ní kankan tó ṣẹlẹ̀ nínú ìfigagbága náà ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ti bẹ̀rẹ̀ sí ní ju ìbú ẹlẹ́yàmẹ̀yà ṣọwọ́ sí kòkó gọ́ọ̀fù ajáwú sìn òun náà ló ti gba mvp award fún sáà wnba nígbà ẹlẹ́ẹ̀karùn-ún bó ti jẹ́ pé ilé tí ó gbà ni ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta ní tẹ̀lé ntẹ̀lé ó tún wá ní ìdáwọ́ ọ̀dùnnú tó bá fẹ́ ṣe fóun tó ní láǹfààní láti wáyé lákòókò yìí o òun ó padà darapọ̀ mọ́ wọn nígbà táwọn bá parí playoff àwọn ẹ tó ń jẹ́ ọdún kè lórí káṣẹ́ láàárọ̀ yìí òun náà la ti ń gbìyànjú láti pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn kọ́lọ̀ ń jẹun gbé wọ́n bá ti gbé kí ajẹ́mọ̀ pé wọ́n ti jẹ nìyẹn lebron james preseason ó ti bẹ̀rẹ̀ ìyẹn fún wọn tó dẹ̀ jẹ́ wípé lebron james pàtí kọ philadelphia 76ers wọ́n fìdí rẹmi nínú ìfigagbága àwọn àkọ́kọ́ ìyẹn fún preseason tournament sọ́wọ́ brooklyn nets ẹ já wa padà sẹ́lẹ̀ ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀kẹ́ gba agbá bọ́ọ̀lù everton lẹ́yìn ọdún méjì tí àwọn olówó tuntun hello ẹ káàárọ̀ o
8: hello
7: ẹ káàárọ̀ máa o
8: ẹ káàárọ̀ máa
7: ṣe ta káàṣẹ̀ láàárọ̀ yìí àbẹ̀ta lọ́sẹ̀ yìí kí ló orúkọ yín àti ibi tí mo ti ń pè yín.
8: Oyelola Ọmọlóye ni.
7: Láti bò.
8: Láti èjì òkú.
7: Láti èjì òkú lọ lálùpọ̀n. Ìyá wa oyè ṣé ẹ̀ ti jẹrí lórí káàṣẹ̀ yálà ní Lágelu ni àbí ní Splash.
8: Splash ni 50 ni mo jẹ.
7: Ẹ ti jẹ 50. Ẹ ti 50 yẹn ti wá dọ́bù fún yín láàárọ̀ òní torí ẹ ti jẹ 100k lórí káàṣẹ̀. Láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni ẹ ti káàṣì ẹ nìyẹn àwọn kọ́sítọ́mà kẹwọ́ pè é láti béèrè àkáǹtì details yìí bí ó tó bá parí 100k òun náà lẹ́jẹ̀ yóò yẹ ṣeun gan ni. Ó dà kọ́ọ̀dù àdírọ́gbà bó ló ṣe ń fìw líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì la liga oníkálukú wọ́n ti padà dé bó ló ṣe rí lára rẹ̀.
9: Tabawo àwọn afigagbága ilé tó láǹfà láti padà dé ní ọ̀sẹ̀ ilé ta wà yìí tèmi kàn rò pé ó ṣe ṣe kó ṣẹlẹ̀ ni pé ó ṣe ṣe kí fatigue ti wà lára àwọn agbábọ́ọ̀lù ilé tí wọ́n láǹfà láti kópa torí ẹ̀mọ̀ pé tí ò ṣe sábà ṣẹlẹ̀ rí ni kí wọ́n lọ fún ọ̀sẹ̀ mẹ́ta tábọ̀ sì gbàgbọ́ pé ọ̀sẹ̀ tí ń bọ̀ náà ìdíje yaba champions league yóò láǹfààní láti ti wáyé ilé tó túmọ̀ sí wípé ó ṣe ṣe kó jẹ́ pé àwọn tó jẹ́ big team náà ó ṣe ṣe kí wọ́n má perform dáadáa ju ta ṣe wọn torí àwọn kálukú náà ṣẹṣẹ ń padà
7: dé ní
9: ọsẹ mẹta yẹn gùn gan ló fà gan so eléyìí tó túmọ̀ sí wípé àwọn náà wọn tẹkùn sẹkùn sẹ gbogbo àwọn tó bá mọ gbégẹ sí náà kálukú náà tẹkùn sẹ torí fatigue tí ó ti wà lára wọn gbọ́ bọ́ọ̀lù mi ìmí gan o lè mọ fẹ
7: ti ṣe ti gbọ́ bá ẹni o ní green and white ẹni o green and red o lè rọra tẹ àwọn tó mọ pẹ náà ti sọ pé yẹ kó ti yé yín ẹyin tí a ń gbòòrò ipò àtọ̀mọ̀ lára bóòlù ṣe lára ti àwọn fixtures yìí á padà á ń gbé ẹ.
10: Ṣẹ̀rí èmi ti rò pé báyìí ni sí ikọ̀ oníkálukú èmi ti rò pé báyìí ni sí oníkálukú àti mọ ibi tọ́ lọ́nà báyìí bí wọ́n ṣe wọlé báyìí àgbẹ̀ tí ó gba league ó ti mọ ọmọra rẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí àdẹ kí wọn káàbọ̀ tó kọ́ àti miss wọn ready.
7: Ṣé àti miss yìí ti parọ́ àlè parọ́ nínú léegi ẹ̀gẹ́ ṣe arsenal kò jù lichi àti aston villa àti brentford chelsea àti bournemouth fitton àti fulham gbogbo abọ́ọ̀lù sunderland àti brighton man u àti tottenham ni ìyẹn lọ́la sátidé ohun ní ká jẹran pẹ́lẹ́ ẹnu fọ̀nà fún yẹn tó mọ̀ kò ní ìbàlẹ̀ lórí ètò ìjà wọn sí fún tọ̀sẹ̀ yìí happy birthday to you mommy zinat ìyẹn ọmọ bọ́lá alẹ́ abdulrasaq àtọmọ wọn ziyad abdulrasaq Long life and prosperity gba odun odun kan gba odun ojo kan so se po mo ma yun that is enough e ma je gbo pe yin no si ba ye awon isu pupa o gbe gbo pe isu pupa le se mommy z mommy double z abi triple z ni igba odun odun kan igba odun ojo kan o da titi ojo aje ta pade lori eto ja won si aderonke adesola loruko temi lori sport o tin ga lo tori mi o fun economic search light ni o wole pelu oluwa seun o ma kin ola ire o

tó dára nípa ṣíṣe àtìlẹ́yìn fún yíyan ààrẹ Bọ́lá Ahmed Tinubu sípò ààrẹ lẹ́ẹ̀kan sí. Àwọn èsì ti ń farahàn. Ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ tí kò ní èlé lórí, fún àwọn ọmọ Nàìjíríà tó fẹ́ tó 2 million ní iye. Owó oṣù tó ti gòkè lọ síbi tó ga, ìsinmi owó orí sísan fún àwọn tí owó tí wọ́n rí lóṣooṣù kéré, owó inú àpò ìfowópamọ́sí Nàìjíríà lókè òkun tó ti lọ sókè síbi tí kò dé rí láti bí ọdún 18 sẹ́yìn. Ọ̀wọ́n gógó ohun gbogbo tó lóyìnbó ń pè ní inflation tó ti dínkù àti àwọn àtúnṣe oríṣiríṣi mìíràn.

0: All right. Njẹ ka ma kira wa ku dada we gbogbo bi te tin lafa ni lati ma gba ikani yi ikani plus 105.5 FM ele to wa ni le fun balafelele ni le ibade oya ta lo ta o tan je o pe ni o gbodo voice out atun ti de lose teni pelu awon royin lalokan ojo kan to je tere idaraya ni bigibi kaakiri agba nla aye lolede wa Nigeria nipinle Oyo ati ni ese kuku ni o ma dun gbogbo ma kan so nipa ati gbogbo ra papa to gazale we join together wa n so nipa royin lolokojo kan to je tere idaraya a tun lanfani lati ma tusu re desale koko iyen lawon royin eleyi to takoko takoko bakan na awon royin yajo yajo to loyinbo n pe ni breaking news iba se n balẹ bayi na la mo gba sira wa la iyen losan teni ni o emi ni gogo mo wa nile agbara o Desmond to the game agbawo ti agbodo bawo je o gan ni mi fi da wa ti o ma je ke lofa ti ma gba dada ni bigibi kaakiri agba nla aye tun di omo olawo ololootu eto ya lesagozi ni e olale amzar loruko temi di top striker ele to gallant gan o ma du gbagba kede ma kan si o ya papapa lati be yen jabere idije commerce oyo Los Angeles Olympics niyan o nirole ni iko super falcons ohun ati comoros ni olukọ ni Austin Iguavo ni o ti jode imo yi pe e wo keyan mo tan re nle adulawo o mori beyan ba tan re mi ba tan yan awon aye le ma tan yan ki won ma gbe omo ra won ma pe oni nto je iwo gangan ni ko mura ko omo tan re o be gangan loro ri fi ko super falcons o bi e ba tan yan mo tan ra yin o igbe comoros ordinary comoros ko si nkan kan ti won o se ko si kini ko si gba kan sawo eyin ko si nkan kan ti comoros o se etan itanje ni o e ma tele legova o lewo itanje lasan ni o pe ko si nkan ti o lede kan se nile adulawo e ma so be mo e tu danu gbogbo orilede nile adulawo everybody ti jawe so bi bayi o yala lokunrin abi lobirin o gba to fi denu ko je ewe ko si push over mo o le n to tumo si pe atokere abi lato oko la lo loju jiji ti mekun so e tete jaramo ke koramo lati le ni o anfani te ni bi pe igbese mejeji Naija ni o ti waye e ma silo fun di eyi o ni ohun o ni foru ere ehe mu ifigagbaga comoros o abi comoros to le sudan kuro ninu dije iko te ba wo akole o ma newe ni comoros lo na sudan go ogba 30 goals ni won si gba wole 30-0 ni comoros ni a fi na sudan o ma newe 30-0 oni zero orilede to wa mi awon ogba ni ifigagbaga meji lo wa so yi pe push over ni o wa isi so fun die yi pe gbogbo n tawon ni lakala won o fi gba o ko se fowo ere emu mo Austin de Guavan loju odi mimo be o ya papapa lati be yen league olede wa Nigeria yo ma tesowo waju baba tin di ni role yi to ba tin di ni role yi league oti owo waju ifi gagbaga ifi gagbaga eyo kadondo na lo wa eyo kadondo lo wa iyen ni role yi Katsina United yo ma gbalejo yi nba international ti lu aba elago marun role yi ni eyo kan na lo wa awon meji tun wa lola ifigagbaga meji wa lola ikan leko ikan ni kaduna se wa ri ifigagbaga meje to ku ojo sunday niyan ma waye ojo sunday na ni ko 3 si ma gba bolu pelu kun calivert sunday na lawon na ma gba bi nkan se ri nunu league olede wa Nigeria o ya papapa lati beyin asidego losan ya wo awon ifigagbaga ti o waye lopin ose sari liverpool man city ayo aso ṣùgbọ́n ìfigagbága kan ń bẹ tẹ́yìn èèyàn ò ní fọkàn sí ṣùgbọ́n tó ṣeé ṣe kó nira fún àti ọgbà ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó wáyé ṣe list united kọ́ ni at arsenal ẹni pé list united sí arsenal ṣèyẹn wá wà nù match ok nyc nígbà bá débẹ̀ a mọ̀ tànmọ́lẹ̀ sí ìdí tó fi wà lára àwọn máàchì tó epo ṣeéṣe kó mú ìnira kó fa lọ́bọlọ́bọ dání gbogbo ẹ̀lẹ́ láǹfààní àti gbọ́ lọ́sàn-án ìyẹn ọ̀tọ̀ káṣẹ́
1: we go again o lọ́sàn yìí play 3 ticket get 30 ticket
0: ẹ mọ̀ pé casport ń bẹ lónìí ṣẹfẹ́ gbọ́ owó tí n ó pín lọ́sàn-án yìí yóò súnmọ́ bí 1.something million torí pé bí èèyàn bíi márùn-ún kan ní ọjẹ́ ìwà ṣòwò kéékèèké mo sáwọn pé 500,000 naira lápájú ẹ̀ dé sí ẹnìkan jẹ 500,000 ẹnìkan máa jẹ 500,000 lọ́sàn-án yìí 250 ń bẹ 150-200 bó ṣe wà ń bẹ nìyẹn ẹnìkan wà jẹ 500,000 naira 500,000 play 3 ticket get 30 ticket play 3 ticket get 30 ticket ìyẹn ọ̀tọ̀ èyí tó tún pọ̀ wọlé ni pé gbogbo tíkẹ́ẹ̀tì rẹ látijọ́ monday títí di àná ó máa wà eligible lénìí ṣùgbọ́n tó o lè ṣe tó o fi lè jẹ̀gbádùn tíkẹ́ẹ̀tì yẹn tí ò fi ní waste try láti activate tíkẹ́ẹ̀tì ẹ tó ti wà ń bẹ̀ látijọ́ monday bàbá kan ti ra tàbí ọlẹ̀ tàbí mẹ́ta sí gbogbo tó ti wà ń bẹ̀ tó jẹ́ nọ́mbà rẹ yẹn yóò lè rú gọ́gọ́ sókè dáadáa kò yé níta ń wí òye bó sì jẹ́ ni *347*1004*#*347*1004*#* ni o *347*1004*#* ìní ògbé ọdẹ bẹ́ẹ̀ mo máa ń ṣàlàyé àwọn nǹkan kankan yìí pé tó o bá gbìyànjú lẹ́yìn tó gbìyànjú ọ̀la tí ò bá ì tí ì bọ́ sí ìgbìyànjú ò tí ì tó ni o mọ́ rìlẹ́ǹtì o mọ́ wàràrò mọ́ dagunlá ó ti kàn án lónìí torí fóònù rẹ tí mo rí tó mú dání green lọ́wọ́ à ń bẹ̀ bó bá yìí ti tan green báyìí ó ti set nìyẹn bó ṣe máa jẹ́ nìyẹn *347*1004*#. ògo máa wọwọ́ rẹ o torí gbogbo àwọn àlàyé káṣẹ̀ tí ọba wa yí ọ o láǹfààní àti ìpè kó tó di pa yìí kó tó pe nọ́mbà yìí kí wọ́n tún tàn mọ́lẹ̀ sí fún ọ dáadáa kó lè yí ọ dáadáa 02013306194 02013306194 tàbí 09026026314 WhatsApp call àbí ọ chaatì wọn 09026026314 bó ṣe jẹ́ nìyẹn fún ti tọ̀sán ìwọ lọ jẹ́ 500,000 o ọ̀jẹ́ láàárọ̀ lọ́wọ́ akárí bọnú ọ̀sán ni wọ́n kọ́ tiẹ̀ sí èmi tí mo sọ bẹ́ẹ̀ fún ọ rè ọ̀sán ni a kọ́ sí ọ̀sán ọ̀hún ló tún dàgùn láì lọ ń káwọ́ gbéra kì máa káwọ́ gbéra jára rẹ já lójú ọjà kádé ìfigagbága manchester city àti liverpool kí lọ́fẹ́ ti bẹ̀ jáde lẹ́yìn ìgbà tí wọ́n ti kéde ìfìyà ẹsẹ̀ fínkọ man city kí ni kí wọ́n mọ̀ retí arsenal leeds united arsenal máa wọwọ́ rẹ o kí lọ́fẹ́ ṣẹlẹ̀ ẹsẹ̀ àti ẹ̀já lójú ọjà kádé ẹ̀kú kalẹ̀.
2: The power of God is descending upon the city of Ibadan. There shall be salvation, healing for the sick, deliverance for the oppressed, and total transformation in the name of Jesus. Oh yes, for His Glory Evangelistic Ministries, in conjunction with all churches in Ibadan, present Jesus Ibadan City Mega Crusade with Evangelist Rob Welch, President for His Glory Evangelistic Ministries, also ministering Archbishop Francis Wadioke, Bishop TV Adelakun, Reverend Dr. Elisha Obudia, Reverend Samson Ajetomobi, and in music, Lillian Ineji, Esther Ibeke, Kele, Palumi Deborah, Boys Olorun, and the Dentons. Date is Wednesday 4th to Sunday 8th November 2026 by 4:30 p.m. daily. Venue, Obafemi Awolowo Stadium, Ibadan. There shall be free transportation, free palliatives, and free medical outreach. For inquiries, 0803-579-4064. Log on to forhisglorymin.org and all our social handles. Come and encounter Jesus, the miracle worker.
3: Ẹ̀yin àgbẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, ẹ jọ̀wọ́ ẹ fura kí ẹ sì tẹ́tí láti gbọ́ ìkéde pàtàkì yìí dáadáa. Ẹ ṣọ́ra fún paraquat, diaquat àti atrazine. Wọ́n jẹ́ kẹ́míkà iṣẹ́ ọ̀gbìn tá a ti fòfin dè. Ṣé ẹ mọ̀ pé ó jẹ́ṣẹ̀ láti rà, láti tà tàbí láti lo kẹ́míkà iṣẹ́ ọ̀gbìn tá a ti fòfin dè lórílẹ̀-èdè Nàìjíríà? Bí kò bá dá yín lójú nípa yìí tó yẹ láti lò, ẹ bèrè lọ́wọ́ àwọn òṣìṣẹ́ alámọ̀ràn iṣẹ́ ọ̀gbìn nítorí pé ìlera yín ṣe kókó, ẹbí yín ṣe kókó, bẹ́ẹ̀ ni oko yín náà ṣe kókó pẹ̀lú. Paraquat, diaquat àti atrazine lè fa àìsàn tàbí ewu ńlá sí ìlera àti sí àyíká wa. Dáàbò bo ara rẹ, ẹbí rẹ àti àyíká rẹ. Kẹ́míkà iṣẹ́ ọ̀gbìn tí àjọ NAFDAC fọwọ́ sí nìkan ni kí ẹ lò, kí ẹ sì ka ohun tí a kọ sára rẹ̀ dáadáa kí ẹ tó lò ó. Iṣẹ́ ọ̀gbìn rere, ìgbésí ayé rere. Àjọ Crop Life Nigeria ló mú ìkéde pàtàkì yìí wá fún yín.
4: Everybody kú ni ẹ, the eagle has landed, talk of the town.
5: Cash
6: the only ultimate joy if I don't land again, whoa.
5: Since day one of the Emba winning galore, it been come up for September. People pack money tire. Money way enter people hand up till now. They never fit to believe I'm the train. Don't start again, oh, start again, oh. He dey on like this, no looking back.
7: Money make the world go round.
5: You must get your own piece of the Emba winning galore for this month of October. October don't land. Cash year, they celebrate like the Lua FM 11th anniversary and with this splash money like never before. Double winning every Friday. A new millionaire go come out every Friday. Plus the mighty October 28th Lagelu anniversary cash pot. Money left, money right, money center. Money center. If you want play today, Oya carry your phone right now for Splash FM. Now star 347 star 1004 star 1 hash. For Lagelu FM, now star 347 star 1004 star 2 hash. You fit a bust. Enter website www.cashier.ng. Only those people with all reach 18 years and above. Nine go fit to play this cashier. And now your state gaming board. Nine license.
8: The Emba winning galore. I must to cash my own world.
5: Shoot the cash, yeah. Not the cash, yeah.

0: kaabo pada latoju oja ikani ti splash ni o splash 105.5 fm o wa ni ile fun bala felele ni le ibadan o ya kashe kashe kashe kashe talo tale to ikani splash le tin gbo wa e tun le wo wa lori ikani banidore facebook ikani ti splash 105.5 fm lori jekemo fan family in facebook awambe lori tiktok at top striker 100 at top striker 100 lori tiktok oh yeah egboju sebe ke wo wa e bo like kon lo o iropo nbi sugba like kere se network ni okay oh yeah o ma pe e tin yen jinja yen na le nilo oh yeah mo ti jinja yin bayi oh yeah je a lo eh eh akando ni mu yin lowo e ma gbagbe kase ani gbe yi koto ani gbe yi koto ti kase o fun die yi tete sentose star 347 star 1004 star 1 as ese ti awon eyan wa after judgment city gan to bayi na se won wa pa city fun yin ni abi won le se won o lele man city ku onu league laaro yi abi se won le ku o laaro yi abi laaro la pe o ye ku onu league kin won ese wa la mo wa po o mo rin sotun kini judgment city me ba dajo city iwo to wa nle oni gbo mi ni sese ma so fun o gbian ti dajo iwo o ti eni gbo abo mu phone dani mi ba dajo won bi mo se joko yi eyin gbogbo nti o mo trend lori tiktok o facebook o instagram o nitori o ma wo even status yo status to de gan yo yen ti o mo kankan pa ball o si aye e abi nigeria ko en ti o ni kankan se bi ball o kan ma ri status e o na sa ri pe nti an sa nti kaluku sa nsi aniyan so nilo ma sese ma bi pe kini city judgment kini judgment wo ni butter ba na judgment si ma butter ati mo ti ro pe fi eso city di gbewudani eso city on get here ti an so di gbe e ti so won di gbewudani eyin eran e mu be ki be eran bi ore be le pe city man city se nitori pe won o si caliber real madrid ati barca abi man u levin foju pe eyin won kan le ni kini nto wa ni di ofa manchester city oju eje lo ah e ku on di ido eremode ni o pe nikan ba paro fun pe idajo city kan ti de on wine yin ni o eh eh mo e dajo beyen ah okay o e ku o lori e pa lati beyen aside go Tyson Fury ti jo di mimo o oni ija to n fe ba Anthony Joshua aja kese ja kan to lo fa ba ba ri bi ran 6 ran 7 toja oba ya iran 6 iran 7 toja ba ya toja ya dada da ba iran 4 iran 5 oya ko ngo ti pari ija Anthony Joshua tori ke se ja kan to lo fa so fun die yi to e pe oja ya dada iran 4 iran 5 ko ngo ti pari gbogbo nti run o ti tanle ṣugbọn ba je pe boya ko soja ti gbogbo e sa n se ti ko we only titi iran 6 sa abi iran 7 yo bale yo janle to ba le ti janle o ti tan niyan so fun die eye lo fokan ba le tori pe o fe lo ija yen gangan lati se ategun koju enikan to won o ti ina ri Alexander Usyk won o ti ina ri ija Anthony Joshua o kan bi igba teyan fe train gan lo nkakun pe bi igba teyan kan fe train pe ko won kan fi mura le fun ija gidi gangan eni won le leyin ko ni o ija ran 6 ran 7 ni en pe ni jagidi gangan leyin se jagidi ija Alexander Usyk yen gangan ni ija to on kan fe le se stepping stone fun ni so oro ti Tyson Fury oro to so niyan o eh eh e ma le gbo o ide waju dejo ideyin daso eni oba mo bi Anthony Joshua ati gbo e wonu e won ni ran 4 abi ran 5 boja ba ya ti o ba soja o ni bi ran 6 ran 7 o pe tan ariru e ri niyan ran 7 ariru e ri pe boya nsubu o ndide ran 7 o ni le dide mo Okay, and Lanche, only if you got back down Manchester United. At Tottenham, Lola, Elogbe, draw in Wogba. On a major geo, only can be canny. Only man, you can fortunate the last one position to one called Dadju Tottenham, Lola. Only your Dadju Tottenham, Lonnie, and Jamie, Jack, but only draw Wogba, Elogbe. Alanse alozo be o lo gbe ndro alanse alozo be o ni kori wa meji struggle ni e bi nkan se inu yen for massin o ti jo di mimo o oni ki gasna o mura lola o come se won bi film o okay agba pa ntori akoko wa e ja wole bayi nte mo pe mo so pe mo ni ani awon nta fe ta won lesi o si fe ka fe loju dada a si tun yi ko to ti ka se so fun di eyi agboro tete wole agudede wo yi o ogbeni agbani wa ku epo
1: agudede wo ya tokun agudede gbarale akumara jimo ko la se loke pe
0: ta ba wo ifi gagbaga akoko na je akoko oro Tyson Fury ati Anthony Joshua awon gan mo ro pe boya nle nle nu ni o ode mi ni e lo to ni o
1: ta ba wo dada ri pe maja gbosin be e mo pe ohun ti bo se rira ti e legbe Anthony Joshua na lo se fi soro
0: okay
1: ta ba de Anthony Joshua na mo ro pe o ni ko je ko ye ogba ye pe gbogbo to wi o o so sapo ara
0: re lo so si
1: ija teyan jo fe ja to wa so pe Alexander Usyk no pe tori pe na Joshua na e meji na lo ti jo lu le to ti ma se pe en to lu o ti lu ohun na ke se ko boye en to lu Joshua iwo ti na so la so pe ohun o na be en na bo se so na Anthony Joshua le meri gege bi pe ko step up ijan pe ko ma doju ti tori o ti so tele pe ohun o na ko to wa na abuku ni so ta ba de wa Anthony Joshua na lududu isowo jaja re to ja kan ija yen o da to ya pe o ni comeback ni ru down so to ti ni knock down bi e meji against en to ba ja ko to ri pe wa comeback ni boya bi round 2 abi 3 so mi ro pe o na o ni lu imuyanyan iru egboro sele si against iru Tyson Fury ko ni le pada o pe pada wa iru ti jo yen on comeback yen ko ni le se se against Tyson Fury boya ru nkan yen na lo na wo bi an Tyson Fury wo pe en ta fi le mo subu lodo ru oni ja kekere ba hun iru ohun to nje agba aja ninu ja yi so irorun ni o ja si phone mo de wa pe Anthony Joshua na preparation ati na against Tyson Fury yo yato seru ija to ja hun so lapo de mi ja yen ma le laarin awon meji bo ebe se Joshua na pe Tyson Fury je n to na le na lo ko je n to le na lo lapo de mi tori pe Tyson Fury na ke se pe boya imuyanyan ti e na to gbogbo na se nso
0: ko
1: ton tin pera re ko ton tin pera re papa no ni ko isipo na na won blue kan to le ti ma falata ko to ye pe to ba ti gba yan bayi o lo ni taisipo ta re wa Anthony Joshua na won kan ye to ba fi le lori ofe ati le ri ogba ati mori boy man o man le die ben
0: ara ko si wala olohun ni pe ni kankan di December
1: amen
0: ta mejeji ojo wo ya aja okay eja wo ifi gagbaga to ma waye laarin iko Manchester City ati Liverpool leyin igba ti awon agbabolu kuro ni camp tantical ku gba country e lo fun international break o ni eto esun ti won fi kan won nipa awurumoje oro owo osuna osowo osuna lo jeyo so gbogbo player ti kuro won ti lo igba ti won ti kaluku ti de country e na wa sese n gbo news yen ni news yen wan trend in fact oluko ni ile gesi to mo suje o so pe iroyin affect awon agbabolu ohun meji ti won si asise lojo ti won kojo ile de Spain to ya pe costly mistake oni ta ba nso nipa
1: magwe
0: yi ati
1: niko
0: ori ori le te gba mejeji ni won lose ball si opponent lowo ti won de fi score won oni oro man city wa lara n to affect won po nle so on le so be pe okan won opapo na ngba ti oro man city wa affect awon meji inu ka gboje le gesi ti e se pe ballu man city ni won gba lowo gegegegegege bo England won gba lowo ja eri oro igbe ko a ni affect odidi team gaga to sele si bo ba di ojo Sunday against Liverpool.
1: En ta ba wo da le pe ngba to se se ni.
0: Meanwhile oluko ni Enzo Maresca fi won lokan ba le pe awon alakoso Man City so fun wi pe awon oni case.
1: Ko sewu. En ta ba te wo gba tin kan se se le. Ko se nti o ma gboru oriran even te ba jo lulufe ko Man City. Teru ni ba pe ah wahala ma de. Wahala yen le bo sokan awon agba bolu yen ni gba yen to se le. Bọ̀lẹ́ ìgbà tí nǹkan yẹn ti lọ lẹ̀ tó ti dupọ́ kálukú náà ti ń gbọ́ pé àyín tó ṣẹlẹ̀ yìí kì í rí bá mọ́ ọ̀rọ̀ bá ṣe máa ṣe léleyìí tó ń kálukú pé gbọ́n tàn sọ látàárọ̀ náà sẹ́ pé bó ṣe jẹ́ pé àwọn tó wá láti UAE o bó ṣe jẹ́ pé ipa tó wá kó nínú economy ilẹ̀ gẹ̀ẹ́sì o kò mọ́ ń bá o wọ́n ṣe ẹtí ẹ̀kẹ́ lè kì mọ́lẹ̀ pé ẹ kàn fi ìyà jẹ́ níyà o pé gbọ́ agba coach náà ti se pàdé pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù pé n tá ń sọ yìí kò rí bẹ́ẹ̀ ẹgbọ́ kan yín pòmẹ̀ mo dẹ̀ràn pé kó tó di pò nǹkan bá wọn sọ àwọn agbóhùn ti máa gbọ́kàn pòmẹ̀ pé kò sí ìyànnú ọ̀rọ̀ jàrí ẹjẹ́ wọn ó máa ṣe iṣẹ́ tọ̀dọ̀ tàwọn lọ so èmi rò pé ìyẹn ò yẹ kó lè affect ikọ̀ Man City ká sọ pé bí irújọ́ kẹta tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ tí awuyewuye yẹn lọ sókè gan yẹn ká pé ní irúfi gagbága yẹn irú mistake tán ṣe sí ilẹ̀ gẹ̀ẹ́sì hun ó ṣe é ṣe kó jẹ́ pé against Liverpool ni wọ́n bá ti ṣe ká ní irú international break yìí ò bá wáyé ó sún mọ́ kí irú mistake yẹn wáyé mbẹ́ bọ̀ lélẹ̀ ní tó ti dáìdà látọ̀sẹ̀ mẹ́ta mi rò pé nǹkan kan tó jọ rú yẹn ó lè ṣẹlẹ̀ mọ́ ìyẹn sí agbábọ́ọ̀lù kọ Man City ìyẹn lápọ̀dọ̀ tèmi.
0: Ẹ já wa wo ìfigagbága tí ó wáyé láàrin Liverpool àti Man City gangan. Man City lọ àbẹ̀ Liverpool lọ wà nílé Anfield ni wọ́n wà. Anfield ni wọ́n wà. Now, njẹ́ ẹ rí ikọ̀ Liverpool bí ikọ̀ tó lè jáwé olúborí àbí Man City ni kéwọn káwọn èèyàn fọkàn sí lọ.
1: Ẹ tá wa wo ikọ̀ méjèèjì sáré pé Man City ní sáà yìí wọ́n bẹ̀rẹ̀ dáadáa. Ìfigagbága wọn márùn-ún tí wọ́n gbá wọn borí márùn-ún ni. Nígbà tí Man City tí Liverpool tiẹ̀ tó borí méjì tó ta omi mẹ́ta. So ilé tó túmọ̀ sí pé ikọ̀ Man City ń ṣe dáadáa lọ́wọ́lọ́wọ́. Tọ́wọ́n sọ̀rọ̀ pa Liverpool nǹkan ẹyọkan lè mérí gẹ́gẹ́ bíi àǹfààní tí wọ́n lè ní ìyẹn ní Sunday. Àkọ́kọ́ náà wọ́n wà pápáṣeré wọn. Àdẹ̀mọ̀ pé pápáṣeré tẹ́lẹ̀ ìbẹ̀rù bójú máa wà ń bẹ̀ pẹ̀lú ariwo àwọn olólùfẹ́. Tọ́wọ́ àwọn ikọ̀ yìí mo lè sọ pé àìdíà olùkọ́ ni Anthony Iraola. Wọ́n ráyìn pé àwọn agbábọ́ọ̀lù ti fẹ́ máa get àìdíà yẹn díẹ̀ díẹ̀ látara pé intensity pé kan gbádà red football lọ sójú ilé alátakò bọ́n tẹ́wẹ́ kan rí gẹ́gẹ́ bí akùdé wọn ni pé nínú statistics tó wà nílẹ̀ ikọ̀ Liverpool jẹ́ ikọ̀ tó jẹ́ pọ̀ ló wà lókè téńté gbogbo agbára ikọ̀ tí ń bẹ ní ilẹ̀ gẹ̀ẹ́sì pé gbogbo kan máa páàsì bọ̀ síra wọn ní ààfù wọn tí ó jẹ́ bí ọwọ́ ẹ̀yìn àwọn ní wọn ní jù ìyẹn ní sáà yìí tẹ́ pé ní third half kan lọ sí ilé alátakò ìyẹn kéré jọjọ mo rò pé ìyẹn ló kù tí wọ́n nílò àtúnṣe lé lórí sọ tá wọ́n sọ̀rọ̀ pa Man City dẹ̀rí a rí pé ikọ̀ yìí ti ń ṣe dáadáa bọ̀ ń tẹ́mi kàn rí bí akùdé ọ̀dọ̀ tí wọ́n ju pé àti mọ̀ bóyá Ẹlẹ́ Aládé máa wà available ìyẹn ní ọjọ́ Sunday so tí Ẹlẹ́ Aládé ò bá wà available níjọ́ Sunday plus ló máa jẹ́ fún ikọ̀ Liverpool torí mẹ́jà gbò síbẹ̀ téèyàn bá ti lè rí Ẹlẹ́ Aládé nìkan níwájú gan a rí pé gbàgbọ́ wẹ̀yìn ikọ̀ wọ́n ti wà nù sòro so bọ̀ tí Ẹlẹ́ Aládé ò bá ti síbẹ̀ á fún ikọ̀ ní ìgboyà láti lè join attack so tẹ́wọ́dẹ̀ wo ikọ̀ Liverpool lọ́wọ́ lọ́wọ́ báyìí style tí wọ́n ń gbá lọ́wọ́ lọ́sẹ̀ ó ti fẹ́ similar sí style tí olùkọ́ni Jurgen Klopp ń gbá ìyẹn tí Anthony Iraola ń gbá ó similar sí téèyàn bá wo ìṣọwọ́ tukọ̀ olùkọ́ni advantage kejì tí mo tún lè sọ pé Liverpool ní ni Alexander Isak ó ti yàtọ̀ sí bó ṣe wà ní sáà tó kọjá ó ti ń ṣe intanwulẹ̀ torí rẹ̀ lọ fowó ńlára ìyẹn fún ikọ̀ Liverpool so tó bá lórí ọ̀fẹ́ àti ọ̀bẹ̀ tóró náà ní farapa ní international break tó bá ba intanẹ̀ ń gbọ́ ni pé ó ti wà ókè pé ó súnmọ́ kó play níjọ́ Sunday tó bá lórí ọ̀fẹ́ àti wàmbẹ̀ Sunday á jẹ́ wàhálà fún ikọ̀ Man City ìyẹn Alexander Isak bọ̀ mo rí ikọ̀ méjèèjì pé kò sí nǹkan kò sẹ́ni tí ò lè fi nǹkan ṣe ra wọn ìyẹn ní Sunday torí Man City náà sì náwọn agbábọ́ọ̀lù tó pọ̀ to pe eh te o kan wo te te o kan to boju boju ri won le fin suta seyan so e me ro pe e figagaga o le se se ko ku so mi iyan ni jo Sunday
0: okay ta ba wo iko Man City ati ko Liverpool ni international break awon meji wa lara awon iko ti won ni agba bodu to lo si international break most of the big awon top team na ma ni issue yen ti won ni agba bodu to po to lo play international break a mejeji ni won awon agba bodu nta sugar eh baba wo iko ti Liverpool ai pa won fara pa ti won fe poju ti Man City lo ti awon agba bodu won ni do an gbo npa bo won ni workload lo po iyan fun ti Erling Haaland pe kesi pe boya o ni fara pa pe olukoni olede nowo n try lati manage game e lo fi yo against

ọmọ tí nǹkan kan lẹ́yìn bọ́ọ̀lù gbígbá gbogbo angun kẹ̀kẹ́ àti nǹkan olùkọ́ ni mose mori òun ló ti pè wọ́n. ṣé bóyá ìjọ gbágbá bọ́ọ̀lù tó bá ṣe nǹkan míì lẹ́yìn bọ́ọ̀lù aláìsẹ̀ gbá pé ó ṣeéṣe kó rí ìjìyà yìí. ó lọ sí wà lórí ìpinnu o. ó ní ṣe kẹ̀kẹ́ tí Kylian Mbappe kàn gùn ní wọ́n lọ náà tó sọ fún òun pé ó lọ nightclub. ó ní nightclub dẹ̀kọ́ ló lọ. wọ́n invite ẹ̀ sí Fashion Week lórílẹ̀‐èdè France Fashion Week. ni wọ́n invite ẹ̀ fún. ó dẹ̀ jẹ́ dinner party. ó dẹ̀ lọ bẹ̀. kẹ̀kẹ́ láti kàn fi tọ́ ọ̀ráǹdì nínú ọgbà ẹsẹ̀ wàá sọ́ di bàbàrà bí èpo lọ ṣe cycling.

dúpẹ́ lẹ́ kan si ìpìlẹ̀ kan si ọmọ múra ti dìlítì ẹ̀ náà lẹ̀ báwọn kò fi se ká ayé ní òsì ok dìlítì ẹ̀ ń tiẹ̀ kọ̀ wá sí mi 250k a ti dìlítì rẹ̀ a ti yí koto mi kò sáàyè ni 080 ti wọlé 5271 ó ti gbé kègbé yóò gbé kò gbé yóò gbé kò gbé yóò gbé ogó. bá ń tún pè ọ̀rọ̀ ọlọ́kùnkùn má gọ̀ dìlítì rẹ̀.

0: bẹẹni
1: tán èmi ò kú sí nílé mo jáde.
0: Irọ́ irọ́
1: ṣé mo wá wà lé mi.
0: Ẹni tó sùn ẹni tó jókòó ti sọ pé ẹni mo ti sùn lọ ẹ dàpọ̀ sí ẹni tó sùn àwọn ọgbọ́n nkankan mọ́.
1: Ẹni mi ò sí nílé lórí ọ̀rọ̀ yẹn.
0: Ẹni tó wà nílé tọrọ sojú ẹ tí wọn tún fẹnu ara ẹ sọ pé èmi ò sí nílé o.
1: Ó jáde ni.
0: Ẹ dákun ṣé bẹ́ẹ̀ àbòsí kọ́.
1: Kò sí nílé ló sọ yẹn.
0: Báwa lé o gbà ẹ̀ ó gbà lórí ìjókòó bàjẹ́ bàjẹ́.
1: Kò sí
0: nílé
1: kò sí nílé.
0: Àgbà wo ni Nàbírà ń bí o.
1: Oh my god.
0: Àgbà wo ni.
1: Oh my god.
0: Wọ́n faṣẹ́ mo mi títí
1: tí.
0: Ó tún wá di gàjí splash.
1: Ó wá tún fọmọ rí odó tayín.
0: Ọmọ odo kẹ.
1: Tipẹ lo ti
0: mu. Omiroti.
1: Nipẹ.
0: Iyalagba pọ.
1: Ọdun mọkan ni
0: ogun. Ẹdakun. Awọn ọrọ ibola fun ni niyan. Ẹ mọ lọ re lọ fun practical ara
1: ẹ. Ṣé bọ̀bọ̀ yìí?
0: Bọ̀lọ̀ ń gbọ̀bọ̀ tí
1: ni. Jẹ́símọ̀ ni.
0: Ẹ ó ti ṣe ọ̀gá akọrin rí.
1: Òpó Olúwa ló mú. Gangan ni wọ́n ń pè ní Tàkàlítù bóyá
0: ìjókòó. Ókè ọmọ Olúwa dúró nù o. Ọlọ́dẹ̀yẹ lólùfẹ́ wa gbàgbọ́ pé yìí náà ṣeré bẹ́ẹ̀ ẹ̀bọ́lúwà dúró.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìkànnì ọmọlúàbí ò náà rèé o. Ìkànnì àdáni àkọ́kọ́ ni bẹ́ẹ̀ ìkànnì àkọ́kọ́ ni tó ń gbòǹ sátẹ́gùn láti àfẹ́fọ̀fọ̀ Báláwú. Àkókò ọ̀hún dé wákàtí kan bíi wákàtí 85. Dáńkọ́gbè lápè yìí o. Ìròyìn àgbọ́ fi kọ́gbọ́n ni àwọn ò mú wá fún yín kẹ́ ẹ lè di ọ̀daràn.
1: Rárá o.
0: A ò mú wá fún yín kẹ́ ẹ lè fi rú ẹ̀ lé ọmọ lọ́wọ́.
1: No no no.
0: A ò mú wá fún yín o kẹ́ ẹ lè dìdààmú àdúgbò.
1: No no no.
0: Bẹ́ẹ̀ bó wá rí ẹnikẹ́ni o. Eléyìí tó dúró tán tójú rẹ̀ korò bíi jogbo.
1: Ntiẹ̀ ntiẹ̀.
0: Tó ń bẹ̀rẹ̀ mọ́lẹ̀ tó mú ajáríwọ́dì lọ́wọ́.
1: Àtọ̀.
0: Tọ́ wá lọ rè mú àwọn àkúfọ́gò bú kan. Lọ́rànjú kankan ní sọ fún yín pé bó ṣe wà yìí. Òun ó rí pò ń dẹ̀mí ẹ̀ légbodò.
1: Níbo.
0: Ọ wá ń kọrin ò tó bẹ́ẹ̀. Wọn ò bí ọkú. Wọn ò bí ọrẹ.
1: Bẹ́ẹ̀ rìfásì.
0: Bọ́ọ̀ bá jọmọ ọkọ yá ṣe bẹ́ẹ̀.
1: Bẹ́ẹ̀ ìgbẹ́gbà mọ́lẹ̀ ń tiẹ̀.
0: Bọ́ọ̀ bá ṣe bẹ́ẹ̀ ọmọ alẹ́
1: ni
0: ọ.
1: A ní o mùsùlùmí ni o.
0: O léwu o léwu.
1: Mùsùlùmí ni o.
0: Fẹ̀yìn ìgbẹ́gbà mọ́lẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀.
1: Kọ́ sá lọ.
0: Sá lọ sí ilé-iṣẹ́ elétò ààbò.
1: Kọ́
0: lọ sọ fún ọ́n bẹ́ẹ̀.
1: Ẹ dákun o. Ẹ bá ń ké sí o. Ẹ bá ń bẹ́ o.
0: That's right.
1: Èmi ò bínú tó gbogbo bó ti ń bínú. Ìwọ kàn gbé kalẹ̀ bá ń fún wọn. Yorùbá lẹ́jọ́ nù.
0: Olúwa mi o. Ó sì ń dúnkùkù lájà fẹ́ pani. Mọ ẹ̀mí rẹ̀. Nítorí wípé ayé kò pé méje.
1: Bẹ́ẹ̀ni o.
0: Bẹ́ẹ̀ni ẹ mọ̀ ṣe wò ọ̀daràn mọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìdúró etí kan ni ọmọlúàbí tí a fi mú gba nǹkan gbé wá fún yín.
1: Yẹ́sìkẹ́.
0: Lọ sọ̀sán pátákó rongodo. Ẹ jẹ́ pàdé ní àtayélujára ní àgbáyé ojúpọ̀ Facebook. Ẹ lọ ṣe àwárí ẹ̀ ní ìtọ̀nà /FM105.5 Ìbàdàn. Ẹ like, ẹ love, ẹ share, comment yín. Ẹ jẹ́ kí o máa gbéra.
1: Tó yẹ́sìkẹ́.
0: Tọ́lá ni Aládélájà lórúkọ tèmi. Yẹ́rọ yín ní àwòkọ́ṣe rè ọmọ wà mbẹ.
1: Ó dé ẹjẹ́ máa kíra pé ẹ káàsán ní gbogbo ibi tí ẹ̀ ń ti ń láǹfààní láti máa gbọ́ wá ṣé láàárọ̀. Ó láwọn èèyàn wá ń dágbére fún yín pé ọmọ bá di lọ́sàn-án àwọn tún ń padà bọ̀. Ìyẹn fún ìròyìn gbáǹkọ́gbè. Àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ láwọn àbí kan tí ẹ̀ nàpá jádélé òkèrè lọ́hùn-ún. Ó ní ìròyìn ọ̀hún dálé lórí o. Àwa fẹ́ kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ fi kọ́gbọ́n ẹ gbọ́ kẹ́ ẹ fi ṣòdiwọ̀n ara yín ẹ gbọ́ kẹ́ ẹ lè ba àmọ̀ wípé òfin léde wa Nàìjíríà tá à ń sọ nípa rẹ̀ yìí òun ṣiṣẹ́ bíi mọ̀nàwá kíkídá kámẹ́rà lu òfin iná lọ̀rọ̀ bá lẹ́jọ́ nù ọ́. Àwọn ìròyìn tá à ń sọ nípa rẹ̀ yìí àwọn àkòrí tó gbèrú ibẹ̀ láti kọ́kọ́ bẹ̀rẹ̀ o. Ọgbà gbogbo wa dójú ọ̀gbà gadi gan ẹ máa ní àǹfààní tó pọ̀ rẹpẹtẹ o láti máa fi etí yín kóyàwó ìròyìn ìlọ̀rọ̀ bá lẹ́jọ́ nù. Ìyá àdínì yín náà ni Aminat Adetun Badmus òun lorúkọ tèmi. Mọ́tàlá yẹn eléyìí tó ṣe bẹ́ẹ̀ ń kọ́ mọ̀mọ́ o ṣe dáadáa.
0: Wọ́n yí ẹjẹ́ lọ sínú ìṣẹ̀lẹ̀ gbàǹkangbè kan torí pé àwọn èèyàn méjì náà ni wọ́n fara pa o. Wọ́n ní ìjàmbá ọkọ̀ lójú pópó òun náà ló ṣọṣẹ́. Agbègbè wo ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti wá wáyé gan-an? Ìwé ìròyìn The Punch ló jẹ́ ká rí gbọ́. Àgbọ̀n yẹ́bẹ́ sì ẹ̀ ti gbọ̀yìn lọ́sàn-án òní.
1: Ó dé ẹjẹ́ lọ tààràtàrà sínú ìwé ìròyìn Punch eléyìí tó jáde fún tòní o. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka àwọn eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́ wọn. Ọmọ titi arákùnrin kẹni ọdún 95 eléyìí tí a korúkọ tiẹ̀ ní Adéníyì Benjamin ìjẹ́bọ̀ ló jẹ́. Wọ́n níṣẹ́ rí eléyìí gèǹjẹ́ ayé dókítà ó ń pera rẹ̀ ní tí ọ̀jẹ́ ó tún wá lọ rèé sí ilé ìwòsàn kan lọ́nà tí ò bófin mu kò gbàṣẹ kò gbòǹtẹ̀ kò mọ̀ ń pa rẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí ní dá àwọn aláboyún lóhùn ilé ìwòsàn bú eléyìí tó lọ rèé ṣíkalẹ̀ ní agbègbè kan eléyìí tí wọ́n pè ní olodo ìyẹn nílùú ìbàdàn ni o bo lowo palaba le se sege ba kogbe to ye ke gbo ni o e gbo un lo so tun ni
0: olorun ba ko sa nu wa nbe o
1: epo
0: eyan ra lo e je ka jo yoju la lakan fi sori o
1: e jara yin tan
0: ba kan na la wa ro awon osise leka eto lera lawon ile iwosan ijoba pataporongodo e da ko e jowo e gba awon ara ilu lalejo
1: be ni
0: ti owo ti owo ati ife ile to gayata
1: be ni o
0: eyi o le pin won pe awule nti en lo sodo aladani
1: abi
0: en gba ba dodo yin tari nta fe
1: abi
0: te toju wa dada
1: ki
0: la fe wa lo
1: ki lo tuku
0: ata aladani
1: ki lo tuku
0: oda e je ka gbera to ka tun wa lo sori oro miran to kan won kogo ni ipele ati sekoto won ni e je mo ipe enikan to n sise fun idagbasoke ati igbaye gbadun awon eyan nipele ohun ona la won ko agbebon tun ko lu o won da emi e legbodo kolo won ba ki o ba ni se mo ni
1: ami ami
0: iwe royin na lo gbe the punch loruko e agboye be seti gbo yin losun oni
1: o de je lo tara tara sinu iwe royin daily post eleyi to jade fun toni o won ni arakunrin kan eleyi ti a lo re gba be mo bo o ise buku kan la fe gbe le olo awon bi meta kan be le to je pe emi eri n ba won gbe emi eri ta won si nso nipa re ye won ti fi da wahala le lagbegbe awon o nje kini ise bu ti e gbe le lowo
0: o
1: won se lalaye fun pe sori awon meteta be mi lenu won won mo lo sorun alikiyama
0: won
1: mo lafa ni ati ba won gbe ninu aye mo
0: olohun gba wa
1: o palaba arakunrin ohun ti sege o awon wo ni e gbe se agba nipa fun
0: a fe mo
1: ni boglo ngan ti wa
0: a fe mo
1: to ye ke gbo ke fi kogbon ni e gbo lo so tun ni
0: wa yo da je ka tun lo sinu isele miran to je wi pe gbanko gbi lo je o won ni e je mo pe e ba ore re lasa lo to se be o ti da mi eyan meji din ni ogun legbodo ni ipele ti benu e bakan na ajele ton koroju si gbigbe ati lulu egbogi oloro lawujo wa e ta mo si ajo ndlea won ni owo sekun ofin ti gbe awon afurasi meji le ni ogoji nle bakan na o won wa kede eyanya wi pe eku kan ri begi eni to jingiri ninu ka mo fi egbogi oloro se karakata nepele edo won ti gboku e bota bayi
1: bi
0: pe ofin orilede nigeria on wa won
1: oda be
0: ewe iroyin the punch daily post na o se be o gbe bota bombo egbo losan oni
1: oda ewe iroyin daily post lo tari iroyin eleyi bode won ni iku kan ri kan eleyi to je pe o fun ara re ti sora re di kan jogbon iyen ni agbegbe kan eleyi ti nbe ni ipile sanfara olori lo wa je fun awon iko akon nana ti o ni agbara ka chalu muazu ni apo ko re won ni awon mo se ologun le de won nigeria won ti mu bale bayi o won ti ja ticket orun arimo bo le lowo won ni ko ma lo tara tara ja nama avenue
0: aye won na nu aye won na nu aye won na ni
1: ko ma lo o bo gan lowo se eto abo se dule ni ipile sanfara
0: a fe mo
1: arakunrin ta so nipa re yi awon tuwo lo ti pa eyin o mo gbo losan toni ba koko re ba ti toni o amo se arabere kan re ile ite poruko te ni fi o ma vivian wa fo eni ti ani won gba npako lo si waju ile ejo giga ke ile to je ti ijoba apapo to njoko ni ilu eko nje kini to se o won ni aya gbajugbajo olokowo kan to je olowo busobuso ni ilu eko ni dokita folashadi okoya o na ni mo ngbe su monitor ko yelu jara o awon oro ko ba ku be kan o nti akata re bode
0: sodo
1: folashadi okoya bo la kara re se tu epo bo won se gba npako de ile ejo ki wa ni to ba bo nbe
0: a tun fe mo
1: gbanko gbi to ye ke gbo ni egbo lo so tun ni
0: wa yo da gbanko gbe miran re eje ka tun wo ni bo ni se ohun deduro won ni eje mo pe ni bayi agbejoro kan na lo nke yaya ni waju adajo pe ejo wo jare o olubara awon efun ni owo ilana egba e ma binu pa ba nkan je mo ola ka loro ohun kan ne bo nse deduro sugbọn ile ise olopa ni olulu le ti a mo si abuja won ni agbina ya iwadi alagba kan lori esun kan o ti fi kan awon osise leto abo kan wipe owo ibobe owo gba saba mu elegbe eran lona tadi mewa le rinwo iyen 450,000 naira bribe
1: aje
0: ta lokan ne bo loro de duro
1: oya mo
0: ewe iroyin gbe ni agba yebe seti gbo yin losan oni
1: o da to ba ri be ja lo tara tara soju ewe karun iwe iroyin the punch ele to jade photo ni won ni isele jabo oko to lagbara kan o mo waye ni ipinle eko nibi ti awon meji won fara sise o koja baun
0: isele
1: jabo oko ta so nipa re ya lape lo ti waye bo lo sesele gan gbankogbimo ni o egbo losan tuni amuse iwe iroyin guardian o ga diroyin kan wole gbankogbe ni o won ni ile ise olopa eka won ile tin be ni ipile bayesa o na ni amo ti bere ise iwadi alagbada bayi o lati le nawo gan awon karamba ni edakele to je pe iko omo elegbe okukun ni won se ni ipile bayesa le ti won ni awon eleyi won dagboru won da wahala le won gbe mi lenu awon eyan iwo daran towo won se ni awon agbegbe kele ti a pe ni swali akenfa down here negua ati agbegbe kele to pe ni abudama eleyi ti nbe ni ipile ti bayesa ni nibo wa lowo se de duro bayi gbankogbe to ye ke tun gbo ni egbo loso to ni
0: wa ye je ka lo sakata ajo asobode ni orilede Nigeria wani won gbori wole tara tara si pele ogun ni o negbe awon debe nko won ni eja mo pe won se awari awon nkankan ta la won na ke lo nti se awari ke ni won ka mo won lowo
1: okay
0: sugba da bi abanika wa abala ikeji nko na ni tun je ka re gbe o le pe o loye kan ni pele ogun eh o na mo ko leta o leta o toko o di leta esun ni
1: okay
0: e dako e jowo jare e ba ni sise iwadi lori opolopo le onile e te ti jagba pati apati apati lowo en to ni le o
1: okay
0: o tale kan feyan bi 100 baba yi ori yin torun wo yin
1: a be ri ngan
0: ewe royin lo gbe yen na gba nkan gbe ni fun tosun ni
1: o de ja tara sasa ka lo si ipile ondo won ni jeje mo pe awon eyan kan le to je pe won ni ile igba fe ile ijo eleyi ti nbe ni ipile ondo won ko ra won jo o won si se ife wonu alalaafia kan
0: nje
1: bo lo je won ni be la bi ni won ni jeje mo pe awon omo simi o awon oni simi lowo awon ajo eleyi to gbogun ti si se owo ilu mokumoku nile yi ati awon wa baje mi to sodoma ni ajo ti EFCC ki wa ni tan se wadi fun kini tan se wadi fun won ni se lalaye pe lati gbade gba bayi ni won mo gbori wole won mo yabo baraka awon awon ti ejo ni bara awon won o le gbori wole sodo awon mo odo awon ti nda paro paro paro ni nibo wa ni se iwadi oro de duro bayi o eyin o mo gbo losan toni abe ri po gba nkan ni o si re gbi
0: o de awon ni are Bola Ahmed Tinubu ti orile de Nigeria won mu tan won e balẹ baba ni ka wo awon ilana esodotun eto abo wa fun ti odun 1979
1: okay
0: won ko eto won o latari ipapoda ti ojogbo adebo wale won ni eje mo pe ojogbo sobo wale un
1: o
0: na lo da re faye
1: bene
0: baba dagba looto won si gbegbe aye re o awon ilana wo ko sere ati pati an ti ko fun isodotun eka eto royin
1: okay
0: e dagba soke ilana eto edibo wa
1: okay
0: bi a ba lo sinu itan ti odun 1979
1: all right
0: won ye abula ikeji castle laye ohun ni je ari gbo pe ile ise olopa nile ye won ti dola omo lenje lenje ohun o ko lakata won ko ajinigbe re ni ipele abia bene owo sekun ofe to afrasi meta
1: nibu
0: wa ni oro de duro gba nkan gbe niyan egbo losan oni
1: o de je fi kaso layo yi ka fi gba leyin o ko to di pe a lo soke lohun lo re polowo oja won ni ori o mo ku arakunrin kan yo eni odun marun le ni 55 years old driver eleyi ti ba pade ku yajo yajo ninu isele jabo kokan eleyi to waye laarin oko oju rin e ti ngori wole wa si agbegbe agege le ti arakunrin yi wo oko re o lo re gbo oju ri ohun koja ah oba to ni mo ko yo loni o bo gan ni sele ta so nipa re ise waye eyan mo gbo losan toni ba koko re ba ti oni pe laula lo ira
0: ala
1: ola enje oba ni asiko lo oba ti to
0: koni
1: lo
0: koni lo
1: beni
0: olohun oba to ma sabo lori wa o
1: ami
0: ka lo se ka ikede ati polowo ja kan ni omo luabi
1: alfred lo wa nbe o
0: e mo gbe ku o nbe agbawo na fe gbe ti
1: o yes ke
0: dadan abagun na nbe ni gbogbo gbogbo e pata gba nko gbe
2: eku le o ah ebi n pa ka si nkan si ni la
3: e ka bo iya mi ki le wa je bayi o
2: ah iwa na mo fe ounje to yeruku lala to si ta lenu mo fe ko lo tirin ko ma si se meyen meyen mo fe ko sokutu o ko gba yagi yagi mo si fe ni kia kia se le se sa
3: be ni iya mi golden penny noodles lo le se
4: golden penny noodles bi o se fe lo se ri je gbadun ojulowo adun golden penny noodles
2: mo se won oko mi bi mo se fe golden penny noodles ni gan lo se seyi
3: iya to yayi to si mo tojo omo ni
4: golden penny noodles o ti wa ni awon ile itaja ni to si re bayi.

0: make it. But if I make it, I want a kiss.
1: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
2: Bẹ́ẹ̀ni ohun tó bá ti yá kan kò gbọ́dọ̀ gbẹ̀dán wà ti lọ́jà ẹlòrè tábìlì kan ní ọmọlúàbí.
3: Ẹ̀yin
2: lólùfẹ́ wa ní àtayélujára ní àgbáyé, àdúpẹ́ púpọ̀ jù lọ́wọ́ yín o.
3: Thank you.
2: Ẹ máa bọ́ wa pín ní mẹ́wàá mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan. Inú ò ní tanwo yín láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba. Ó dẹ̀ jẹ́ ká lọ sínú ìṣẹ̀lẹ̀ gbàǹkangbè tó kàn wọ́n kogó ní ìpínlẹ̀ ti Sokoto. Wọ́n ní ẹnìkan o eléyìí tó rọ sí ìtọ́jú àti ìgbáyégbádùn àwọn adarí wọrùn. Ẹ̀ka òun náà ló ti ń ṣiṣẹ́ ní ìpínlẹ̀ náà. Wọ́n ní olóògbé Lydia Nwankwo. Ẹni ẹlẹ́ni ọ̀nìyàn ọlọ́nìyàn tó jẹ́ wípé ohun tí ó jẹ́ ní wá kiri o. Wọ́n ní ṣùgbọ́n ṣá ó ṣe ni láàánú. Gbàǹkangbè ọmọ ìbàlẹ̀jà fò. Wọ́n ní ìjọba ìbílẹ̀ ti ṣàgàrí ní ìpínlẹ̀ Sokoto. Ṣàdédé ó ń làwọn ikọ̀ afurasí kan tí wọ́n dìkà kádì kòkò. Èyí táwọn èèyàn fura wípé wọ́n jẹ́ ikọ̀ agbébọn. Wọ́n ní ọkọ̀ lù. Bẹ́ẹ̀ ni ẹ̀mí ò ṣe bẹ́ẹ̀. Ó bọ́ lẹ́nu ẹ̀. Kọ́lọ́run ọba kó ṣàánú fún wa o. Nígbà tí wọ́n tẹ̀síwájú pẹ̀lú ìlànà àtúpalẹ̀ ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n ní bí abánika wò wà o. Ẹjẹ́ mọ̀ wípé olóògbé eyún abilékọ Lydia Nwankwo àti ẹnìkan tó jẹ́ olùkú rẹ̀ ọ̀jọ̀gbọ́n lòun náà. Wọ́n ní àwọn méjèèjì wọ́n lọ ṣiṣẹ́ wọn o fún ìdàgbàsókè ìlú ní agbègbè Kàjíjì. Wọ́n ní bí ọ ṣe ṣetán ǹjẹ́ kí wọ́n mọ darí padà lọ sílé wọn. Òun náà làwọn ọkọ̀ agbébọn ọ̀hún wọ́n ṣẹ́bùrú wọn. Wọ́n sì rán wọn ní ọ̀run àrèmábọ̀. Nígbà tí ẹnìkan ò tó jẹ́ àbúrò olóògbé eyín Chrisom Nwankwo òun náà bọ́ sí àtayélujára. Bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní bú sí ẹkú pẹ́. Bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí ọ banilọ́kàn jẹ́ o. Ẹni tó ń wá ìtẹ̀síwájú àti ìgbáyégbádùn aráàlú táwọn ọkọ̀ agbébọn tí wọ́n sì tún ṣe bẹ́ẹ̀ tí wọ́n lọ dá ẹ̀mí ẹ̀ légbodò. Nínú gbólóhùn ẹni tó ń gbẹnu sọ fún iléeṣẹ́ ọlọ́pàá níbẹ̀ DSP Ahmed Rufai wọ́n nígbà wọ́n kàn sí ojú òpó wọn o wípé ẹ dákun ẹ jọ̀ọ́ jàre ṣé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ gbàǹkangbè yìí òun ló wáyé ń bẹ̀. Wọ́n ní ẹjẹ́ mọ̀ pé àlàyé tó ṣe náà ni pé àwa náà ṣèwádìí alágbára o ṣùgbọ́n ibi tá a bá bá dé a padà pe ìwé ìròyìn The Punch láti lè ṣe àlàyé rẹ̀ pẹ̀lú ìlànà ọ̀kínniwín. Gbàǹkangbè tó ṣe ni láàánú rẹ̀ o. Ẹnìkan ń gbìyànjú ń jà fitafita. Ó ń ṣiṣẹ́ fún ìdàgbàsókè ilẹ̀ bàbá rẹ̀. Àwọn kan náà tó wọ́n ń gbébọn. Wọ́n ń dẹ̀mí èèyàn légbodò. Fún ìrẹ̀sílẹ̀ ilẹ̀ bàbá wọn. Kọ́lọ́run ọba kó jọ̀wọ́ kó ṣàánú wá Nàìjíríà.
3: Àmì o, ó dáa tó bá níbẹ̀ wá já lọ tààràtààrà sínú ìwé ìròyìn Punch eléyìí tó jáde fún tòní torí pé gbàǹkangbè kan. Ó mọ̀ fojú bàdé ńbẹ̀. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka wọn ti ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Òun náà ni ọwọ́ ṣìkú wọn. Ó mọ̀ ti tẹ arákùnrin kan ẹni ọdún 55 eléyìí tẹ orúkọ ti ẹ̀ ní Adéníyì Benjamin. Ǹjẹ́ bò ni ti ẹ̀ ṣe jẹ́? Wọ́n ní bẹ́ẹ̀ láàbí ni o. Ilé ìwòsàn kan ló gbé kalẹ̀. Kò gbaṣẹ́, kò gbòǹtẹ̀, kò kọ́ṣẹ́mọṣẹ́, kò mọ nǹkan nípa àṣègùn òyìnbó.
2: Ó sì
3: bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ máa dá àwọn èèyàn lóhùn
2: ní
3: ilé ìwòsàn. Aláwùrùjú eléyìí tó lọ rèé gbé kalẹ̀ o. Wọ́n ní afurasí tá à ń sọ nípa rẹ̀ yìí. Òun náà ni ọwọ́ tó ní ilé ìwòsàn tó gbé kalẹ̀. Eléyìí tó pè ní Life is Good Hospital. Èyí tó wà ní agbègbè Olodo nílùú Ìbàdàn. Wọ́n ní ìjẹ́jẹ́mọ̀ ìpè arákùnrin yìí. Ọmọ ìgbéra rẹ̀ kalẹ̀ ni o. Gẹ́gẹ́ bí dókítà onímọ̀ṣègùn òyìnbó. Èyí tó ń tọ́jú aláboyún. Tí ń gbẹ̀bí aláboyún. Tí ń tọ́jú ọmọ kéékèèké. Abẹ́rẹ́ pàbàlà tọ́ lọ rí mú. Abala ti ọlágbára á pọ̀. Nínú àtẹ̀jáde kan eléyìí tí ẹni tí ń ṣagbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn DSP Àyánlàdé Ọláyinka. Èyí tó fi léde o ó ṣe lálàyé pé Benjamin wọ́n bá ni o níbi títí ń ṣe ìwòsàn fún àwọn èèyàn nígbà wọn wọlé ó yá kí ni ẹni tí ń ṣe yín bó ò ní tí ń ṣe yín orí ní fọ yín ni àbíkù ní ń dùn yín
2: ẹjẹ
3: ayé ẹyin wo ká lè mọ iye oyún èyí tó oṣù
2: tí oyún yín ti dì
3: ó ní jẹjẹ mọ ìpínlẹ̀ nu bí títí ń ṣe bẹ́ẹ̀ gan o làwọn bá a náà bẹ̀bẹ̀ sí níbi léèrè pé ẹ lẹ́ o ẹ kú iṣẹ́ ń bẹ̀ wọn o àwọn ìlànà wo lẹ ní te fi gbe ile iwosan yin kale je akose mose dokita ni yin bi won ni je jemo yin pe gbogbo awon bere ti won bi kana body benjamin ni soju o le ti o le fun won ni esikan e to gidi ninu awon oro ile ti e gbe kale won ni je jemo yin pe awon exhibit kan be tan ba lodo re o le ti nlo ti fi se ayewo ati e ti nlo ti fi fun awon eyan loogun
2: be
3: alaboyun ni yin irogun te mo lori
2: irogun
3: te mo roye mo ni ba lakata re koda awon korododo kekeke le to je pe balaye alaboyun ba fe sayewo boya fe sayewo eyin kini ni o lati mo ye osu to da ami e fe ye eje re wo
2: ke
3: le mo boya o need eje ni o abi yo to gba si won ni awon korododo ti e mo gba si ti a fi mo gbe lo le yara ayewo ki wo le mo kini ti won o se gan won ni ba lodo re ni biba ni o ninu atejade ohun o na ni e ti wa bi lere pe ire ade ni yi benjamin o gbe re kale gege bi awuju dokita oni mo segun yibo eleyi ti o kose ko gbase ko gbonte ko mo nkan kan ni baba ati tojo oluba ati tojo omo ba ati tojo alaboyun o ti wa to odun melo to ti gbe ile iwosan re ikale o
2: odun
3: melo re to ti se bi dokita nbi
2: mo
3: nigba ti o da won lohun o lo ni e se n jeje o ko ti ipe po odun keje na re ha o ti gba nkan je ma won yan rara o ko ba to ni wa ko sanu wa ni
2: ami ase
3: ti won te waju na awon oro ile ti e gbe kale won ni se ri atodun keje seyin o na ni tin se be fun awon eyan tawon eyan o si mo pe ki se dokita oni mo se goyin bo gidi iwa nkan je o le leyi fi ile iwosan hun ni fi se o ninu awon iwadi ile itan ni o nte si waju lowo lowo yi o ki won le mo awon igbese wo gan lo ti gbe awo gan ni ajo sise papo awo gan lo satileyin fun le to fi lafa ni ati gbele iwosan hun kale ati awon nkan mi eleyi to ye ki won mo
2: won
3: ni ogba ti ba ti mo gbogbo eleyi to to ki ade ni benjamin ko mo mura le ni o to ni pe yo foju ina ofini iwe iroyin punch lo gbe loni gba nkan gbe loda lori tabili ti wa
2: wa yi o gba nkan gbe miran na lo tun je ka ri gbo wipe o kere pin o ko lohun oba ko mo je ka se ko ngi aburu
3: ami
2: awon eyan meji ni o ma farapa o nebe jamba oko kan oni betani to dede sori lo eyan oni agbegbe kan eyi to je pe o sumo ijo ti apostolic gbagbagba o beyan ba nbo si alapero e ni marusete ipinle eko nigba ti won tesiwaju ninu atotunu won o won ni eri oko akoko o nje oko eleyi to nko agba igbalode container ni o wa nibe rabidan won diru sinu e ba kan won ni sugbon sa oko kini oko keje oko keta un esele abadi tan so nipa re ye won ni eje mo wipe oba nkan je ma won eyan la oko eleyi to se be to gbe agba ikeru igbalode un won ni gigun re baye o to won osun won lona ogoji leyi to si je pe oko meta ina lo se alaba pade aburu na ninu foran kan eleyi ti an takoto re si takun ti abeye 40x nigba ti won se alaye eyun ajo to ndola isele pajawiri lawon oju popo won nipele eko nigba ti o se afihan re egbo o ni ewo isele gbankan gbi mi isele sugbon sa kia kia lawon osise ajo ohun ti debe o la dola awon eyan o lo sile iwosan nitori pe awon eyan bi meji won mo farapa nbe o ni isele ta n so npa re yi un gbankan gbi aye ni sugbon abala keji oro ohun na lo n je ka ri gbo wipe owo je iba ore re lasa won ni o tun ti se be omo to ti ran eyan meji din ni ogun lorun arimabo won ni eyan kan won ni ipinle ti benue nigba ti o tesowo iwaju pe awon elomiin na to je wipe awon ami kan farahan lara won won se akosile re o to ko o le ni egbeta eta mo si 620 ijambu oro de duro won ni ijoba ibile mesan ona ni oro ohun ti kan won o won wa fi ide adorin mule eta mo si oka 70 pe awon eleyi nko eba orere lasa o ti fi owo kan won lagwara ninu gbolo en to je akowe fun ajo e to ri soro to ni se pelu eto ilera ati igbagbadun awon omo niyan ni ipele ti benue o ti ewaju nu oro re o ni ewo isele ta nso yi un danko gbe ni nitori pe awon eyan mejidi ni ogun won ti dagbere faye be ni awon eyan adorin mi keni awon to ti fowo ba won o
3: mo se
2: eba orere lasa kolohun
3: ko
2: mo je ka ri o apa bi o ti kan won kolohun ko ba wa fopin si
3: ami o
2: iwe iroyin the nation lo je ka ri gbo gbanko gbire for say osan oni
3: o da iwe iroyin daily post lo tari ere yi si gboro aye loni won ni arakunrin keni odun maundi ni ogoji eleyi ti won poruko te ni Muhammad Sani o na ni owo osikun awon agbofuro ni ipile Niger ti baba yo nje kini to se
2: won
3: ni esu ti a fi nkan o na ni pe iya agbalagba kan eni eleni oniyan loniyan o gbemi lenu re be na lo si se elomi lese o koja ba won o nje bo lo je kini to sele gan to fi n gbemi lenu eni eleni
2: won
3: ni be la bi ni won lo re gba ni o lati bi kan pe ki Muhammad san ni ko ma bo lati wa pa awon eyan meta kan le to je pe obirin ni won nje kini eso awon obirin ye le te fi so pe dada won na afi ki won gbemi lenu awon meteta o
2: won
3: ni awon meteta ta won so nipa re yo won ni emi ka emi airi emi ari ohun won fi sise laabi won fi nguwa ika ni agbegbe bi ti an wa fun idi eyi iku o na lo to si won ile ise olopa ni ipinle Niger won tenu boro bi arakunrin ta won so nipa re yi Muhammad Sani omo bibi ipinle Kebbi ni o atoko wa bale je ni won pe lati ipinle Kebbi pe ko mo bo wa si ipinle Niger lati wa sise agba nipa o mo se o
2: won
3: ni abule kele to pe ni abule kokolo e ti nbe ni agbegbe auna ni an pe ile to wa ni ipinle Niger nibe gan ni an ti pe wa pe ko wa sise labi gege bi eni ti se agbonso fun le se olopa ni ipinle na sp Wasiu Abiodun bo se wi o oni se ri Muhammad Sani awon ti an pe pe ko wa ba won sise agba nipa meji na ni won
2: se
3: ra meji ohun won ti kan mete ta po bayi won ti nbe lakata le se olopa nje bo lo je o won ni enikele ti akuruko te ni Sani Nuhu eni odun ma le ni 60 ni 65 years old man o na ni ma se lalaye o pe olori lo je lagbegbe ohun sadede ni ani o fo sole oku won wa wa die lo won wa die bo won ni awon obirin mete ta ta won so nipa re yi awon gan lowo won be nbe awon ni elu emi eri ti fi gbemi lenu eni eleni
2: won
3: te si waju na awon oro ile te gbe kale pe se ri awon ti lo re pe Muhammad Sani wa pe ko wa pa awon eni eleni laraba nbe nbe eni odun ma le ni 60 lo Abdullahi Hamidu o na nbe nbe
2: awon
3: mejejun won jo ngbe ni abule kokolo ni lasiko gba ti foro wa won lenu wo won ni nibe gan o na ni Muhammad Sani ti wa se lalaye pe wo meta la won ti an pe won o ti si so fun pe ko won fo kan bale o awon o se daada pelu ohun bo n bale sise buku eleyi ti agbele nlo nje kini awon nkan ti so fun o pe bo ba ile gbemi lenu awon eni eleni awon o se fun o gege bi pe o so mo daada sakata awon o o ni e seun o ni bulati ile meji won ti ni ko won fo kan bale awon ya fohun labule ohun
2: apanigbale ni
3: to mo ko lele lori o ni eseyun le
2: ni
3: ikan ninu won o ti wa fokan hun bale pe so niyawo o npo won ti niyawo na fokan re bale o ti niyawo baye
2: tori
3: pe bo bale se be egbe mi lenu awon meteta yi omo ohun to jomi
2: lo
3: won fali olo ko da ya le ode re
2: ke
3: jo mo gbe
2: ko mo
3: bi mo fun o
2: ko si ni comment na
3: ko si mo jaye fleri lakata won be
2: won
3: ni jeje mo ipe eni to se alaye gangan to si se leri o fa mo e lo bi fi le lo bayi Rufai Gado ni apo ko ti e
2: nje
3: bo ni Rufai Gado wa
2: afẹ mo
3: o ti jawe ofere gbera alaye ti gbe eyin gbe gba mo le o ti sa lo tefe tefe nigba ta siri ti tu ni o o te si waju na won rele te gbe kale pe se ri Muhammad Sani Lamara ati Abdullahi Hamidu
2: awon
3: meteta won ti nbe lakata ile ise olopa
2: te
3: ti wo kanangu won ni se wa ri Rafiu Gado gbogbo bi ori owo le si ile ise olopa o se awa nje yan melo wa ni Muhammad Sani pa bayi
2: afẹ mo
3: won ni ya agbalagba kan to wa lara awon meteta ti an da ko
2: o
3: se ya lese oko lolo to si samo mo ohun titi ti emi te bode lara re o
2: nje
3: yan meji to kun gan ni a ori ko kan yo
2: sugbon
3: eni keji eleyi to tun gbiyanju ati pa o se lese o koja baun
2: le
3: to si gbe lo sile iwosan fun itoju idajo owo ni won pele yi o
2: Olorun gba wa o
3: nibo ni won ti remi airi
2: o ya mi lenu o
3: to so po fe fi pa yan
2: ojo mi loju o
3: wa so pe wo se be egbe mi lenu eni eleni
2: o ma se o
3: nitori emi airi to le duro ko fo se pe mi airi ohun re
2: o ma se o
3: fe le de wa Nigeria ko demi airi mo o
2: kan ti e faye
3: gba lo re sora wa
2: bi an ba wa so feyin odo pe wa gbowo wa ba pa yan gbowo yi lori da lona gbowo yi lori se suta
3: abi so fun pa wo fo nyawo
2: ko si nkan kan ti won fun
3: awon fun le
2: won fun le
3: won
2: fun loko owo biti biti bawo ofe ba eto
3: oh my god
2: o mo de wa eje ni
3: bo ti rinu
2: won abo da simon
3: bo se rinu
2: ara je pa nse ke ka lo se ka ikede ati pele oje kan de omo lu abi gba nko gbe iroyin se be o nte so wa iwaju eku kale
4: Nescafe is not just a drink, it's your

0: When it comes to 99.9% hygiene, you can be sure with TuSure. Manufactured by Summit Household Solutions Limited, the TuSure range is available nationwide.
1: Be sure with TuSure.
2: Ọ̀rẹ́, bẹ́ẹ̀ ni, ìwọ́ tó ń gbọ́ mi lọ́wọ́, ó yanu ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò bá túnà ka àkọsílẹ̀ tó bá ilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé kò wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
3: Ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
4: 10% ní gbogbo ìgbà tó bára dátà.
3: Tẹnu lásánkọ̀.
4: Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o.
3: Smart cash látọ̀dọ̀ Airtel.
5: Say after me. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
6: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
7: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
8: The best voice in the city
9: is back on the airwaves.
10: Are you ready?
8: It's time to get your groove on.

tó dára nípa ṣíṣe àtìlẹ́yìn fún yíyan ààrẹ Bọ́lá Ahmed Tinubu sípò ààrẹ lẹ́ẹ̀kan sí. Àwọn èsì ti ń farahàn. Ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ tí kò ní èlé lórí, fún àwọn ọmọ Nàìjíríà tó fẹ́ tó 2 million ní iye. Owó oṣù tó ti gòkè lọ síbi tó ga. Ìsinmi owó orí sísọ fún àwọn tí owó tí wọ́n rí lóṣooṣù kéré. Owó inú àpò ìfowópamọ́ sí Nàìjíríà lókè òkun tó ti lọ sókè síbi tí kò dé rí láti bí ọdún 18 sẹ́yìn. Ọ̀wọ́n gógó ohun gbogbo tó lóyìnbó ń pè ní inflation tó ti dínkù àti àwọn àtúnṣe oríṣiríṣi mìíràn.

0: Nescafe.
1: For your hustle, for your moment, turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
0: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
1: Nescafe, make your world.
3: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o. Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
4: Tàbí òun dojúkọ ipò tó fi ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
3: Èyí gan ló mú kí ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkànto ètò ìwòsàn ìrora ọkàn.
5: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
3: Lórí ètò ìwòsàn ìrora ọkàn, la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
4: Èrè aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
3: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
5: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
4: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.
6: Yes, you wait to hear me like this. Like you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope

0: ibà rẹ ọlọ́run lókè ọba ọ̀gá ńlá kábíyèsí rẹ lẹ́dùnmarè ọba ọ̀gá àgbà ọba tó ń tọ́jú oyún tóyún fi ń dọmọ ìwọ ló ní á wá tá a fi wá wòrò ni pé ká máa lọ pé kò ní sí nǹkan kan àti lẹ́yìn kó dúró mọ́ ti ni gbogbo ògo fókò ẹ rírí àsìkò yìí o torí pé tí paul bá ń gbìn tí àpòlù bá ń bomi rin ìwọ lọ́wọ́ bá ló mú kí ìbí sí ó wà torí pé bí ò bá sí ọkínní kan ò lè ṣe ìlú òdún orin òkọ agogo òdún ṣẹkẹrẹ ọta ìwọ ládùn tí ń bẹnu ọ̀rọ̀ tá ń sọ táwọn èèyàn fi ń sọ pé nítumọ̀ létí ta ló lè bọ́ dórúkọ náà kò sí o àfiwọ́ ọlọ́run nìkan ìwọ tó ń múrí jáde láti inú àìrí ìwọ náà ló ń fi tí ò lọ́lá dààmú àwọn alágbára tó tú ọláàrẹ o ọba tó ní mímọ̀ ṣe lọ́dọ̀ abiodun adewole ló kọ mi mr double a ńlọpọ̀ èèyàn máa ń pè mí ìjọba àbílẹ̀ lẹ̀tọ̀ ètò ìjọba àbílẹ̀ ó tún ti léfùrò gbàgbó sórí ìkànnì splash 105.5 FM tá a lè ti ń bọ̀ sí ilé ìfún báláwú ládùúgbò fẹ́lẹ̀lẹ̀ ńlẹ̀ ìbàdàn ètò ìjọba àbílẹ̀ ìtòníṣe pẹ̀lú ti lọ lẹ́sẹ̀ kùkú ńlá máa gbéyẹ̀wò lórí ètò yìí túnde ọláwo ìlọlọ òtú ètò yìí dj spider ńlá mojú ẹ̀rọ tó wà lẹ́nu sẹ́fún sàtàwà àwọn ọkọ̀ ètò tá a jọ ń ṣe kùrùkẹrẹ lórí bí ó ṣe dá ahmed dauda saha owó baba sofia akinade adua àti ọ̀rẹ́ mi tí mo gbé kámẹ́rà lọ́wọ́ ànídàmú ó kọ rẹ̀ nígbà míì ó lè mọ fẹ́ sápá lórí ó ní àwọn iṣẹ́ búkúbúkú kan tí mo ń lò tó jẹ́ pé bẹ́yẹn bá fẹ́ pe rẹ̀ láìdá ẹ̀yin tí ń perí wa láì dá ó amọ̀yin ó ọlá olúwa fálétí yọ ìyọ kò ní yẹlẹ̀ tó bó láì ṣe lórí ètò lónìí tó kíní tó kéjì dàǹdàrúkú ẹ̀wà láàjẹ́sùn ìjọba àbílẹ̀ ó ti gbìyànjá o ẹ̀yin tí ẹ jẹ́ ará ìjọba àbílẹ̀ lágelú ẹ̀ ńlẹ́ o ẹ̀yin èèyàn tí ọ̀rọ̀ ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ tọ́kálá ẹ kú rédí àsìkò yìí o torí pé ìkan lára àwọn ọ̀nàrẹ́bù tí ń ṣe òfin fún wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ti wà pẹ̀lú wa nílé agbára pàápàá jùlọ ọ̀nàrẹ́bù tó ń ṣojú ẹkùn ìdìbò lágelú nílé asòfin ti ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀nàrẹ́bù akíntúndé ọ̀làjídé emmanuel wọn mọ̀ ń pè wọ́n ní akt ẹlẹ́ẹ̀kejì rẹ̀ tí ń ṣe lọ́wọ́ yìí nílé asòfin ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n sì tún ti ń gbáradì láti tún ṣe ẹlẹ́ẹ̀kẹta omi tuntun 3.0 àwọn ni alága ìgbìmọ̀ ilé asòfin lórí ọ̀rọ̀ ìjọba àbílẹ̀ àti oyè jíjẹ chairman house committee on local government and chieftaincy matters ọ̀nàrẹ́bù akt ẹ káàbọ̀ sórí ètò yìí sà.
1: Mo kí gbogbo ẹ̀yin èèyàn mi nílé mo kí wa jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ mo sì kí wa jákèjádò orílẹ̀-èdè nàìjíríà mo kí yín kúlẹ̀ o
0: ṣí
1: dáadáa lába yín
0: adúpẹ́ ẹ ṣe ànídàmú bó ni gbogbo ìjọba àbílẹ̀ lágelú ń bẹ̀.
1: Ẹ ṣe púpọ̀ ìjọba àbílẹ̀ lágelú wà ní ìrọwọ́rọsẹ̀ kò sí láàyè lo kankan bó ti wulẹ̀ kó mọ́ ètò ìṣèjọba ń lọ bó ṣe yẹ kó máa lọ lábẹ́ alákòóso kamorudeen mudashiru bẹ́ẹ̀ àwọn èèyàn wa wọ́n ń fi ọwọ́ tó yẹ kí wọ́n fi gbárùkù tiwa wọ́n fi ń gbárùkù tiwa tí a fi ní àwọn àṣeyọrí tó gbọ́ngbọ́n tó dẹ̀ ṣe ká ẹ ṣe púpọ̀.
0: Ẹ̀yin ara ilé ẹ mọ̀ lọ sórí Facebook Splash FM 105.5 Ìbàdàn Splash FM 105.5 Ìbàdàn ẹ ti mọ̀ kí bá a ṣe ń ṣètò ńlá tún mọ̀ bó káàdì àkóyí kọ́ńtẹ́ǹtì àkóyí giveaway bí àṣà àwọn ọmọ ìyá wa. Ẹ̀yin àwọn ọ̀rẹ́ bí ń bo Adékànbí ìní ẹ pé ká mọ̀ bó káàdì lórí ètò ẹ̀yin tí ẹ bá ti ń gbọ́ ètò ìjọba àbílẹ̀ tẹ̀ sí ń ṣàì lórí Facebook wọn ní ká mọ̀ bó káàdì fún yín. Ẹ̀yin ẹ mọ̀ ṣàdúà fún àwọn ọ̀rẹ́ bí ń bo Adékànbí pé yóò dáa fún ọ. Ibìdíwọ̀n tí mo kágbà náà mọ̀ wọ̀bẹ̀. Ẹ̀yin ẹ mọ̀ lọ sórí Facebook Splash FM 105.5 Ìbàdàn Splash FM 105.5 Ìbàdàn ẹ drop comment ẹ like kẹ tún ṣàì ẹ̀yin méjì tẹ bá ṣàì dáadáa á tẹ̀wọ́ sí yín kì í sọ̀rọ̀ yìí láti kà di owó ni o. Àbí tí mo ń sòye tẹ́ fi jẹun alẹ́ ọlọ́run dínú. Ẹ mọ̀ lórí Facebook Splash FM 105.5 Ìbàdàn Splash FM 105.5 Ìbàdàn ibẹ̀ ní kẹ́ ẹ ti mọ̀ drop comment ẹ mọ̀ like ẹ sì mọ̀ ṣàì. Ẹ mọ̀ wò mí lórí TikTok @MrWAladi2MCPA ń lójú òpó tẹ́ fi mọ̀ wò mí lórí TikTok. Ọ̀nàrẹ́bù AKT bàbá Bini léèrè. Àwọn kan sọ wípé ìṣèjọba téèyàn bá ṣe láàrin ọdún mẹ́rin ó ti tó láti fihàn lọ́lẹ̀ kéèyàn ó sì rí tàn dáadáa kọ. Wọ́n ní ṣùgbọ́n àṣejù ni kẹ́nìkan máa sọ pé tóun ò báyìí tí lọ́dún mẹ́jọ òun ò tí ì lè rìsẹ́ẹ̀tì Nàìjíríà àbóhun ò tí ì lè tún ayé ṣe àbóhun ò tí ì lè lapa rere ọdún mẹ́rin ti tó láti lapa rere. Àwọn kan wá sọ pé àti ẹ̀wà ríru ẹ̀ rí ọdún mẹ́jọ ẹ̀yìn ti wá ṣe sáà kejì báyìí ẹ̀ tún wá lẹ̀ fẹ́ lu ẹlẹ́ẹ̀kẹta kí ló dé tún fẹ́ lu ẹlẹ́ẹ̀kẹta ṣé méjì ò tí ì tó yín ni.
1: Sheku ko ibere to gbogbon ni ebere eni ti ba si bere bere ni anlaye ani eto ofin ti o moyan lori ni orilede Nigeria alakoko di pe fun gbogbo eni to ba dije fun ile alase tan pe ni executive arm won ni eto lati se isakini which is merin won tun wa ni eto lati se elekeji eleyin elekeji yen iwoye awon baba wa ti won se ofin yen ni pe ki gbedeke o wa nbe wi pe won le se ju be lo fun ile igbimo asofin jake jade orilede Nigeria nibi ti a ti wo awon ofin yen wa ni awon oke ilu kere mi na gbogbo ohun ti won tin je ile igbimo asofin to ba tin dije sibe ko ni gbedeke kan bo ti wile koko to mo nkan to fun wa ni eto lati so pe o fe se ju ekini ekeji eketa ati bebe lo niyan ju gbogbo e lo ko wa nse nipa ipe eyan fe se eleketa abelekerin abelekarun tabi a fi nse awukose awon to tin sele ni orilede fun ibu ibomi tabi nkan to tin sele ni itana bi ko se pe ti eyan ba wo ibi kokan ti o ti wa peculiarity local government kokan yato se ora won ati ni asoju sofin ni lagelu be ni iba fun gbogbo awon ti won ti se koja ni iwaju mi sugbon ti aba fe ilosiwaju bi a se ma nfe ni lagelu mo ro pe a ni lati ka ma se nkan ton pe ni experiment a le lo ipe
0: kama lo sewo kari
1: sewo kari e jaje wo na no ti o ti ni imo nipa e ko ni je ero eyin ni legbimo asofin tori pe legbimo asofin yato si ipe akan bo sori joko akan bere sin se o ni igbeleke be ba se nlo si ni e se ma ni iwulo si ti igba igbadun awon eyan wa ti o mo safa awon eyan anfani fa awon eyan wa ti o tun mo po si bi e ba se nlo ninu esi o yato si ti executive to ye pe awon ni bi policy maker awon ni o mo nse nkan ti policy maker ni mo le pe ni eyinbo sugbon igbo nti o ba je ti ilegbimo asofin o gbodo bo ba se npe sinu e ni o mo ri nkan mere mere ma fa wa si local government abi ibi to ba nsoju bi o se ri gele niyan
0: bo se ri gele nu abi eyin le so ko bo se ri gele nu
1: bo se ri gele nu
0: wa fe ko fa boya bo se ri gele nu lo ta be ko
1: oya
0: Honorable Adebo Ogundoyin to je speaker of the house bayi eleke lo ni se lowo bayi
1: eleketa ni
0: eleketa lo Ogundoyin se igba to ko je speaker eleke lo se
1: igba to ko je speaker alakoko speaker ni which is eyin to koko se alakoko yen o ba yan pari e ni which is osu mejo so o wa se igba odun merin
0: ayo
1: ko to se igba yi odun merin to se lowo
0: igba to de gba odun merin yen o ti di speaker ngba na
1: igba to gba dumen ni alako ti se speaker
0: ina mo so
1: o tun ti se another speaker
0: so mi pe ko ni ko de leketa ko to di speaker ko ni di ko de bele leketa ko to di speaker e meji pe in fact e kan la pe tori n to ba yan pari un iyen se iyen o ni substance
1: in to ibi ti mo to wa sele ni se ri in to fi yato si awa yoku ta se wole ngba yen o ni wi pe o ti se e kan ri so ninu we wa agbeleko to wa ni ilegbimo asofin won ni gbogbo igba to ba ti ni imo
0: deputy speaker honorable Abiodun Fadeye ele kilo ni se lowo bayi
1: nitori pe ugbo ase dengba yen ni
0: alele kilo ni se lowo bayi
1: ele keji lo se lowo bayi
0: be ni chief whip ele kilo ni se lowo bayi
1: chief whip ele keji ni bayi
0: so o si ni chief whip
1: so o ti ni experience kan teleri
0: it doesn't matter o n sa chief whip
1: experience yen lo je ki o ya afani lati wa ni bi to wa yen
0: e jabo sodo deputy speaker ngba na tori bo si mo se so le yin yi
1: Ofin so wi pe a mu laarin ara wa lati fi le je nkan bye bye bye now ni alakoko yen nti Adebo Ogundoyin fi ta joju gbogbo wa lo ke se pe gbogbo ala qualify ofin so gbogbo ala qualify ohun ti se odun ohun ti se osu mejori
2: oṣù mẹjọ yẹn ló jẹ ko tayọ gbogbo wa nítorí pé ti ní ìmọ
0: kini fade yìí fi tayọ
2: now nígbà tí a fẹ yan titi fade yìí gbogbo wa jẹ tuntun dandan ni a wa lo ẹsẹ keji to so pe a le mu laarin ara wa so ofin wa ninu le igbimọ asofin to fun wa ni guideline gbogbo ta n ṣe referee nkan to ri yẹn
0: so iyan o wa mi npe dandan yẹn gbọdọ dibi eleke tabi kẹrin ko to le atafọwọ mu tori fade yìí o ti ṣe lekeji to fi atafọwọ mu deputy speaker
2: nítorí pé a jẹ tuntun gbogbo wa pátápátá la jẹ tuntun òfin yẹn ló fi pín méjì òfin alákọ̀ọ́kọ́ sọ wípé tí ẹnìkankan bá ti ní experience dandan ni ó ní better advantage gbogbo wa lọ ó favor Adébógun Dọyìn now òfin ẹlẹ́ẹ̀kejì ṣẹ́hun pé tí òfin bá lọ wájú yóò lọ ẹ̀yìn ó wá ní tó bá jẹ́ pé gbogbo wa wá jẹ́ tuntun o ó ní a lè tún mú láàrin ara wa bá bá ṣe rò nítorí pé gbogbo wa jẹ́ tuntun òun la ṣe mú fade yìí
0: now so
2: orí màtà bóyá ó jẹ́ alákọ̀ọ́kọ́ àbò ló jẹ́ ẹlẹ́ẹ̀kejì nígbà tá a bá lo òfin ẹlẹ́ẹ̀kejì yẹn.
0: ká sọ pé òfin yorùbá sọ pé káwọn executive náà mọ ṣe sáà méjì kan mọ kú nbẹ bí àwọn executive náà bá fẹ́ takú ti jésù àwọn náà bá sọ pé dandan lá àwọn mọ ṣe lọ
2: àwọn akọ́lá aṣòfin o.
0: inú ẹ̀ mọ̀ sọ pé tófin yorùbá sọ bẹ́ẹ̀.
2: In the section in the constitution of Nigeria ìyẹn òfin tó lágbára ju Nigeria Adéba bẹ́ẹ̀ ni ibi tá a dẹ̀ ti ṣàkàwé tá a ti kọ́ ẹ̀kọ́ ẹ̀ ni pé ilẹ̀ Amẹ́ríkà tó mú wa ni ṣe kò ń ṣe wípé Nigeria kan rò.
0: wọ́n lẹ́ni tá a kọ́ńkà tó gbà kà tó ṣe náà ní kànú ara tó fẹ́ ṣe ni.
2: kò sí kankan tó wà
0: lọ ẹ̀ sọ ni pé bóyá ẹ kọ láti ilẹ̀ òkèrè àbẹ́ ẹ kọ ó torí pé wà láì pẹ̀lú
2: àwọn bàbá wa
0: ilẹ̀ amẹ́ríkà ń ṣe àwọn nǹkan míì tẹ́yìn ò ní ṣe náà.
2: irọ́ democracy ti a adopt yẹn ṣe ń bá ní parliamentary system tẹ́lẹ̀ ní uk láti rí yẹn àwọn bàbá wa ló adopt democracy láti united states.
0: ìjọba ẹ̀fà yọ ni wípé ṣé àlè òfin ò lè fún yín láàyè pé ẹ̀yin asòfin o ẹ lè mọ ṣe lọ kẹ́yìn dẹ̀ túùsì pé tí bá ṣe méjì sókè aláwọn ẹkẹgbẹ́ tó sọ bẹ́ẹ̀ náà ọ̀nà ibùbí ọdún babalọ́lá ara yín ni ó lóun ò lè ṣẹlẹ̀ kẹta lẹ́yìn ẹ̀yọ̀kan tó ń ṣe olówó ṣe kan sí ó ní méjì ti tó.
2: nǹkan tí ó ní àfojúsùn tó tún ga jù bẹ́ẹ̀ lọ ni.
0: sẹ́yìn ò láfojú tó ga jù bíi tẹ̀wáyé lọ ni.
2: ohun tí mo sì rò ni wípé Lagelu deserve experience more than experiment.
0: ṣé méje lè wá fẹ́ ṣe àbí mẹ́jọ àbí mẹ́wàá.
2: ẹ máa wo ohun tọ́lọ́run bá ní ká ṣe.
0: ká kọ́ sí ẹjọ́ ẹlẹ́ẹ̀kẹta ẹ̀kú nbẹ náà.
2: ẹlẹ́ẹ̀kẹta yìí dandan ni.
0: àní dààmú ẹjẹ́ àpolówó ìdààmú padà bọ̀ ẹ kú kalẹ̀.
3: Flash FM 105.5

0: one finger down, now him be say, you self they like go where he pay you pass. So, why your choice for bank go come different?
1: You self don't try, for this your hustle. Download Smart Cash app today. Make your money come the hustle for you. You go get 15% interest per annum for your savings. No shishi as charges for any withdrawal way you do. Oh, now free of charge. And get up to 10% cash back for data bundles. No the cha-cha-cha. Terms and conditions apply. Smart Cash, now by Airtel.
2: Splash FM 105.5.
3: So, ekaabo kwa lati oju oja ijoba bile le ngbo lori kani Splash 105.5 FM. Mo ti tewo si ise layanfe osu olale ayanfe olami lori Facebook won lan ti share 50 times. E ma share e ma drop comment e ma like Splash FM 105.5 Ibadan tabi lori TikTok at Mr. W Aladi to MCPA. Honorable ti a ngba lalejo Akintunde Emmanuel Lajide Honorable AKT. Any ti isu aseyori yin gege bi alaga agbimo ile asofin local government and chieftaincy matters. Oye sai so la iseju meji
4: e se pupo kin to menu le yen lara won aseyori mi ti mo wa very proud of to ye pe o ma munu mi dun o ni constituency office mi. Constituency office lage lu je constituency office ti awon eyan ni igbokanle nu lati ma wa mi wa lati wa ri mi wi ti gbogbo eyan nsin lo raye pe fe wa le oloselu abe to nipo lara ro nu ko de sey elomi to ma raye pe kan wa ba wa nbi ti so mo ti dudule to npe ni secretariat sugbon ani constituency office to wa operational to nsise ni gbogbo gba from Monday to Sunday ni ko tun se ipe boye kan tabi nkan ti n ba ti ni ise kankan to se pataki fun mi lati se ni secretariat ibe ni mo ma wa now kini aseyori mi ni gege bi alaga igbimo ile lori local government chieftaincy matters and state honors meji pere ni meji yen o pe ka to po sugbon o je nkan to ye pe ma le gbagbe to de je nkan ta fi sile ti won ma ma tele alakoko o ni eto to won pe ni budget ka to de ijoba yi ni kosin ti won pe ni budget fun local government wa kan ma ri pe local government abres ni ma run budget a kan ma run day to day activity without any budgeting ofin de clearly lori without the approval of budget executive am oni kankan lati execute le lori ati pe ti won ni de nawo bo si bi o se ki won na so ngbati mo de ori ipo mo joko mo ba abenugan le soro mi atabenugan le a lo ba gomina wa mo de ba won soro npa pe bi nkan se nribo ko ye ko ri be o ye ki eto suna wa fun local government kokan section 7 de clearly lori nipa agbara ti ile igbimo asofin ni lori gbogbo activity n ti won pe ni local government so ni a se wa bere lati igba ti emi de ori apere yen o de je achievement to ye pe yo ma o wa sustainable ti o ma lo be nitori pe o ye ki budget ma wa fun local government won li ni nawo koja
3: nti won elekeji nko
4: elekeji o ni nti won pe ni igbati awon local government ti won fun won ni bere autonomy fun won. I'm proud to say that gege bi chairman House Committee on Local Government or your state obuolu approval autonomy ni time here despite the fact pe awon eyan omo pe ke se Oyo state gan ni problem to sele ngba yen bi ko se pe numbers of states to ye ki o pe on lo ye ko pe so inu mi dun ipe mo je alaga igbimo ile lati se be
3: boye ki mo ranti ki mo gbe yin wa ngba na boye e wa fe ro mi atawon ara ile ṣùgbọ́n èmi ó fà yín lẹ́sẹ̀ padà ẹni ẹbu wọ́ọ̀lù ń gbà náà
4: bẹ́ẹ̀ ni bó ṣe rí gẹ́lẹ́ ni
3: ṣùgbọ́n náà méjì ni autonomy yẹn pín sí financial autonomy and administrative autonomy
4: bẹ́ẹ̀ ni
3: ṣe ìwé lẹ́bu wọ́ọ̀lù ní méjèèjì
4: financial autonomy ni
3: administrative nǹkan
4: administrative have bu wọ́ọ̀lù
3: kí ló dé
4: nítorí pé nígbà tiwa náà bó ṣe rí gan ni o ṣe rí nígbà tí wọ́n gbé àbá yẹn wa alákọ̀ọ́kọ́ wọ́n gbé ti local government wa wọ́n gbé ti house of assembly náà wà.
3: Ṣé bí wàá fún
4: àti sọ ti yín. Mo gbọ́dọ̀ sọ torí pé ọ̀rọ̀ tó bọ́rọ̀ wà ni ìkankan náà gbogbo ẹ̀ ó bá wálẹ̀ kan náà ni.
3: Kòkì kankan náà kọ́
4: irọ́ ó
3: bá legislative autonomy yóò yàtọ̀ sí local government autonomy.
4: Èyí tí mo ń sọ ni pé nígbà tí wọ́n gbé òfin yẹn wá wọ́n kó wá papọ̀ àpọ̀ ni kì í ṣe pé local government dá wá. Bí almost 80 something òfin ló wá. Bẹ́ẹ̀ judiciary náà tẹ̀lé wá. Now Oyo state buwọ́lu both financial judiciary. Financial legislative ati ti local government.
3: Okay.
4: It's simple.
3: Why take what administrative autonomy local government?
4: Boya ngba ti won ba tutun yen gbe wa boya tutun yen wo ṣugbọn awa buwọlu financial to ṣe pataki ju ètò ìsúná ní independence level
5: ètò ìsúná ò lè ṣeé ṣe tí ò bá sí administrative.
4: Ta ló sọ fún yín
5: bẹ́ẹ̀. Ṣé ẹ ti gbà kí mo gbé wá ń gbà yẹn tẹ ẹ ṣàlàyé
4: fúnra yín ni. Bí mo ṣe ṣàlàyé náà ni.
5: Irọ́ bẹ̀ ṣe ṣàlàyé
4: kọ́ yìí. Mo sọ náà ni pé àbúọ́lu administrative, àbúọ́lu financial, financial gbogbo wa ń pariwo. Ẹ̀sọ̀ nǹkan mi tó yàtọ̀ sí
5: ètò ìsúná. Tẹ bá ti fa administrative kó wọ́n ń jánu.
4: Irọ́.
5: Kò ní sí financial náà.
4: Ok, House of Assembly tẹ́ ń wo yìí, kò ní financial.
5: Tó rẹ̀ lẹ̀ sí lọ́tọ́nọ́mì.
4: So kí wá di
5: ẹ̀rọ̀pẹ́
4: tá a bá ní financial ẹ̀rọ̀pẹ́ àmọ́ wá nǹkan tí ò sọnù kankan kiri ni.
5: Torí pé kò sí ìjánu kankan lọ́rùn yín administratively.
4: Judiciary ò ní financial.
5: Torí pé kò sí ìjánu kankan lọ́rùn yín administratively.
4: Financial is the most powerful.
5: It's not the most powerful. It's the most powerful in your own context.
4: Báwo ni báwo lẹ ṣe fẹ́ manage governance without financial?
3: Gẹ́ẹ̀tì tí mo ń sọ.
4: Ẹ̀yin lẹ̀ gẹ́ẹ̀tì tí mo ń sọ.
3: Lọ́dọ̀
5: tiyín. Local government ni. So they must put financial well important for your own case. Local government financial is good for your own case.
4: Why,
5: but for local government, both administrative and financial.
4: Why do you say you buy only money? We are only administrative, but to make
5: because there's separation of power.
4: No. We have a legislative service commission, and that is where the governance comes in.
5: I'm saying there's separation of power.
4: That's separation of power. To absorb it,
5: no,
4: if we create into one House of Assembly Service Commission that can run that. Now, nǹkan tí mo wá ń sọ fún yín ni
5: pé if don't run service commission only tell you pẹ̀lú recruitment àwọn staff
4: o ti ẹ̀dá bá is even more than that.
5: ẹ̀dùn ibi tẹ́ lọ yẹn ló di ẹ̀rẹ́tì ìbéèrè tẹ́nìkan sẹ́ni sí mi Suleiman Sherif ó fi ìbéèrè sọwọ́ sí mi pé kí n bò ń béèrè lọ́wọ́ yín pé recruitment àwọn òṣìṣẹ́ ilé asòfin tí ó ń lọ lọ́wọ́ pé ibo ni update lórí ẹ̀ ẹjẹ́ ń kà bó ti kọ́ ó ní good evening and happy lovely Friday sir. Kindly help us to ask Honorable AKT about the update on House of Assembly Service Commission recruitment. Oyo Assembly job applicants cry out, demand release of successful name since last year.
4: Thank you. Ìbéèrè tó dáa ni wọ́n béèrè o. Mo lè fi ọwọ́ ẹ̀sọ̀yà torí lẹ́nu ọjọ́ mẹ́ta ilé ìgbìmọ̀ aṣòfin àti gómìnà àjọ nípàdé lé lórí. Láìpẹ́ gbọ́ èsì ayọ̀ lé lórí.
5: Gbàwó láìpẹ́ hùn.
4: Fọkàn yín balẹ̀. Ṣé bí wọ́n ní kẹ́ bìrè lọ́wọ́ mi ni? Mo ti dáhùn
5: pé kọ́ ọmọ. Ṣé kò sí
4: ètò parí?
5: Láìpẹ́ ni lọ́dún tí ń bọ̀.
4: Láìpẹ́ ni ṣùgbọ́n èmi àṣọwọ́
5: pé ọlọ́run ìyá lógún ọdún.
4: Ẹ fi yé lẹ̀ ṣé bí kò pẹ́ lógún ọdún ni I employ teachers, I employ local government workers, I employ fire service, I employ judiciary, I employ House of Assembly. House of Assembly máa ṣe ntí gómìnà ti bọ́ọ̀lù ni ó kàn kú kí wọ́n fún ní execution kí wọ́n plan bí salary scheme ṣe máa máa wọ̀ ṣe pé iye kan ni salary wà tẹ́lẹ̀ tí a bá tún ti employ definitely a gbọ́dọ̀ fi ààyè ètò ìsúná tó máa jẹ́ kí ó lè wọ̀ ọ́nú ẹ̀ bó ṣe yẹ kó wọ̀ so that kò ní máa di pé àsìkò tó yẹ ká fẹ́ sọ salary o àárí san ṣùgbọ́n mo lè sọ fún ẹni tó béèrè lọ́wọ́ mi pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwa àti gómìnà jókòó lé lórí. Àṣeyọrí tó dẹ̀ gbọ̀ngbọ̀n wà lórí ẹ̀.
5: Suleiman Sherif ṣe wà satisfied pẹ̀lú dáa wọn tẹ bá wà satisfied dé mẹsẹ̀ ní mẹsẹ̀ àwọn èèyàn máa ń pè mí ojú òkun ṣẹ́jú.
6: Ẹ̀lú ọ̀gbìn ọ̀gbìn
5: ó kọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
6: Gbogbo ń bẹ̀ láti lọ nípa ẹ̀ṣẹ̀.
5: Ẹ ṣeun.
6: Àmì.
5: Ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín ń pariwo rédíò yẹn ń pariwo ẹ̀dọ̀ ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́.
4: Ẹ ṣe gbogbo mo dúpẹ́ sàn.
3: Ẹ ṣe àdúpẹ́. Ẹ ṣe àdúpẹ́. Thank you very much. Honorable AKT. Ẹ sọ wípé mò ń bọ̀. Hello.
6: Ẹ̀rọ ẹ̀rọ ṣé
3: o. Ó kọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
6: Ó ń bọ̀ mi ní ìwé.
3: Ó mú yẹ̀sì pápápá ó yẹ dáṣẹ́tò.
6: Àkọ́kọ́ náà mo kọ́kọ́ rí ìrẹ́gbẹ̀ẹ́ ló fi rí wọn náà rí ìrẹ́gbẹ̀ẹ́ rí báyìí bẹ́ẹ̀ lórí.
4: Ẹ ṣe gbogbo
6: sọ. Tọ́pẹ́ nínú àwọn bí ẹ ti jẹ́ náà rébùrè àti alága ta lórí yẹ kó lè ṣiṣẹ́ jù lè náà lù.
5: Alága ni alága ni bó jẹ́ ti alága ni ẹ bó
6: fọ́nà alága wa rébùrè nínú ìlú rẹ̀.
5: Torí
6: pé nípa ẹ̀ka alẹ́ ìdápá alága bá ti ń tọ́ta ń sùn
5: lẹ̀. Yorùbá
6: àwọn alága ti ń tọ́jú bẹ́ẹ̀ lọ.
5: Alága
4: tẹ̀mí ṣe jù bẹ́ẹ̀ lọ.
5: Ẹnìkan gan sọ pé ẹ mọ̀ fi alága kanṣu kì í ó ní alága kanṣu kì í ṣe gbé federal rep. Àbí tí mò ń sòye kì í ṣètò ọ̀nẹ́rẹ́bù làwọn o àti federal rep alága kanṣu ẹ̀ ṣẹgbẹ́.
4: Kò ń ṣẹgbẹ́ rẹ̀.
5: Nínú ọbọ̀ díẹ̀ tí alókè ẹ̀jẹ̀ nígbà lóṣooṣù wa.
4: Bí ikú sòrun ni
5: o. Ẹgbẹ́ ẹ̀sùn kọ́ ìyẹn o.
4: Bí ikú sòrun.
5: Ẹ̀lú.
6: Ẹ̀lú
3: ọ̀fẹ́. Ó kọ yín àti bẹ́ẹ̀ tí ń pè wá.
6: Ẹ̀kọ́ lọ.
5: Yes, sir.
6: Joshua, láti Àkúbọ̀.
5: Ó yá pápápá.
6: Ẹ mọ̀ kí ọ̀nàmọ́bù pọ̀kúṣẹ́. Èmi mo fẹ́ bèrè ni pé
4: kí n
6: náwó nípa ọ̀nà ilégbùrú sí jẹ́rin lọ sí púpẹ̀. Àwọn tó ń bí àṣìṣe ni wọ́n ń sọ́fà gan.
5: Ó yẹ dáhùn.
4: Yeah, ẹ ṣe púpọ̀ a ti wá síbẹ̀ láti wá wọn in fact èmi gan fúnra mi wá
5: then
4: bẹ́ẹ̀ ni ibi tíṣẹ́ ti máa ń bẹ̀rẹ̀ náà nìyẹn àwọn tó àwọn náà wọ́n ti ṣe pútẹ̀ tí mo sọ yẹn láti wọ̀ fún dé ibi ilépo wọ́n dẹ̀ ti ń ṣe láti ibi ilépo yẹn dé Àkúbọ̀ wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí so in fact ó dàbí pé wọ́n ti dọ̀dẹ̀ gan tá a bá ti parí yẹn lágbára ọlọ́run á bọ̀ sí ibi ìpele tó yẹ tó kàn torí pé same axis tó fi máa jáde náà ni.
5: Ẹ jọ ṣé ìjọba ìbílẹ̀ lè lómìnira lásìkò ìṣàkóso ẹ ti fẹ́ parí eléyìí. Ìjọba ìbílẹ̀ ò tí ì lómìnira ẹ̀ kan sọ pé ẹbu wọ́ọ̀lù ni kò tí ì wọ́ọ̀kì.
4: Yóò wọ́ọ̀kì.
5: Afẹ́kì ìjọba ìbílẹ̀ ò lómìnira
4: kí wọ́n yọ wọn náà.
5: Fọwọ́ sí administrative.
4: Ìbínà lowó náà tí wọ́n bá ti fọwọ́ sí.
5: Tán bá tó administrative
4: bí wọ́n ti fọwọ́ sí. Ṣé kí ló dé tí àwọn state
5: àlẹ́yìn náà fọwọ́ sí administrative.
4: No, ẹ má sọ̀rọ̀ ńkọ Oyo State. Ǹkọ Oyo State ṣe dáadáa nípa kíní.
5: Ẹ ṣe dáadáa ẹ fọwọ́ sí administrative.
4: Ẹ já tó wá tó wá ṣe báyìí. Ká báyìí pé
5: ní ìgbà tẹ́ ló kọ́ ní wèé láti dì pẹ̀lú
4: yẹn. Ẹ jẹ́ ká ṣe báyìí. Oyo State nìkan kọ́ ló lágbára àti ṣe. Ká wá sọ pé judgment wa favour ẹ̀. Ok. Federal government dẹ̀ ti ní pé kí wọ́n lọ open account sí CBN. Ok, kí ló dé tí wọ́n ṣe tí màá sọ́ lìsìn?
5: Kí ló dé gómìnà fi tako? Kí ló dé gómìnà fi tako?
4: Gómìnà ò tako.
5: Tọ́ láwọn òfẹ́ ló kọ́ tọ́ lọ́mì.
4: Gómìnà ò tako. Gbogbo gómìnà. Gbogbo gómìnà. Ẹ mọ̀ títí tọ́ba jẹ́ pé Oyo State nìkan lẹ́ ń sọ̀rọ̀ yìí kò bá dáa. Gbogbo gómìnà ló gbé federal government lọ ilé ẹjọ́.
5: Ṣèyí Mákindé ò stand against ọ̀tọ́ lọ́mì.
4: Gbogbo gómìnà
5: ló gbé lọ. Honorable Akintunde Emmanuel AKT. Nígbà tí ń bọ̀ wọn nìkan wá ẹ̀yìn Mr. Olanrewaju Kamoru AKA Alága Márùn.
4: Ẹni lọ́jọ́ bí ẹ.
5: Akin happy birthday to you sir, long life and prosperity. Àti Mr. Muraina Olasunbo Akin náà. Abiodun Adewole ló kọ mi Mr. Dobue. Ó dagun mọ́kànlá láàárọ̀ la. Lórí gbangba àṣà ta títí gbangba àti pẹ́lẹ́yìn ọlọ́run ìwọ ló kàn after God na you mọ̀ dáhùn o wọn kò bọ́ bọ́ bọ̀ lọ ni mọ̀ sọ pẹ́lẹ́yìn ọlọ́run ọlọ́run náà tún ní ìpàdé wa wọ̀ bí ọjọ́ rọ̀.
7: Ó ń kilẹ̀ ó ń milẹ̀ ó ń kilẹ̀ ó ń milẹ̀. Ṣebí ẹ ń gbọ́ bó ṣe ń dún.
8: Splash 105.5 FM, The Integrity Station.
9: Quick, charge 240.
10: Hot news, cool vibes, sports, and more on The Integrity Station.

0: ẹ̀ka àkọsílẹ̀ nínú eré yìí ó tún wọ́n sí wípé ibi tó bá fi ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
2: 10% ní gbogbo ìgbà tó bára dátà
1: tẹnu lásánkọ
2: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
1: smart cash látọ̀dọ̀ Airtel.
3: Hey, who they greet?
4: Now everybody wey carry tom-tom.
3: Whether na traffic, long queue, or busy day.
4: No lele.
3: Ask for tom-tom at your neighborhood store today. Tom-tom, breathe through it.

àtúntara nípa ṣíṣe àtìlẹyìn fún yíyan ààrẹ Bola Ahmed Tinubu sípò ààrẹ lẹ́ẹ̀kan sí. Àwọn èsì ti ń farahàn. Ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ tí kò ní èlé lórí, fún àwọn ọmọ Nàìjíríà tó fẹ́ tó 2 million ní iye. Owó oṣù tó ti gòkè lọ síbi tó ga, ìsinmi owó orí sísan fún àwọn tí owó tí wọ́n rí lóṣooṣù kéré, owó inú àpò ìfowópamọ́ sí Nàìjíríà lókè òkun tó ti lọ sókè síbi tí kò dé rí láti bí ọdún 18 sẹ́yìn. Ọ̀wọ́n gógó ohun gbogbo tó lóyìnbó ń pè ní inflation tó ti dínkù àti àwọn àtúnṣe oríṣiríṣi mìíràn. PB

ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rí rẹ gbà àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀ bẹ́ẹ̀ ló tún fi bíbọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti bí ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀ kí wá ló dé tóo dọ̀dọ̀ ẹ̀ káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí láti abala ọkọ tí ẹgbẹ́wé ní ìgànlọ làwọn èèyàn ti ń gbọ́ pé bá léléyìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún ìyẹn nínú oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀n tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ nínú oṣù ọ̀tọ́bà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti ládìlú fm ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀ gbogbo ojú ẹsẹ̀ friday gan ni ìjáwé olúborí oníbejì bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún october 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti ládìlú fm 96.7 ó máa lágbára dò ní yògbàyògbà owó látún owó lọ́sì nínú oṣù kẹwàá yìí ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*#. lórí ládìlú fm *347*1004*2#. ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashie.ng. ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀ ọjọ́ ti gẹ́mí bọ̀d ló fò tẹ̀lú káàṣìẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ yìí èmi ó kàn láti dìmí lọ ní àtúntún ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀.

0: àti sọ̀rọ̀ ifá kó má ṣe ṣe ìkùrọ̀. ojúbánirẹ́ ni mí. ojúbánirẹ́ òdenu aṣẹ̀yìndé ni wọn ò tiẹ̀ wọ́pọ̀ ṣàṣeyàn ní fẹ́nilẹ́yìn bá ò sí nílé ojúbánirẹ́ tajà tẹran ní fẹ́ni lójú ẹni òpó ń bá fẹ̀yìntì ó ti mẹ́gun ṣẹ̀dẹ́. ẹni àní ó fẹ́ni lójú ó fa ta sẹ́nu ẹni àní ó kíni lẹ́yìn ó fẹ̀gún sọ́wọ́ ẹni àbá fọ̀rọ̀ lọ kìkì dá lárokiri làwọn ṣe. bómúlẹ́rọ́ ni mímọ jẹ́ àlékún abínbéṣù àlẹ́ ọ̀yàn máa pin mínú tó para kẹ̀kẹ́ ta dídùn aṣọ lè dìdì èèyàn. òpó kọrọbìtì kọrọbìtì bàbá wa ní ṣe òpó kọrọbìtì kọrọbìtì ajagun ajaga àṣẹ òpó tí ògbọ́ràn bàbá ní àfihàn ẹ̀gbọ́ngi igi ògbọ́ràn wọn ni àmú kanna iná ògbọ́ràn wọn ni abomi pa omi ògbọ́ràn wọn ni àmú pọ tí ọtí ògbọ́ràn. wọ́n ní àmúfọ́ ọmọlílé mu ọmọlílé tí ò gbọ́ràn wọ́n ní akọjú mọ́nílẹ́wá sójú ogun ta yóò mú tí ọ̀hún ọmọ ìyá mi àfọ̀já tí ó mú tí ọ̀hún bẹ́ẹ̀ lè lọrin ọ̀pá nílé olódò àgẹ̀rẹ́ ń bá bá ìlòyè kan ìwà ní fónífódá. láṣọ iṣu mọ bá bá wa ní sọ kí ni ràádò fún ẹ̀yin lẹ sọ fàáfà ìdílé ẹ̀lẹ̀ ogun làfọ̀já lọ tí ò dé mọ̀. wọ́n pe oníwà ọlọ́yún lẹ já wọn lápú lẹ dá wọn lọ́run lẹ dà wọ́n gẹ̀rẹ̀gẹ̀ wodò ajaga àṣẹ. ẹ káàbọ̀ sórí ètò àrí extravaganza with your one and only elephant solo ọ̀kan ṣoṣo àjànà òkútẹ́gbà gbòjẹ́ ẹ̀fùn papọ̀jọ g square arco sky gíran global radio king of skoro continental and intercontinental. láyẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adé òsì lórúkọ tí mò ń jẹ́ kábíyèsí gbogbo bá a sọ̀rọ̀ ilẹ̀ yorùbá mo dé o. òní jẹ́ ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹwàá òjìlélẹ́gbàá ọdún dín mẹ́rìnlá. ọjọ́ ẹtì ẹlẹ́ẹ̀kejì irú rẹ̀ táàmù ní oṣù kẹwàá oṣù ọ̀wàrà náà rèé o. yóò tù wá lára yóò sì tù yóò bà náà ni yóò sì máa túṣẹ́ o. oníbàjẹ́ fún èmi àti ẹ̀yin. àrí extravaganza lélẹ́yìí o. this is àrí extravaganza a supercalifragilisticexpialidocious and synthetically phantasmagorical yorùbá entertainment program lórí afẹ́fẹ́ rédíò. bùmbà rédíò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ kú kalẹ̀ bẹ́ẹ̀.
1: rédíò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.

0: gbogbo ọ̀nà ní lítí tí fi ń fa ni mọ́ra láràárọ̀. Kọ́ọ̀bù kan bó o nìkan lásìkò kan náà.
1: Ọ̀rẹ́ mi, tó o bá mọ ohun tó ṣẹlẹ̀ lánàá.
2: Ìwọ náà kò ojúmọ́.
1: Mo gbàgbé ni má bínú ọ̀rẹ́ mi tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
2: O dáná sọ ká gbọ́.
1: Àbí.
0: Pẹ̀lú Lipton tea, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton tea, ó wà fún ìṣọ̀kan.
3: Rédíò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
4: Ó lè zuzu fọ̀dí ẹ̀. Ta ni zuzu ń bẹ̀ ń.
5: Are we extravaganza?
6: Magicians, what's one now?

lówó bí apẹ̀kẹ́. Èdèmàrè jẹ́ alágbàbọ́ jẹ́ alẹ́mìsìn. Ẹ̀yin ò mọ̀ pé ẹrú là á pè lágbàbọ́ ń jọ́ sí. Ọmọ ẹni ayẹ ẹni àbúrò ẹni là á pè lẹ́mìsìn. Èdèmàrè ò bá dáni lóhùn pẹ̀lú ọlá. Ẹni ó fẹ́ gbani sìn le dẹni à ń gbà á sìn bí ìdérégbè. Ìdániwáyé dákun dábọ̀ jọ́ má jẹ́ kórí ó dìrò. Ìjẹ́ kírò ó dọwọ́ jà tí ó nà dé téńté. Fọ̀rọ̀ ọ̀rọ̀ wá lọ́rùn má fi rọ wa lẹ́sẹ̀ o.

0: lórí ètò àríyá extravaganza. Abala tó ní wéǹde rèrè oníwèrèǹde. Ẹ má gbàgbé wípé ọ̀jọ̀gbọ́n Robbie Zielkins náà wà ń kalẹ̀. Dán lórí socials náà ara wọn ní ṣe. Ọmọ léńjeléńje tó tún wá wọlé yìí ń kọ́ o. Ohun tí ò bá jọra wọn lè fi wọ́n wéra wọn.
1: Rédíò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.

0: ṣonu obìnrin kan tí gbogbo amọ̀ dáadáa kíkì. Wọ́n ní òun náà ló ti sọ ọ̀rọ̀ kan sóde o. Ó gba àwọn obìnrin bíi tiẹ̀ ní ìmọ̀ràn. Ó ní ẹ máa dẹ́dẹ́ mìíràn ọ nínú àjọṣepọ̀ yín pẹ̀lú àwọn ọkùnrin. Ẹ jẹ́ kí àwọn ọkùnrin tí wọ́n jẹ́ ọ̀rẹ́ ẹyin ọ̀rẹ́ kejì yín. Yálà gẹ́gẹ́ bí ọ̀rẹ́kùnrin ni àbí ní pàtàkì gẹ́gẹ́ bí ọkọ. Ó ní ẹ fi wọ́n sí ipò aṣáájú tí wọ́n wà. Ẹ jẹ́ kí wọ́n wà ní ipò aṣáájú. Ẹ jẹ́ kí wọ́n jẹ́ aṣáájú tí ó yẹ kí wọ́n ó jẹ́. Láwọn ààyè kan ó ní àwọn apá kan, ó ní àwọn ìgbìyànjú kan, ó ní àwọn ipò kan tí wọ́n ní láti kó ipa bó ti tọ́ àti bó ti yẹ. Nígbà míì wà, ẹ jẹ́ kí ẹ fàyè sílẹ̀ fún àwọn ọkùnrin. Ẹ jẹ́ kí àwọn náà kí wọ́n fi ìtẹ́nilẹ́dùn kan fi bà yín jẹ́. Ṣé pé bóyá gbogbo ìgbà yín náà lẹ́ẹ̀mọ sáré, lẹ́ẹ̀mọ rún rí, lẹ́ẹ̀mọ rún pá, lẹ́ẹ̀mọ rún sẹ̀. Ẹ máa fàyè sílẹ̀ náà fún àwọn ọkùnrin. Ẹ jẹ́ kí wọ́n rún rí, kí wọ́n rúpá, kí wọ́n rúsẹ̀ fún yín. Wọ́n ní ẹ máa lo ojú yín bí ojú ọmọ ajá, puppy face o. Ẹ lo ojú tútù, ojú tó rẹwà. Ẹ fi jẹ́ kí àwọn olólùfẹ́ yín kí wọ́n fi bá yín ṣe. Ẹ wà ní ipò ẹni jẹ́jẹ́. Ibi tẹ́ ẹ bá sì ti ń fẹ́ jẹ́ kí tí nǹkan bá ti fẹ́ máa wáyé lọ́tún àti lọ́sì. Bóyá tó fẹ́ dàbí pé kò fẹ́ rọgbọ, ẹ fàyè bẹ́ẹ̀ lẹ̀ fọkùnrin. Ẹ jẹ́ kí wọ́n tọ́jú yín, ẹ jẹ́ kí wọ́n gbé yín gẹ̀gẹ̀ bí ọmọ ọba. Dípò tẹ́ ẹ fi máa ránṣan apá rangun orí pé gbogbo ẹ̀ náà lẹ ṣe, ẹ máa para yín dànù. Bọ́dún kérésì ṣe ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí. Ẹ mọ̀ rí i tó yẹ pé àwọn obìnrin náà ní ẹ̀sìn àmọ́ sásọ̀tún sásọ̀sì. Níta bá wo àwọn obìnrin míì náà, kò sí nǹkan míì ta lè fi pọ̀ wọ́n lóbìnrin tó fa wọn lọ́wọ́ sókè jù nínú ìjẹ́ obìnrin wọn. Ju ká mọ̀ sásókè sásódò. Àti àwọn ìṣe bíi pé wọn kì í ṣe obìnrin. Ó wà nínú ilé pẹ̀lú ọkùnrin. Ìra rẹ sí ipò ọjọ́wọ́ obìnrin yẹn. Kọ́ ẹ̀kọ́ gbọ́n bá a ti rẹ̀rẹ̀ nílẹ̀. Ká kì í fi ránṣan apá pé gbogbo ẹ̀ sálámọ̀ sí. Ìṣọ̀lá Kúrètà Jíbọ́lá Látọ̀yọ́ Aláàfin Òjò Pàṣẹkẹ̀rẹ̀ Mádìí Ọmọ Àtìbà. Bẹ́ẹ̀ ni King of Skoro rí Elephant Solo náà ni. Àwa náà sì kọ́ Ọlọ́run ọba ní Dábìrà. Àsìkò kérésì rèé, ọkọ rẹ̀ sì ń bẹ́ ń kalẹ̀. Ká tó yá tó fọ̀, ìwọ náà ló kí àgbò mọ́lẹ̀ lọ́rùn. Ó ṣe jẹ́ pé wà lọ ń kí àgbò lọ́rùn mọ́lẹ̀. Lọ ń yùn ún. Kí ẹ̀jẹ̀ kí baálé náà ṣe kàn. Gbogbo baálé kọ́ ní padìẹ o. Èèyàn gbé ọ̀bẹ lé mi lọ́wọ́, ilá ní ìfi rẹ. Ẹ ní gbogbo nǹkan ká mọ yu ẹ̀mí lára nǹkan ìmọ̀ sí. Mo mọ dẹkinní kan ṣe láyé ayan ni.
1: Ìyá bọ̀dá ló ń jẹ́ iyọ̀.
0: Kankan tí wọ́n wà tí mo lè pa mọ̀rántí. Mo lè pa àgbọn. Èmi a máa pa àgbọn.
2: Ìyá bọ̀dá ló ń jẹ́ iyọ̀.
0: Mo tún rántí, mo máa ń pàgbín. Ó wá nìkan tí ó jẹ́ pé kò sẹ́ni ó lè pa tó mi. Àtẹ̀wọ́ yìí ni ọ̀pọ̀. Ìṣọ̀lá Kúrètì, ẹ má fi mí ṣe ẹ̀yẹ, ẹ̀rín máa dùn yàn. Ìyẹn túmọ̀ sí wípé bí àwọn obìnrin ṣe gbọ́dọ̀ fàyè sílẹ̀ fún baálé wọn láti ṣe àwọn ojúṣe kan tó tọ́ sí wọn gẹ́gẹ́ bí ọkùnrin. Bẹ́ẹ̀ ni yàgbé yàjọ ọkùnrin lẹ̀ ń gbọ́ yìí, wúrà ọmọ Oòdùà. Bẹ́ẹ̀ náà àwọn ọkùnrin láti fàyè sílẹ̀ fún àwọn obìnrin láti ṣe ààyè wọn. Bí wọ́n ṣe ń tọ́tọ́ fún wọn láti ṣe. Àwọn ojúṣe kan ń bẹ tó jẹ́ pé obìnrin náà la gbọ́dọ̀ fi fún kí wọ́n ṣe.

0: ìyàwó láti ṣe fún ọkọ rẹ̀. Ó wà ní ipò ìtẹríba kó sì máa gbọ́rọ̀ sí lẹ́nu nítorí pé òun náà la fi ṣe olórí ilé. Ibi tẹ́ ń gbé wá lọ yẹn, ó máa lágbára pọ̀. Bàbá ẹ̀yin nìkan látàárọ̀. Is that fair enough?
1: Ìyàwó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu. Ìyàwó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu.

ọkẹ́ pẹ́là àti jarvis aya rẹ̀ wọ́n ti padà fìdí ẹ̀ múlẹ̀ pé bẹ́ẹ̀ ni àwọn ń ṣèrè tí àkọ́bí ọmọ àwọn ọ̀sẹ̀ díẹ̀ lẹ́yìn ìgbà tí àwọn ọ̀rọ̀ kan ń lọ tó ń jà rìnrìn níbi tí fọ́nrán ti jáde tó bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀sùn eré ipá náà ni o tó fi ń kan ìyàwó ẹ pé ẹnu jọ́ mẹ́ta yìí ká máa jó oúnjẹ alẹ́ rẹ̀ yín pọ̀ lápọ̀jù ó sì mú ọ wúwo. Bó tilẹ̀ jẹ́ pé àwọn kan ti bẹ̀rẹ̀ sí ní wòye lọ́tún lọ́sì náà tẹ́lẹ̀ mọ̀ pé àpòkù àwọn èèyàn ọmọ Nàìjíríà pọ̀. Ayá rẹ tó ní ń jàjẹ alẹ́ yìí ṣé ẹ̀jẹ̀ pé ó ti gbá yán mi kò gbá yán mi èèyàn ló gbé mi o. Wọ́n ti wá gbé fídíò náà bóde báyìí o. Bó tilẹ̀ jẹ́ pé ìgbà tí ọmọ náà ó dé àti irú akọni àbábo kò sẹ́ni tó ti mọ̀ ṣùgbọ́n fídíò fọ́tò yẹn ti jáde ọkọ àti ìyàwó tí wọ́n yà a sì ti rí ikùn ìyàwó tó yọ bọmbọ bí ẹni ó gbé bọ́ọ̀lù mi èyí tó ń túmọ̀ sí pé ká máa retí wẹ́ẹ̀wẹ́ẹ̀ tá a gbẹkun ọmọ ní kọ̀pẹ́ kò jìnà ọmọ náà ó bá wa láyé yóò bá wa láyé yóò sì káàbọ̀ sí Nàìjíríà yìí ayé Tinubu náà ni ó de sí ẹ̀yìn yóò jọ dùn fún gbogbo wa náà ni. Ilé ọmọ tẹ́ ń rò ó ṣùgbọ́n yóò ṣáà kalẹ̀ sí Nàìjíríà yìí yóò náà wà á di streamer bíi bàbá rẹ̀ ni kò sẹ́ni tọ́mọ̀

Latan ti pada kede igbeyawo re. Eleyi to ma waye ni ojo 24 osu kewa odun ta wa yi. Won ati ololufe Davita. Leyin ti won ti kokko se igbeyawo ti kootu. Won ti jan lo nte, won ti buwo luwe. Gẹ́gẹ́ bí òfin òyìnbó tá ń lò ń lẹ̀ Nàìjíríà ṣe mú wa o. Zlatan àti Davita Lamai wọ́n ti kéde ọjọ́ 24 October 24 ọdún ta wà yìí o. Gẹ́gẹ́ bí ọjọ́ tí wọ́n mú láti ṣe ìgbéyàwó wọn, ayẹyẹ ìgbéyàwó tí ó dùn tí ó larinrin sí ni pẹ̀lú àmọ́ ìyàwó gbọ́rọ̀ sọkọ lẹ́nu.

0: ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ti ń ṣeré bọ̀ tó ti ṣeré gẹ́gẹ́ bí òṣèré nìkan. Òṣèrébìnrin Nancy Isimẹ̀ fún ìgbà àkọ́kọ́. Sinimá kan ń bẹ tó ń gbé jáde tó jẹ́ pé tara rẹ̀ nìkan ni báyìí tó jẹ́ pé òun fúnra rẹ̀ ló fowó ara rẹ̀ gbé jáde. Àkọ́kọ́ ọrú rẹ̀ máa ṣẹlẹ̀. Kinní ìkinní wa ni ó yàtọ̀ sí kinní ìkinní mi ni. Fẹ́mi Adébáyọ̀ mo mà bẹ́ẹ̀ jó mo bá ẹ̀yọ̀ ó kú oríire. Euphoria 360 ó gbàgbóró kan lọ́rẹ̀gùn ìpínlẹ̀ Èkó ọ̀pọ̀lọpọ̀ òṣèré gbajúgbajà ló wà ńbẹ̀. Kúnlé Afọláyọ̀ ń bẹ̀ ńbẹ̀ Bàbá Túndé Kìlání àwọn náà wà ń kalẹ̀ níjọ náà. Ọ̀rọ̀ ti bádùn ni ó ti báyọ̀ dé. Euphoria 360 Studios ó ní agbára pọ̀ ó kì í bẹ̀.
1: Mo fẹ́ balẹ̀ fún màmá.
0: Fídíò tí mo kọ́kọ́ rí látọ̀dọ̀ Love Lagos ni. Ṣé mo pé gbogbo tiẹ̀ ni kó fẹ́nu yàwòrán bí nǹkan ṣe rí?
1: Ferrari Versace.
0: Wá mú láti inú yàrá dé yàrá gbọ̀ngàn sí gbọ̀ngàn. Euphoria 360 jẹ́ ultra modern studio fún films, fún musical videos. Òun ló wà fún ẹ̀yin tẹ́ ẹ bá ń kọrin. Èyí tẹ́ ẹ bá jẹ́ òṣèré àwọn CGI Studios. Àwọn CGI Studios tó yẹ pé yóò jẹ́ green room. Pé kò sí àrà tẹ́ ẹ lè dá ń bẹ̀ ẹ lè sọ pé ẹ wà nínú alagbalúgbú omi. Ìgbà tí wọ́n bá fi parí final production báyìí wọ́n ní mọ̀ pé inú yàrá ńlá kan lẹ ti ṣe. Ẹ ti mọ báwọn àwọn kan báyìí pàdé lórí Facebook táwọn òyìnbó máa ń ṣe. Àwa náà ti gbé wá nìyẹn. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òṣèré tẹ́lẹ̀ ni wọ́n ti ń dábàá Film Village. Mo rò pé Fẹ́mi Adébáyọ̀ wá wò pé Film Village kọ́ làwọ́ lò lọ́tẹ̀ yìí. Ẹ jẹ́ káà náà ká tún mọ ultra modern ká mọ̀. Èrò pé bíbà Akeem Effect náà wà ń bẹ onílogbò.
1: I'm ballin'.
0: Eba!

0: jẹ́ ni ẹ látọ̀ whisky tó jàre wheezy bàbá ńlá eléniyàn. Ọ̀jọ̀gbọ́n Robbie Zekins ló pòwe bàbá ní the peripheral agglutinative concomitantly is a saddled mechanical in the concomitant acrylic abijawara. Importantly, when it is in the cosmology of a cosmic cosmopolitan in the derivation of a national cosmetic jankara. However, the threaded Twitter for the Elonic Muscitality and Zuckerbergers Makura Matanga shall erupt in the middle of an elephantine mammoth of an aggressive pulmonicanity or a snake and ladder temerity that is expended in the labor area of a confounded Ogburi Elemosho. Èdè Hausa wọn ni mọ́nàmọ́ná àkóyè bẹ̀lúbẹ̀lú àkàrà bẹ̀sí àgànà mẹ́kútúrú. Ànàmọ́ sọ̀dínwó kẹ̀bá ara gòtè fílẹ̀lẹ̀. Bá a sí èlùbọ́ ìkúkù kóróńgbó àsálà lóró kí tèfítèfí àlúrà tìmùtìmù gbọ́mọ́lẹ́lá ń ta káàsà. Àgbọ̀nrín mu mi díẹ̀ kó tó yìnbọn jẹ. Túmọ̀ rẹ̀ léde Yorùbá ni pé èèyàn tó jẹ gbèsè tó ń sanra. Ohun tó fẹ́ san náà ló ń san yẹn o.
1: Wájo, wájo, òyìnbó wájo, àṣìkò, wájo.
0: A fi àdàgbé ètò àrí extravaganza, a máa fi tì lálẹ́ tòní. Ọlọ́rinwájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéhùn lórúkọ tí mo jẹ́ fansolù ọ̀kan ṣu àjànà kútẹ́gbà agbòjì ẹ̀fọ̀n papọ̀jọ G Square Arco Sky Giran Global Radio King of Scorer Continental and Intercontinental. Nínú olórin tó jẹ́ Tony Fuji, ọ̀gá àgbà ní Sikiru Aide Barista, ọ̀rọ̀ kan sì ń bọ̀ tí wọ́n padà sọ lórí bàbá Ike Isale Onisababa ti ṣiṣẹ́ lẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ elégbè àti onílùú rẹ̀ gbogbo. Bàbá yìí mọyì púpọ̀ ipa ribiribi tí àwọn ọmọlẹ́yìn rẹ̀ ń ṣe. Bàbá ti mọ̀ pé orúkọ olórin náà ni ó máa gbajúmọ̀ jù. Wá wò pé ẹja ṣe nǹkan náà tí ó máa mú kí ọmọlẹ́yìn lọ́jọ́ ọ̀la kó máa dẹni mímọ̀ ń gbòòrò. Bí ìgbà tí bàbá yẹn náà dọ́gbọ́n ṣí platform sílẹ̀ fún wọn lọ́jọ́ iwájú ni pé bẹ́ẹ̀ bá fẹ́ máa mọ rírì tí wọn náà máa mọ̀. Torí pé Sikiru Aide Barista mọ rírì àwọn olórin àwọn onílùú rẹ̀ àti elégbè rẹ̀. Ó fẹ́ lójú àwo náà tí barista ó ti kọrin tí ò ní kí àwọn onílùú rẹ̀ àti elégbè rẹ̀. Ó doni Fuji mélòó tó ń ṣerú ẹ̀. Òní wàá mú àwọn rẹ́kọ̀dù lóríṣiríṣi wá tí ń ti máa mú ibi tí barista ti máa ń kí àwọn onílù àti elégbè rẹ̀. Ṣùgbọ́n kì í ṣe lálẹ́ òní. Wíliwìlì lájọ wà lójú ọwọ́ ẹ̀. Àmọ́ ibi tá a máa fàdàgbà ètò rọ̀ sí rèé lálẹ́ tòní. Ẹ fi sáà ìwọ̀nba àsìkò tó kù ilẹ̀ kẹ́ ẹ fi gbádùn rìn. Ọlọ́rinwájú ọ̀pẹ̀lẹ̀ Adéhùn sì lórúkọ tí mò ń jẹ. Ó máa tún di ọ̀sẹ̀ tó ń bọ̀. Mo wojú aago mo rí pé ti lọ.
2: O n kilẹ. Ṣebí ẹ ń gbọ́ bó ṣe ń dún.
3: Splash 105.5 FM, the integrity station.
4: Splash FM.

0: òórùn dídùn tó peléke kí ló ń sí ọ̀rẹ́ mi.
1: Èyí ni àṣírí bí mo ṣe ń se àdídùn oúnjẹ fún mọ̀lẹ́bí mi. Sedap Supreme Noodles ni o.
0: Ìtọ́wò yìí yanrantí. Kí ló wà nú ẹ̀?
1: Adìẹ lódi gidi. Òun sì ni èlò àṣírí adùn tó kọ yọyọ nínú Sedap Supreme Noodles.
0: Bẹ́ẹ̀ ni o. Noodles aládùn tiwa, èyí tí a dàpọ̀ dáradára pẹ̀lú adìẹ lódi gidi. Ó sì ní eré àdáyébá tí ó jẹ́ kákòókò oúnjẹ jẹ́ ayọ̀ fún ìdílé. Jẹ́ ojúlówó ọmọ bíbí Nàìjíríà.
2: Ẹni tó wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rí ire gbá. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bí kò ṣàlàyé gbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti bí ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dídùn dọ́ọ̀lù ẹ̀? Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwò náà ní oṣù kẹwàá yìí. Láti abala ọkọ ti ẹgbẹ́ wí ní gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ bẹ́ẹ̀ back to back. Lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ní àjọyọ̀ ọdún kọkànlá àti Ládélú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹsìn Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìyà tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Ládélú FM 96.7. Ó máa lágbára dùn ní yògbàyògbà. Owó látún, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ládélú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashie.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ. Ọjọ́ ti gaming board ló fòǹtẹ̀ lu káàṣìẹ. Nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dìmí lọ ní àtúntún. Ṣó ti káàṣìẹ? Mo ti káàṣìẹ.
3: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Soakley with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Soakley, it's your time to shine.
4: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
5: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
6: Tàbí òun dojúkọ ipò tó fi ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
5: Èyí gan ló mú kí ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkànto ètò ìwòsàn ìrora ọkàn.
7: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago 4 ìrọ̀lẹ́.
5: Lórí ètò ìwòsàn ìrora ọkàn, la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú Bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
6: Èrè aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú Bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
5: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
7: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago 4 ìrọ̀lẹ́.
6: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣo nígbọ̀wọ́ ètò yìí.
8: Pẹ̀lú Show the Light ń bẹ ní Salvation Army Road ìmọ́lẹ̀ dé. Show the Light, àwọn olùdílówó alágbàtà AIA Inverters, Batteries and Panels, Velocity Inverters and Batteries, àwọn tó lálágbàtà Chinko and Long High Quality Solar Panels. Bákanáà rẹ̀ tún lè rí gbogbo àwọn olùdílówó Solar Batteries, Inverters pẹ̀lú panel lọ́dọ̀ wa. Àtúgbà àwọn àkànṣe iṣẹ́ tó ní ṣe pẹ̀lú solar láwọn ìlú ńláńlá wa gbogbo. Ìgbèríko Street Light tó ń tàwọn project tí ò tẹ̀lé 1.5 megawatt.
9: Yes, sir. Now the mega distributor of AIA and Velocity Inverter, Batteries and Panels, distributors of Chinko and Lodi quality solar panel. We also distribute other brands of high quality solar batteries, inverters and panels. Rural, factory and house solar projects up to 1.5 megawatts, including solar street lighting for Ibadan, number 25, Salvation Army Road, beside Keto Filling Station, Ekotedo, and opposite Baptist Bookshop, Okibola, Fawori, number 66, Okigwe Road, 0803-354-5426 or 0701-524-8351.
10: And show the light solar. Your electricity is assured.
11: Do you know that you have the right to quality broadcasting? The National Broadcasting Commission says any person, group of persons, or organization aggrieved by the content of a broadcast or the conduct of a broadcast station may lodge a complaint to the station and or write to the Director General. National Broadcasting Commission, number 20, Ibrahim Taiwo Street, Asokoro, Abuja. Or send a mail via info@nbc.gov.ng. Please ensure that your complaint includes name of the broadcast station, title of the program, date and time of broadcast, and essence of the complaint. Also, remember to include your name, address, telephone number, email, and append your signature. Note that your complaint must reach the NBC within 14 days of the queried broadcast. NBC, your right to quality broadcasting.
12: The Black Experience is 10 years old, a decade of music, culture, unforgettable live performances, and pure Sade Black. Sade Black presents 5 p.m. in Ibadan, a remarkable live music experience featuring a full orchestra, bringing a completely new experience to the city for incredible performances from Terry Apala, Alhaji Taye Currency, Dr. Yinka Ayefele, T-Famous, Billy Rano, King Wiser, Fabulous PC,
13: Lyrics, Chill Natural,
12: Tem Keys, Lekon Okonso, and many more. Sunday, 11th of October 2026. Time 2 p.m. Venue Jogo Event Center, Ibadan. For tickets, regular at just 5,000 naira only. Tables are available for 2 million naira, 1 million naira, and 500,000 naira. For table reservations, please call 0812-575-4785. You can get your tickets at www.felixentertainment.com. Proudly supported by Cap Labs Ride,
14: Cap Constructions,
15: Jaru Entertainment,
16: Flash FM.
17: Flash FM 105.5.

0: ìdárayá wá lóríṣiríṣi. Gbogbo ohun tó bá ti ní í ṣe pẹ̀lú ìròyìn eré ìdárayá, ó ti yé yín. Apá abibilẹ̀ ti lè gbọ́ ilé tẹ́ ti lè mọ bó ṣe ń lọ. Lorúkọ olóòtú ètò yìí ọ̀túnba Babátúndé ọmọ Ọláwú Alex Ferguson ìyá Àgùntà sọ́ọ́lù ọkùnrin ogun. Bákan náà, Ṣọlá ààrẹ ó di mega cha ìdálayé lọ lọ́wọ́ bọ́tìnì mi tí ó jẹ́ kẹ́ máa gbádùn mi yẹn fún ti tàṣálẹ̀ Olúwa Fẹ́mi Williams, Willio Sport. Àjọ wà ní àjọṣe gbogbo ẹ̀ tí ó dùn tí gbọ́ngbọ́n dẹ̀ máa kan sí yẹn fún ti tàṣálẹ̀ yìí. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ń kó àǹfààní ń bẹ láti wò wá yẹn lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook. Ẹ̀yin náà lọ darapọ̀ mọ́ wa ń bẹ̀. Àwọn tiwa ti wà ń bẹ̀ bìbà. Ṣé wọn mọ bálànà Ayọ̀mídé lọ sìn. Wọn ò mọ̀ ṣe àfihàn wà yẹn lápá abẹ̀ yẹn. Síkírú Àyìndé ojú ìtèrè lorúkọ ti tèmi. Ọmọ ọmọ Àkítíkorí nígboro ọdẹ òun Àkítíkorí wà. Ó yá pápá àpáká sọ́sọ́wọ́ iwájú àmọ́ kí n tó máa lọ. Ẹ̀jẹ̀ á tún máa jára wa tán. Torí pé bàbá ń sọ nípa cashport, àwọn èèyàn ti ń láǹfààní láti máa gbẹnu sí látàárọ̀. Òun làwọn èèyàn ti ń gbẹnu sí cashport o. O ní 1,000,000, o ní 500,000, àwọn ọlọ́pẹ́ ń gba ọpẹ́ wọn. Bẹ́ẹ̀ náà ló tún ṣe máa ṣẹlẹ̀ lálẹ̀ torí pé mọ̀jà gbọ́kun ò síbẹ̀. Wọ́n tún máa gba ọpẹ́ yẹn láṣálẹ̀ tèmi. *347*1004* yẹn náà lẹ máa fi gbórí wọlé àbí kẹ́ gba ojú òpó ti ayélukára wọlé ìyẹn www.cashair.ng. ẹ tún láǹfààní láti bá bẹ́ẹ̀ yẹn wọlé. Ẹ má gbàgbé pé promo yẹn ìyẹn play 3 get 30 ticket promo yẹn náà láǹfààní láti máa lọ. Bí èèyàn bá ta mẹ́ta, àwọn tó bá ta mẹ́ta yẹn tí wọ́n ta lẹ́ẹ̀kan náà ni o. Àwọn ni wọ́n ní àǹfààní yẹn. *347*1004*#. Àbí www.cashair.ng ìyẹn www.kashe.ng. ẹ tún láǹfààní láti bá bẹ̀ẹ̀ yẹn wọlé. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn. Ẹ jẹ́ kí n gba àárín gbùngbùn orílẹ̀-èdè wa Nàìjíríà wọlé kákọ́ ti pẹlẹbẹ ká fi mọ́ọ̀lẹ̀ jẹ. Torí pé bá a bá ń sọ nípa ikọ̀ ti Shooting Stars, wọ́n fi ìròyìn léde o. Wọ́n fi ìròyìn léde. Lánàá, mò ń jó di mímọ̀ fún yín pé àwọn supporters, àwọn olólùfẹ́ ikọ̀ ti Shooting Stars pé wọ́n ń fi ẹ̀hónú hàn lé tó dẹ̀ jẹ́ pé ìfigagbága ilé ti ikọ̀ ti Shooting Stars igbá kojú ikọ̀ ti Kano Pillars. Ìfigagbága ọ̀hún lẹ́yìn tí ìfigagbága parí, ọ̀rọ̀ ọ̀hún di bóòlọ ìyá mi o. Lé tí àwọn olólùfẹ́ ikọ̀ ti Shooting Stars tí wọ́n fi ń láǹfààní láti máa fi ẹ̀hónú hàn, mo sọ fún yín lánàá, mo ń ka ìròyìn yẹn sí yín létí lánàá. Àmọ́ ní báyìí, ikọ̀ ti Shooting Stars, ìgbìmọ̀ ilé tó ń ṣàkóso ikọ̀ ti Shooting Stars, wọ́n ti fi ìròyìn léde, wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ yìí pé lóòótọ́ kìí ṣe ń táwọn náà plan òun lélẹ̀ yìí o. Àwọn náà ò rò pé bóyá bí sáà ó ṣe bẹ̀rẹ̀ bí nǹkan ó ṣe lọ òun rèé. Ṣùgbọ́n ní òjijì òun làwọn náà ṣàdédé rí i pé pẹ̀lú bí tí nǹkan dé dúró yìí, nǹkan ò ṣẹnu ru ẹnu re fún ikọ̀ ti Shooting Stars. Pàápàá jùlọ àwọn ìfigagbága méjì eléyìí tí wọ́n gbá kan ìnílé tó jẹ́ pé ọ̀mì òun náà ni wọ́n ta. Shooting Stars management wọ́n jẹ́ ó di mímọ̀ yìí pé kìí ṣe ń táwọn náà rò ní nǹkan tó ṣẹlẹ̀. Bí ọ̀rọ̀ bá wá rí báyìí, wọ́n ní bí àwọn olólùfẹ́ tán bá ń fi ẹ̀hónú hàn tán ń sọ pé nǹkan ò gbọ́dọ̀ mọ bá báyìí lọ. Wípé tó bá ti rí báyìí, a jẹ́ wípé ní tí wọ́n sọ dandan ni kí àwọn òṣìwò níbo ni akùdé ti wá, níbo ni kùdìẹ̀kudiẹ, níbo ló kù sí. Gbogbo ẹ̀ náà làwọn náà ń gbé yẹ̀wò pé ọ̀rọ̀ ṣe lè rí báyìí. Àwọn mọ̀ pé ìfẹ́ àti àdìsọ́kàn eléyìí tí àwọn olólùfẹ́ ikọ̀ ti Shooting Stars tí wọ́n ní, ìyẹn sí ikọ̀ ti Shooting Stars, òun ló jẹ́ kí wọ́n mọ̀ fi ẹ̀hónú hàn o. Àwọn dẹ̀ wá dúpẹ́, àwọn appreciate àti lé o àti òkèta o àtìlẹ́yìn eléyìí tí wọ́n ṣe fún ikọ̀ ti Shooting Stars. Àwọn ìgbìmọ̀ wọ́n láwọn dúpẹ́, àwọn mọ̀ lóore. Ṣùgbọ́n ohun tó bá ti wá fẹ́ mọ́ mú bí gbódò ńroṣọ tó ti fẹ́ mọ́ mú bí jàgídíjàgan lọ́wọ́, pàápàá jùlọ tó bá ti mú kí a fẹ́ mọ́ fara ni àwọn ìgbìmọ̀ ilé tó ń ṣàkóso ikọ̀ ti Shooting Stars àbí àwọn òṣìṣẹ́ àbí àwọn bí agbábọ́ọ̀lù wípé ìyẹn nìkan òun làwọn ò ní faramọ́ o gẹ́gẹ́ bí ikọ̀ ti Shooting Stars bí wọ́n ṣe fi ìròyìn léde wípé tó bá ti ń di pé ó ti ń mú bí Fionlens dání tó ti ń dàbí ẹni pé bọ́dì ti ń wáyé lóríṣiríṣi àwọn ò ní faramọ́ yẹn torí pé ń tẹ́ bèrè fún àwọn ò bójú wa àtúnṣe máa wáyé àmọ́ ẹ mọ́ gbàgbé wípé àtúnṣe tẹ́ ẹ fẹ́ ó wáyé yìí àwọn tí ó ń ṣe àtúnṣe náà lẹ fẹ́ mọ́ fara ni o wípé àwọn ò ní gbárù rẹ o gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìròyìn léde bákan náà wọ́n jó di mímọ̀ pé ǹjẹ́ tá a bá rí olólùfẹ́ kí olólùfẹ́ tó bá ṣe àṣemọ́ṣe ó ṣe é ṣe kí òfin ó dé ìyẹn láti mọ̀ wá sí ìyẹn pápá àṣeré o abárí olólùfẹ́ tó jẹ́ pé bíi kòjọ bíi blóòkòjọ kan yóò mọ̀ yọ sí agbábọ́ọ̀lù àbí management wípé àwọ̀ fi kélé òfin wọn ò fi gbé irú olólùfẹ́ bẹ́ẹ̀ wọ́n tẹ̀síwájú wípé níbi tí nǹkan dé dúró yìí ó ń bà ni kò tí ì bàjẹ́ torí pé bá a bá wo sáà sáà gánṣẹ́ bẹ̀rẹ̀ ni ọmọge lọ́jọ́ wà gẹ́gẹ́ bí ikọ̀ ti Shooting Stars pé wọ́n ṣe jó di mímọ̀ pé season ṣì young o kò tí ì sí nǹkan tí ó bàjẹ́ débi wípé ó di pé àmọ́ yọkù mọ̀ yọ pónpó ìyẹn sí àwọn ìgbìmọ̀ ikọ̀ ti Shooting Stars bí nǹkan ṣe jẹ́ nìyẹn o bí nǹkan ṣe jẹ́ nìyẹn ìdíje league àgbọ̀jẹ́ ilẹ̀ wa nigeria premier football league ó tẹ̀síwájú lẹ́ni kódà gan lọ́la yóò tún máa wáyé bó bá di ọjọ́ ìsinmi sunday náà yóò tún máa láǹfààní láti wáyé ikọ̀ ti katsina united lẹ́ni fi àjẹ ikọ̀ ti èyínbá international àmì ayò 4-2 ló bá dé bákan náà ìkòròdú city òun àti kọ kwara united bó bá ń di láago mẹ́rin lọ́la rangers bees òun àti kọ niger tornadoes lọ́la náà ni bó bá wá ń di ọjọ́ ìsinmi lọ́jọ́ sunday àwọn ìfigagbága ilé aago mẹ́rin ni ó máa wáyé lọ́jọ́ sunday worry wolf òun àti kọ ti inter lagos ni bákan náà sporting lagos òun àti kọ bendel insurance plateau united ó máa gba ikọ̀ ti kano pillars lálejò nasarawa united òun àti kọ doma united amajaja united barao fc òun àti kọ enugu rangers ni abia warriors òun àti kọ ti rivers united kunt kaliva ó máa gba ikọ̀ ti 3sc lálejò ìyẹn ní ọjọ́ ìsinmi ọjọ́ sunday ní dédé aago mẹ́rin òun ni ìfigagbága yẹn máa láǹfààní láti wáyé *347*1004*1# lẹ máa fi gbórí wọlé lórí ti káàṣì ẹ̀yẹn *347*1004*1# àbójú òpó ti tayélukára ìyẹn www.kase.ng láǹfààní láti bá bẹ̀ yẹn wọlé ókè ó dàgbọ́n ti tàwọn obìnrin bá a bá ń sọ nípa los angeles 2028 ìyẹn olympic qualifier ẹ̀yẹn lágbọ́n ti tàwọn obìnrin orílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn ikọ̀ ti super falcons wọn láǹfààní láti fìyà jẹ orílẹ̀-èdè comoros o ìfigagbága tó wáyé lẹ́ni ìyẹn nílùú kẹ́nẹ́ rẹ́mọ ìfigagbága tó wáyé àmì ayò méjì sódò ni comoros jẹ́ ò lọ́wọ́ ikọ̀ ti super falcons torí pé michel alozie òun àti uchenna kanu àwọn méjèèjì ni wọ́n láǹfààní láti mi àwọn méjèèjì yẹn ìgbésẹ̀ àkọ́kọ́ nìyẹn o ìyẹn first leg orílẹ̀-èdè ti comoros ṣe gbàgbé pé mo jayín tán wípé orílẹ̀-èdè comoros nàìjíríà ní pápá àṣeré ìkẹ́nẹ̀ náà náà ti gba home game wọn òun ni wọ́n gbálé nìyẹn torí pé ikọ̀ ti super falcons ló yẹ kó wà láwé lẹ́ni home game wọn ni comoros ti gbálé nìyẹn bó bá di ọjọ́ tuesday ó ní return leg orílẹ̀-èdè wa nàìjíríà níbẹ̀ náà látún ti gba second leg yẹn nílùú kẹ́nẹ́ bí nǹkan ṣe jẹ́ nìyẹn o àmì ayò méjì sódò òun ló bá dé lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook ẹ lọ darapọ̀ mọ́ wa àwọn tiwa ń bẹ̀ bìbà àwọn ìfigagbága lóríṣiríṣi ìbá bá ń sọ nípa league nílẹ̀ europe ti gbìnàyá o league ti gbìnàyá ìdíje ti la liga ó wáyé lẹ́ni bákan náà bó bá ń di ọ̀la yóò tún máa tẹ̀sọ́wọ́ iwájú ìdíje ti french league one náà wáyé lẹ́ni nínú ìdíje ti la liga malaga òun àti kọ ti espanyol àmì ayò kọ̀ọ̀kan ni wọ́n jọ gbá wọlé ara wọn ìdíje ti german bundesliga bákan náà lọ́mọ́ sórí borussia dortmund àti werder bremen àmì ayò méjì ni wọ́n jọ gbá wọlé ara wọn lens fi àjẹ lyon ìyẹn nínú ìdíje ti French League 1 pẹ̀lú àmì ayò méjì sẹ́yọ kan bó bá ń di ní ọ̀la EPL náà a máa gbìnà yá padà àwọn líìgì lóríṣiríṣi òun ò mọ̀ wáyé lọ́la ikọ̀ ti Arsenal àti ikọ̀ ti Leeds United ló máa ṣíde líìgì padà lọ́la ní déédé aago méjì láàbọ̀ Real Madrid òun àti ikọ̀ Villarreal ni àwọn fẹsẹ̀wọnsẹ̀ pọ̀ ní ọ̀la kò sí àkókò ni óyá pápápá ẹjẹ́ á sún sọ́wọ́ iwájú Cristiano Ronaldo ìfigagbága tó wáyé ìyẹn ní ìṣe ìrọ̀lẹ́ ikọ̀ ti Al Nassr láǹfààní láti borí pẹ̀lú àmì ayò mẹ́ta sódò Cristiano Ronaldo òun náà lomi àwọn àkọ́kọ́ ìyẹn fún ikọ̀ ti Al Nassr léè tó dẹ̀ jẹ́ pé ó fi ìtàn balẹ̀ àlàyé ń kọ̀ntínú pẹ̀lú ìtàn rẹ̀ lọ ní kíkọ gbogbo ohun tó ṣẹlẹ̀ yẹn àlàyé ti fìyẹn sẹ́yìn bí ìgbà tí eégún bá fi sọ ni torí pé nínú ìdíje ti Saudi Pro League nínú ikọ̀ ti Al Nassr ikọ̀ ti Al Nassr kò sọ́mọ náà o Cristiano Ronaldo ló mi àwọn tó pọ̀ jù ìyẹn fún ikọ̀ ti Al Nassr nínú ìdíje ti Saudi Pro League ni o bá a bá ń sọ nípa all time top scorer Cristiano Ronaldo ni o ìyẹn fún ikọ̀ ti Al Nassr ni mò ń sọ torí pé gbogbo àwọn eléyìí tó ti láǹfààní láti mìyẹn nínú ìdíje líìgì ó ti mi àwọn eléyìí tó ń lọ bíi 16 ìyẹn 106 goal nínú ìfigagbága eléyìí tó ń lọ bíi 114 game 106 goals òun ló ti ní àmọ́ bá a bá ń sọ nípa gbogbo àwọn lápapọ̀ eléyìí tó ti mìyẹn fún ikọ̀ ti Al Nassr 133 goals òun ni gbogbo àwọn tó ti mìyẹn nínú àwọn ìfigagbága àwọn competition lóríṣiríṣi fún ikọ̀ ti Al Nassr ó ti mi 133 goals bá a bá ń sọ nípa nínú ikọ̀ ti Al Nassr ẹni tó ní àkọsílẹ̀ yìí tẹ́lẹ̀ tó mi àwọn tó pọ̀jù fún ikọ̀ ti Al Nassr nínú ìdíje ti Saudi Pro League Al-Shalaw òun ló mi àwọn tó pọ̀ jù báyẹn tẹ́lẹ̀ 103 goals in 205 games ni àmọ́ Cristiano Ronaldo ti bá àkọsílẹ̀ yẹn ó lè tó ti yálẹ̀ bí nǹkan ṣe jẹ́ nìyẹn o ipò ẹlẹ́ẹ̀kẹfà ló wà ìyẹn nínú all time top scorer ìyẹn nínú ìdíje ti Saudi Pro League ipò ẹlẹ́ẹ̀kẹfà ni Cristiano Ronaldo wà with 106 goals ẹni tó mi àwọn tó pọ̀ jù ìyẹn fún nínú ìdíje Saudi Pro League tó mi àwọn tó pọ̀ jù Omar Alisomah ni ọmọ bíbí orílẹ̀-èdè Syria 162 goals òun lòun ní bí nǹkan ṣe jẹ́ nìyẹn mo padà sórílẹ̀-èdè Portugal torí pé bá a bá ń sọ nípa àjọ eléyìí tó ń ṣe kùkárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn ní orílẹ̀-èdè Portugal ìgbìmọ̀ eléyìí tí wọ́n gbé kalẹ̀ eléyìí tí ó mọ̀ rí sí awuyewuye tó bá ń ṣẹlẹ̀ àti ìgbẹ́jọ́ fún ẹni tó bá jẹ̀bi ẹ̀sùn tá a bá ń sọ nípa disciplinary committee wọ́n ti jẹ́ òdi mímọ̀ yìí pé pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n gbé àwọn ẹ̀sùn àti àwọn ìjìyà lóríṣiríṣi jáde ìyẹn fún gbogbo àwọn tó ṣẹ̀ àmọ́ sí ìyàlẹ́nu wọn ò dárúkọ Cristiano Ronaldo sí nínú àwọn tí wọ́n fẹ́ sanction tí wọ́n gbé list wọn jáde Cristiano Ronaldo sí níbẹ̀ léyìí tó jẹ́ pé àwọn èèyàn ń wò pé ó ṣeé ṣe kó jẹ́ pé àbí wọ́n ti dáríjìn ara bí ni àbí wọ́n dín ìjìyà rẹ̀ kù ni ṣùgbọ́n ohun tó ṣáà jẹ́ ìròyìn ibẹ̀ ni wípé wọn ò dárúkọ Cristiano Ronaldo ìyẹn nínú gbogbo àwọn tí wọ́n sanction tí wọ́n gbé jáde lénìí ìyẹn ní orílẹ̀-èdè Portugal ṣé ẹ gbàgbé pé ṣáájú ni Cristiano Ronaldo náà ti tọrọ àforíjìn léyìí tó dẹ̀ gbà wípé gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí òun jẹ̀bi ẹ̀sùn ohun tó bá tọ́ sí ẹni tó bá jẹ̀bi irú ọ̀rọ̀ báyìí ó ní kí wọ́n mọ̀ dáríjìn òun àmọ́ gbà pé òun jẹ̀bi òun dẹ̀ ṣetán láti fèsì ìjìyà eléyìí tó bá wà ń bẹ̀ pé òun ṣe àṣìṣe òun gbà pé òun ṣe àṣìṣe bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rí ìròyìn jẹ́ kó di mímọ̀ yìí pé ẹni tó bá ṣe irú nǹkan tí Cristiano Ronaldo ṣe eléyìí tó bínú kúrò ń camp ìjìyà oṣù mẹ́fà òun ni wọ́n á fi bá àna ẹ̀ pẹ̀lú àwọn owó ìtanràn kan oṣù mẹ́fà òun ni ó pọ̀ jù nìyẹn bákan náà ló ṣe wá jẹ́ wípé ó tiẹ̀ wá kéré jù ìjìyà ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ìyẹn 15 days ó tún wà fún ó kéré jù nìyẹn àmọ́ ó pọ̀ jù 6 months ni lè tó dẹ̀ wá jẹ́ pé wọn ò tí ì gbé ìdájọ́ kankan kalẹ̀ ìyẹn lórí Cristiano Ronaldo wọn ò mention rẹ̀ lára àwọn tí wọ́n fẹ́ sanction lẹ́ni 3 months ń bẹ 6 months suspension ńbẹ́ńbẹ́ 3 months ńbẹ́ńbẹ́ but minimum of 1 month sí 15 days òun náà wà ńbẹ́ àmọ́ tó bá jẹ́ pé 15 days yẹn òun ni wọ́n padà fún Cristiano Ronaldo tó jẹ́ minimum wọ̀n yẹn ni wọ́n fún àjẹ́ wípé ìfigagbága eléyìí tí wọ́n á máa gbá kojú ọkọ̀ ti waste àti orílẹ̀-èdè Denmark yẹn ní ọjọ́ kẹrìnlá àti ọjọ́ kẹtàdínlógún nínú oṣù kọkànlá tó ń bọ̀ yìí àjẹ́ pé ó ṣe é ṣe kó gbá match yẹn tó bá jẹ́ pé 3 months ò ní wọ́n fún àjẹ́ pé yóò pàdánù àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ nìyẹn o ìyókù tún di inú oṣù kẹta ọdún 2027 nígbà tí wọ́n bá ti wà ní quarter final stage àjẹ́ pé ó di inú oṣù kẹta nìyẹn àmọ́ tó bá jẹ́ pé 15 days yẹn ìyẹn mínímọ̀ yẹn ò ní wọ́n padà bá yí ọ̀rọ̀ rẹ̀ sí torí pé ìròyìn jẹ́ òdi mímọ̀ pé torí pé ó ti tọrọ àforíjìn tó gbà pé òun jẹ̀bi ó ṣeé ṣe kí ìyá rẹ̀ kó mọ̀ kún tó bí nǹkan ṣe jẹ́ nìyẹn bí nǹkan ṣe jẹ́ nìyẹn ó yá pápápá *347*1004*#*347*1004*#* lẹ máa fi gbórí wọlé ìyẹn lórí ti cashport fún ti tàṣálẹ̀ *347*1004*#. àbójú òpó tayélukára ẹ̀ tún láǹfààní láti bá bẹ̀yẹn náà wọlé ìyẹn www.cashair.ng lórí ìkànnì ìbánidọ́rẹ̀ ti facebook ẹ ṣe gan ni o tẹ wà ń bẹ̀ yẹn torí tiwa gbogbo yín pátá mo dúpẹ́ lọ́wọ́ àwọn tiwa wọ́n ti dúró síbẹ̀ bíbà ẹ ṣe gan ni o dára agboola bákan náà saliu jelil àjẹrú ibẹ̀ nìyẹn gbogbo màlété àfinjú ẹnjiníà tó mọ ìyọ́pẹ́yẹmí alẹ́ṣinlọ́yẹ àfíìs adégbìtẹ́ ẹ ṣe gan ni o àkànó nation yusuf ọlátúnjì olórúkọ babanu ramon arẹ́ṣingun alátaníyọ̀ àfíìs bákan náà tí mọ́ni bàbà ẹ ṣe gan ni tẹ wà ń bẹ̀ yẹn torí tiwa matthew olùṣègùn ọ̀lànìyàn kabir oyèwọlé kb nìyẹn lágbolé mọ́tàlá dára agboola nurudeen akànnì ẹ ṣe gan ni o ọpẹyẹmí alẹṣinlọyẹ gbogbo yín pátá mo dúpẹ fún ogunyẹmí sefiu ẹsọjẹ ẹ ṣe gan ni tẹ wà ń bẹ yẹn torí tiwa king akim ọmọ jagaban ẹ ṣe gan ni o gẹgẹ bí mo ṣe ń babọ lẹẹkan orílẹ̀-èdè argentina owó tí bá a bá ń sọ nípa ohun tó wọlé torí pé gbogbo àwọn agbábọ́ọ̀lù yẹn láti orílẹ̀-èdè benin republic gẹ́gẹ́ bí ìròyìn ṣe ń fìdí ẹ̀ múlẹ̀ ní oúnjẹ òdi mímọ̀ yìí pé àwọn àjẹmọ́nú kankan wọn ò rí gbà o ìyẹn ní orílẹ̀-èdè benin republic àwọn agbábọ́ọ̀lù gba àjẹmọ́nú kankan bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rí ìròyìn jẹ́ òdi mímọ̀ yìí pé owó tí àjọ ti afa ìyẹn àjọ ilé tó ń ṣe kòkárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè argentina owó tí wọ́n realize ń lọ bíi $10-15 million ò ní owó tí wọ́n rí ìyẹn níbi ìfigagbága ìdágbére ti Lionel Messi ṣó wá yẹ kó rí bẹ́ẹ̀ àmọ́ àjọsọ ti ọ̀rọ̀ dandan ni kíyẹn ti wáyé ìyẹn ṣáájú rò pé yẹn jẹ́ bíi kò sí ìyànjẹ́ bí ìyẹn àjọsọyépọ̀ ọ̀rọ̀ ó ṣáti wáyé pé bí nǹkan ó ṣe lọ òun lélẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olùkọ́ni fún ikọ̀ àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè benin republic ìyẹn genetra ó jẹ́ ó di mímọ̀ yìí pé agídí ni òun gan lòun fi ráyè gba signature tó ń sàìn jẹ sí Lionel Messi kan eléyìí tó ń bẹ lọ́wọ́ òun láti 2018 tóun fún ẹni tó jẹ́ olùkọ́ni ikọ̀ àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè argentina tá a bá ń sọ nípa Lionel Scaloni tó bóun buwọ́ lu jẹ sí ó ní agídí lòun gan fi rí yẹn ṣe gbogbo àwọn agbábọ́ọ̀lù ohun tí wọ́n fẹ́ ya fọ́tò papọ̀ pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè argentina pàápàá jùlọ Lionel Messi ó ní gbogbo ẹ̀ pàbó ló já sí o ó ní pàbó ló já sí ó ní ti bónọ́ọ̀sì ò ṣe bónọ́ọ̀sì ò ti ẹ̀ dùn òun bíi dídínáì eléyìí tí wọ́n dínáì àwọn agbábọ́ọ̀lù ìyẹn láti orílẹ̀-èdè benin republic *347*1004*#*347*1004*#. Àbójú òpó táyé lukara yẹn www.cashier.ng. Ok, ta lẹni tó ni nọ́mbà ẹ̀. Ìfigagbága eléyìí tó wáyé ìyẹn láàrin orílẹ̀-èdè Argentina àti Angola ní ọdún tó kọjá lọ. Ní November 14 ni ìfigagbága yẹn láǹfààní láti wáyé. Ok, oṣù tó ń bọ̀ náà ni ó pé ọdún kan, oṣù tó ń bọ̀ ni. Ìfigagbága yẹn, ìjọba orílẹ̀-èdè ti Angola owó tó ná tó san ìyẹn fún àjọ eléyìí tó ń ṣe kùkárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Argentina tá a bá ń sọ nípa appearance fee owó tó san is $12 million. Owó ńlá ni ìjọba orílẹ̀-èdè Angola san ìyẹn fún orílẹ̀-èdè Argentina pàápàá jùlọ tá a bá ń sọ nípa àjọ eléyìí tó ń ṣe kùkárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Bá a bá dẹ̀ ń sọ nípa àwọn spectator tó ń jáde wá wo bọ́ọ̀lù ọ̀hún nígbà náà 50,000 ni. Àmọ́ ní báyìí orílẹ̀-èdè ti Benin Republic ò rí nǹkan tó jọ mọ́rú eléyìí. Lóòótọ́ wọn ò lè gbárù nǹkan báyìí kọ́ ni tá à ń sọ. Àmọ́ àjẹmọ́nú lásán ìyẹn wọ̀yà fún àwọn agbábọ́ọ̀lù kò yẹ kí wọ́n mọ̀ rí nǹkan kan gbà. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn o, ilẹ̀ adúláwọ̀ a sì níṣẹ́ ṣe, a níṣẹ́ ṣe pàápàá jùlọ nídìí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. 0803 òun ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn, 0803 ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn. Bákan náà 4775 òun ló parí ẹ̀, 0803 ta lẹni tó ni owó yìí, ta lẹni tó lowó yìí, ta lẹni tó lowó yìí. 4775 òun ló parí nọ́mbà yẹn. Ok, 0803 ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn, 5794775 òun ló parí ẹ̀ fún ìgbà àkọ́kọ́ àpè ẹni ọ̀hún ọ̀gbẹ́ kó tó di pé. Hello, ẹ kálẹ̀ orúkọ yín àti ibi tí ẹ ti ń sọ̀rọ̀ láti ìkànnì Splash FM ni.
1: Hamza Tajudeen
0: láti Soka. Bá a bá ń sọ nípa káàṣì ẹ̀ṣẹ́ ẹ ti jẹrí tẹ́lẹ̀. Èló lẹ jẹ láàsì yẹn?
1: Mo kọ́kọ́ jẹ 150 kan.
0: Ok.
1: Mo tún jẹ 20,000.
0: Ok, Mr. Tajudeen tó tún ti jẹ 50,000 naira yẹn ní àṣálẹ̀ ẹ ti jẹ 50,000 naira. Customer care máa pè yín bó ṣe pè yín gbà yẹn, owó yẹn ó ṣe wọlé, wọ́n jẹ́ kẹ́ ẹ mọ̀. Ok, Ọlọ́run àtẹ́lẹ́dá yín ni. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn o, lórúkọ lóòótọ́ ètò yìí. Ọ̀túnba Babatunde Ọmọláwùwọ̀ Alex Ferguson. Bákan náà Ṣọlá rẹ̀ ó di mega child lọ́lọ́wọ́ bọ́tìnì mi tó jẹ́ kẹ gbádùn mi yẹn fún ti tàṣálẹ̀. Olúwa Fẹ́mi Williams William Sport àjọṣe tó fi dùn tí gbọ́gbọ́n fi kọ́ sí ni. Síkírú Àyìndé ojú ìtèrè lórúkọ ti tèmi. Títí ọjọ́ Sunday táwọn pàdé ní ìkànnì Lágilúlaago 12 Ire Atayọ̀ pẹ̀lú Bùkún láfi pàdé ó dàbọ̀.
2: Àwọn tí ní Splash FM la wá fẹ́ máa gbọ́. Splash FM, owó wa fẹ́ máa gbọ́.
3: Splash 105.5 FM, the integrity station.
4: Splash FM 105.5.
5: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kìí ṣe àṣeyọrí nìkan, ó jẹ́ ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kìí wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan, a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
6: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
7: Ìṣègùn làwà ní. ǹjẹ́ òun la àwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
8: Tàbí òun dojúkọ ipò tó fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
7: Èyí gan ló mú kí ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkànto ètò ìwòsàn ìrora ọkàn.
9: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ni Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní déédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
7: Lórí ètò ìwòsàn ìrora ọkàn, la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
8: Èrè aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
7: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
9: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní déédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
8: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.
10: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Silkly, it's your time to shine.
11: Ọjọ́ iwájú pé ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wàhálà ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama àbí ò fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A levels. Ààyè wà fún ọ ní WMOU. Ààyè àti kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ sọ HND di BSc náà wà, ìyẹn HND conversion àti BSc top up. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fanilápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn tàbí number 1A, Ọba Akran Avenue, Ikeja, nílùú Èkó. Pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria. West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga. Kó o dẹni ìtayé ń wárí fún láwùjọ.
4: Splash FM 105.5.
2: Ó ń kilẹ̀, ó ń milẹ̀, ó ń kilẹ̀, ó ń milẹ̀.
12: Ṣebí
2: ẹ ń gbọ́ bó ṣe ń dún?
3: Splash 105.5 FM, The Integrity Station.

0: Baba mi agbalagba oye ipa nla to ju ipa lo Olorun ojiji ada ope pada fun olekan na ogo ni fun o Jesu Jesu Oluwa wa eyin olufe ki se gbo ba to npa iwo la kasakasaka baba re ni Olorun re ni olugba bo lo se mo beere owo nje lo dadi e to dibo ba ki be baba mi o ba n go owo nje mi no awon bi to ba ti yo pa iwo to ba fi ipo jina o ni mo sumo yin ju isan orun yin lo oro kelekele pelu Jesu I mo ye down to nbe sa wa so fun baba daddy mi ni o Jesu ni daddy mi daddy dada ni daddy mi kan so fun daddy e to ba se po lo n daddy ti e o bo mi mo pe Jesu n daddy mi wa so fun e se weekend fun mi ose to ti tan oluwa se weekend fun mi atawon omo mi Olorun be wa wo ko su yo to tan in the name of Jesus Christ bi omo ti nbe ninu okan ti bug mind here sugbon won ni so fun o pe Olorun ipe mi yo be owo in the name of Jesus Christ eyin olufe se le jajo dide mo fe ka jo ki hallelujah nla mejo si baba mi ipa ninu ipa ase ninu ase a si si ogo mesan e ki hallelujah yen bo se wu yin hallelujah is an heavenly language you shout it anywhere anyhow somebody stand up and shout eight hallelujah eight oh yeah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ogo mesan ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo fun messiah tewo ogo fo lorun orun aye mi ori bi ota se fe kori ewo ota fun o ni ki won saye re samalamala ki won se lese ki won ba nkan je bo olohun o gba e ki gbe so tele mi leyin olohun ojo yin olohun agbe oga eyin olufe mo fe sare so nkan mejo eti oluwa ni ki so fun yin pe e make sure pe sa fun tabi ko fi le to ba se po mo se gbogbo nkan ko ni adua opo yin le n gbadua awon die ni resi Àmọ́ yá àwọn tí ń bẹ lórí òkè àwọn mélòó ni wọ́n ń rátẹ́gùn titun olùfẹ́ bí àwọn nǹkan ìbá kúrò lójú ọ̀nà rẹ ayé rẹ a sì sáré àdúrà rẹ ò ní pẹ́ o ò ní mọ̀ dààmú kìí ṣe dandan kọ́ gbà wẹ̀ kẹ́mi ó tó fẹ́ bọ́ kó tó di pọ́ lọ ń sàánú rẹ mo sọ fún sísà kan nígbà tó lóun gbáwé ọjọ́ mẹ́jọ àbọ̀jọ́ mẹ́sàn-án tí ẹ mọ́jọ́ ti ń gbà mo ní fún kí ni o ní torí pòun fẹ́ lọ́kọ̀ mo ní Ọlọ́run ò burú tó báyìí ìgbà tó bá fi gbàwẹ́ bíríbírí ọjọ́ mẹ́sàn-án tán o ní fáìn mọ́ and gbogbo omi ara ó ti yọ́ dànù oh my god mo wá bẹ̀rẹ̀ sí ṣàlàyé fún mo bẹ̀rẹ̀ sí fi Ọlọ́run ìfẹ́ hàn mo bẹ̀rẹ̀ sí sọ bàbá kan tó jẹ́ bàbá tó ju bàbá lọ Ọlọ́run tó fẹ́ràn wa débi wípé nígbà tí àwa wà lẹ́lẹ́sẹ̀ Kristi ti kú fún wa ìwọ ni ó se ń tọ́ yẹ kó o ṣe àwọn nǹkan tó bá yẹ kó o dẹ́wọ̀ àwọn tó bá yẹ kó o mú kúò ni kó o mú kúò kọ wá wò bọ́lọ́ ṣe dáa tó Ọlọ́run ìfẹ́ àwa yìí ó Ọlọ́run ìfẹ́ o àwa ń jù bá rẹ bóyá tó jẹ́ mọ yìí bàbá wa tó ń bẹ lọ́run bàbá tó bí mi lọ́mọ èmi àti ẹjọ́ pálí gan ọ fẹ́ràn mi jù so èmi àti ẹ lájọ́ mọ wọlé tájọ́ mọ jáde so mọ ọmọ tí ń pè ní ìkẹ bàbá tí n bá kàn nílò nǹkan máa kàn sọ ni màá ní bá mi mo mọ pé dádì mi màá ní bá mi ẹ kàn fún mi ní nǹkan báyìí ẹ ṣe nǹkan báyìí mi ò tí ẹ àwọn gan wọn máa bí mi pé kí n lọ fẹ́ and that is how relationship between father and son father and daughter tó bá tún wá jọ ọmọbìnrin ni bàbá mọ kẹ wọn ni ẹja mẹnu kú mbẹ kí làwọn nǹkan tó gbọdọ mú kú mẹjẹẹjọ ni màá sì fi wọn gbàdúrà fún ọ alákọ̀ọ́kọ́ ni mo pè ní jẹ́lọ́sì olùfẹ́ ẹnìkan ní kílẹ̀ wí yẹn jẹ́lọ́sì olúwa ní ń kìlọ̀ fún yín ni ẹ̀mí ń bẹ lára mi ó ní kí n sọ fún ọ mọ̀mọ́ owú jíjẹ bọ́ọ̀ bá fẹ́ para rẹ sinmi dọ̀ yé jowú mọ́ and bọ́ọ̀ bá ń gbọ́ mi láàárọ̀ kùtùkùtù yìí bí ọba ṣe ń pé owú náà ń jẹ sáá àìmọye nǹkan ló gbé sọnù àìmọye nǹkan ló taari sọnù àìmọye nǹkan ni ó gbà lọ́wọ́ rẹ ìwọ mọ̀mọ́ ìwọ bàbá tí ń gbọ́ mi lè sọ̀ra fún owú nǹkan alákọ̀ọ́kọ́ nìyẹn bí ìmọ̀ bọ́yá ẹ lè gbé ẹsẹ̀ mẹ́rin síwájú kí n pàṣẹ báyìí lolúwa wí mo dúró nínú jègbojègbo àṣẹ elédùmarè ọfà owú lára rẹ iná kò tì jáde in the name of Jesus Christ mo mọ àwọn ọkọ tí mo ń jowú ìyàwó mo mọ àwọn ìyàwó tí ń jowú ọkọ wọn àwọn ọkùnrin kan ò lè jẹ ìyàwó wọn lọ sórí facebook nítorí owú jíjẹ kò fẹ káwọn ọkùnrin kan kí kò fẹ wọn sọ pé ìyàwó mi fine bẹẹ náà làwọn obìnrin kan ò fẹ kó obìnrin kan kó súnmọ ọkọ wọn ibi ji nkan wa olohun ba ngo omo tilekun anu omo tilekun iran lowo omo tilekun igbega lai moye igba nigba ti owu ba je ipin re ewu ti de wahala ti de idamu de mo pase lekan na emi buku ti won pe ni owu ki emi mo pojo fi aye re le lati iseju yi lo o ni jowu mo mo so itan kan ni ojo tuesday nigba ti mo lead aduwa yi emi olohun lo fi si mi nu o ni iko mi kede ka kakiri fun awon eniyan ati omode ati agba je ko di mimo fun won wi pe owu jije lewu o le ko ba won ikan ninu awon ese igba ikeyin ni kini to sele eyin olufe a okun yen abu e lo wa kin leti odamo iyen to je obirin okan di mo bo de gbagi awon mejeji oge ara won asiko yen ni iyawo de igba ti o fi sunmo to fa abuwo ko lodu egbon bayi ona jati jati to fa so yamo lorun at the end of the day o wa dictate pe ase aburu oko ohun ni oko eko re ni ona to le aimoye ja lo dale nu family nitori nkan ti o to nkan olufe gboju ki mo ni o se kole si agboju gboju foko re lorun le fi yawo e lorun le in to ba je ti e bo lo yo si tun pada wa bo nkan akoko niyan oluwa ni kilo fun yin sora fun owu jije elekeji ti oluwa ni e fi le mejo ni won o ni competition eni kan kini je be ke yan mo fi gbagbaga pelu enikan ke jo mo fi ke jo wa ko mo be enikan kan wa nkan ko olufe olohun ko yi awon ti ba nfi igagbaga bibeli ni they that compare themselves with themselves they are fool alive me eniyan awon kan they compete by style eni kan kini je be won mo bo fi gbagbaga nipa ogbon ogbon ewe o kan para re dan hallelujah gbogbo eyan omo olohun te ngbo mi nle ikan ninu awon nkan to le ba irinajo aye eniyan je ikan ninu awon to le ji o tete ku oni ko mo sare ko lo fe dan teni kan da oh my god the only person ti mo mo ba compete is myself I don't compete with anybody oju sirisi pastor paul ori afefe competition lot of competition lo si mo kan ni wa ya oni brain ni oni daddy yi pastor kini ti ko sosi to tobi to bayi emi na okay to ju bayi lo daddy kini ti se bayi won ti bo sori radio bayi emi na se bayi iku re sumo eni kan be ti won pe ni jako iranse olohun kan ni ogbona ona si je eni kan to lo nlo o wa sari lo si church kan ni ilu eyinbo won pe church yen ni ora robot ministry igba to debi ti won po auditorium church yen si eyin olufe o wa won be o wo bo se tobi to o wa fowo saya we too we can do it bo se senu na awa na le koru church bayi awa na le se be ta lo lohun lo to lohun o lo in lo won in la wa na o wa lo pe awon ti won mo won le oni ki won jo ki won bo won church yen won wa won church yen nigba ti won won tan gbogbo church ti o to nkan o ke to bi o okan ri tenikan se o sa lohun na fe dabi re ha omo to je tele ku omo bi ti olohun ti nba bo omo ru majemu ati mandate to nbe lori e sora fun competitions e sora fun competition bibeli ni they that compare themselves with themselves they are fool awon ti ba nfi awon we awon oponu eniyan ni won awon ti ba n compare church omo gbo ile idimu ni kini kan lo daju eleyi lo se kini kan mo je won ba ti eje gbogbo eyin te ngbo mi tawon eyan ba ti wonu emi competition ewu ti de leyin igba ti won won church yen tan o wa ni ki won won ese mewa si pe in to won ko won a gba pe source n lo tobi ju source n lo tobi ju church ohun lo tobi ju won ba won won ese mewa fun o ba bere si sa ire leyin igba to pe osu mefa ke pe odun kan titi nle po n sa fe ko church to tobi ju o ku pelu heart attack o subu lule o ku debi pe won ori atunse inda eje leti inda eje mu te ku danu titi won 60 something year church ora robot si to nlo ohun ti kuku give father nitori pe o fe compare they that compare themselves with themselves they are fool mo compare daddy re pelu daddy elomi mo compare yawo re bo lo se mo compare yawo ti e pelu yawo ti won bo lo se mo compare pastor ti e pelu pastor ti won no ki saye mọ̀mọ́ ẹ jẹ́ ohun tí bàbá ìdánwò kí n tó sọ mẹ́ta sí mẹ́rin sí bí ààyè bá gbà mí mo láìkí n tí bàbá yìí sọ àwọn ni ń kọ̀ntró ìyàwó méjì ó sì bá tí mò ń sọ ẹmu gan ẹ jẹ́ àwọ̀ testimony wọn ẹnjìníà ẹ pé dáàdì yẹn wọlé kásárì yẹn tí ń bẹ́ẹ̀ wò.
1: praise the lord èmi lè gbé testimony mi tí ìyàwó mi ní cancer of the breast tó ń.
0: ẹyin ni.
1: tẹ̀gbẹ́ testimony tí ìyàwó mi ní cancer ọmú tí mo dọ
0: sí lẹ́yìn ìgbà wọn dé tán tá a gbàdúrà tán wọn padà gbéyàwó wọn lọ sí hospital wọn wá sọ di mímọ fún wa pé nígbà tí wọn ó ṣe test padà wọn ti dọ hospital kó tó di pé kinní yẹn parẹ kí doctor tó ni wọn mọ lọlé ẹnikan ní kí lè fẹ́ fìyẹn mú jáde níbo ni àìsàn wà lára rẹ ọwọ́ olúwa ń bẹ lára mi báyìí kì í ṣe pé ń gbé mi fò nìkan ń gbé mi sáré sá bí mo ṣe wà nínú studio mo ń fíìlì ìka ọlọ́run ẹ̀yin ọmọ ọlọ́run ẹ dìde.